0: Si bẹ́ẹ̀de mi
1: yẹ,
0: fẹ́ ni, gbogbo yẹn lálẹ́
1: yìí,
0: ni orí òkè wa, ni
1: èrìà
0: wa, ni ẹgbẹ́ old secretariat,
1: lẹ́gùn
0: títí gbangba yẹn,
1: o
0: ti rí prayer mountain,
1: bí
0: bọ̀dún lágbàgbà
1: báyìí,
0: níbi bíríjì ẹlẹ́sẹ̀ yẹn, inú tẹ́ǹtì mẹ́ta
1: yẹn,
0: ló máa wọlé sí, gbogbo ọ̀tẹ̀ bá rán bọ̀, láti ibikíbi
1: tó
0: ní èèyàn sí Lábújá,
1: bámi
0: júwe fún
1: ọ,
0: èrìà wa ni
1: o.
0: Ni opposite area
1: 3
0: ni gariki
1: area
0: 1 Labuja is a popular place. Àwọn tó ń bọ̀ tó ń bá ti kọjá bí àná former dunamis
1: yẹn
0: àwa náà máa kàn lọ́wọ́ ọ̀tún. Àwọn tó ń bọ̀ látọ̀ wọn máa sọ kalẹ̀ níbi
1: bíjì yẹn.
0: Mo gbàdúà ẹ máa rà nù gbà ẹnjiníà kí ló níbẹ̀ yẹn
1: a
0: fẹ́ gbàdúà
1: méjì.
2: Orúkọ mi ni Káòdé, mo wá láti ju àlàáfíà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo mọ bàbá mi authority. Ìgbà tí mo wá bí pẹ̀lú ìpòrúru ọkàn 2023 ní Democracy Park. Mo sì tí mò ń gbé wá àgbà yẹn kò ní break. Ìgbà ni mo mọ ìpè bàbá. Ìgbà tí wọ́n parí 7 days, àwa síbí, wọ́n fi aṣọ wòlíì wọn, wọ́n dà á bòmí, wọ́n gbé mi dìde. Ọjọ́ yìí ni mo dìde o. Lénìí, mo ra machine. Mo tún kọ́lé lọ lọ́wọ́lọ́wọ́ báyìí sí. Kódà, jíṣẹ́ ìyá, bí mo ṣe wà bí mo bá fẹ́ ra mọ́tò, Ọlọ́run authority ti ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀rí pọ̀ o, but fún àkókò mo fi mú kékeré wá.
3: Wá náà.
2: Àwọn ọ̀rẹ́ tó ń tẹ̀lé mi sí, àwọn náà ń jèrè wòlíì o, wọ́n ń jèrè authority o, wọ́n ń jèrè pé bàbá mi
3: sá
2: mu òjò.
3: Ẹ tiẹ̀ ti kó yẹn wá tó pọ̀. Ogun ṣe fún ẹ
1: pátápátá.
3: Wà á máa lọ wájú.
1: Amen.
3: Jesus.
1: Amen.
3: Ẹ pàtàkì fún Jesus.
1: Love for Jesus.
0: Gbogbo ẹyin tẹ mọ.
1: All of you that know.
0: Pé n tó ń là kọjá ti jọjú orí
1: ẹ. That was your great thing beyond your age.
0: Ó dẹ̀ ti gbìyànjú.
1: And you have tried o.
0: Ó dàbí ẹni pé kò yọrí.
1: But the simple thing you are not trying at all.
0: Àdúà méjèèje.
1: These 7 prayers.
0: Ìwọ lo ni o.
1: They are for you sir.
0: Number 1.
1: Àkọ́kọ́ rẹ o.
0: Ẹyin ìjì afọjú orí ẹni sòfò.
1: Every stop that waste one's age.
0: Àti afàkókò ẹni sòfò.
1: And they waste one's time.
0: Ẹ̀dákẹ́jẹ́.
1: Be still.
0: Ẹyin ìjì afi gbìyànjú sòfò.
1: Every stop that waste one's effort.
0: Ẹ̀dákẹ́ lórí
1: ayé mi. Be still over my life.
0: Wà ní Olúwa ló sọ bẹ́ẹ̀.
1: Oye
0: àdúrà
1: orúkọ jẹ́
0: bàbá ọmọ ẹ̀mí mímọ́
1: ayélujára
0: ẹ̀yìn ìjì
1: àkókò ìdòkò
0: ẹ̀yìn ìjì àkókò
1: ìdòkò
0: ìjì àkókò ìdòkò ẹ̀dákẹ́jẹ́ ẹ̀dákẹ́jẹ́ ẹ̀dákẹ́jẹ́ ẹ̀dákẹ́jẹ́
1: ẹ̀dákẹ́jẹ́
0: olúwa wa ẹ gbàdúrà kejì ẹ̀yìn ohun tó ń sọ pé mi ò ní láṣẹ yọrí.
1: Why she say that we never succeed?
0: Olúwa arrest
1: him. Oh Lord arrest them.
0: Every voice.
1: Gbogbo ohun.
0: Say no to my success. Say no to my greatness. Be arrested. Be arrested. Prayer. Every voice. Say no to my greatness. Say no to my success. Be arrested. Be arrested. Be arrested. Be arrested. Be arrested. Olúwa wa. Ẹlẹ́kẹta.
1: Bẹ́ẹ̀ lọ́ba tiri.
0: Ẹ̀yin ogun tó ń yọ ìràwọ̀ àti ògo omi lẹ́nu.
1: Bàtú probably my glory and my self.
0: Ẹ̀wọ̀n ibojì.
1: Bíbẹ́rẹ̀.
0: Oh my God.
1: Bíbẹ́rẹ̀.
0: Àyádàbà.
1: Ẹ̀wọ̀n ibojì.
0: Ìjì tó ń yọ ìràwọ̀ lẹ́nu.
1: Stop probably my staff.
0: Ìjì tó ń yọ ògo lẹ́nu.
1: Stop probably my glory.
0: Ìjì tó ń yọ àwọn ọmọ mi lẹ́nu.
1: Stop probably my children.
0: Ilé tó ń yọ marriage lẹ́nu.
1: Stop probably my marriage.
0: Wà á máa lọ, wà á máa bọ̀.
1: Wà á máa jọ sẹ̀ mọ́lẹ̀.
0: Ẹ̀wọ̀n ibojì.
1: Bíbẹ́rẹ̀.
0: Lónìí ni o. Ẹ̀wọ̀n ibojì. Ìjì àtọ́gun tó ń sún mi
1: sẹ́yìn. Ẹni sábà bá tún kú sí mi bá
0: kọ́. O mọ̀.
1: You know.
0: Ẹ̀yìn ló ń bára ẹ̀.
1: Yàrá olóṣù jẹ́ ṣẹlẹ̀
0: nípa. Bó ṣe sáré tó.
1: Yọ̀ mọ́tà ayò rọ̀.
0: Ogun tó ń sún mi sẹ́yìn.
1: Bá tún kú sí mi bá kọ́.
0: Ẹ wọ bojì.
1: Bí bárẹ̀.
0: Ayé mi.
1: My life.
0: Sáré síwájú.
1: Àṣẹlẹ̀ ló ti bọ́.
0: Oyinye. Ọkọ̀ jọ́sí. Ọkọ̀ jọ́sí. Area 1 Abuja 29 31 la

0: First bank account is 20146519 06. Again, first bank account 20146519 06. Ojo Sam, on my Lord Jesus, is the name of that account. Enquires and details call us on 081-123-285 places. Or you can use us 70-81-16-4090.
1: Remain blessed in Jesus' name.
2: Mo sọ tẹ́lẹ̀.
1: I prophesy.
2: Ogo rẹ buda de.
1: Yes, sir.
2: Ora wo Olorun.
1: The hand of God.
2: Ora anu gba. From glory to glory. Bẹ́ẹ̀ ló máa lọ. In the name of Jesus.
1: Amen.
2: Gbogbo ẹyin marriage àti ìgbéyàwó gbogbo àti àwọn ọmọ kẹ ní ìsinmi. Lẹ́yìn ìjì.
1: After this storm.
2: Ọkọrin ayọ̀.
1: You will see my joy.
2: In the name of Jesus. Bí ọrẹ rẹ ṣe tẹ́wọ́
1: gbà. Your office accepted.
2: Mo gbàgbé o.
1: Don't forget.
2: Ìgbàgbọ́ ni ìdánilójú ń
1: tàbí. Faith is the assurance of things hoped for.
2: Jẹ́rìí sí ti
1: àpò. Evidence of things not seen.
2: Do everything with faith.
1: Ṣé o gbogbo pẹ̀lú
2: ìgbàgbọ́? Súnlé lálẹ́ tó bá wà gbogbo agbègbè
1: Abuja
2: tàbó mọ̀yàn bẹ́ẹ̀
1: ọdún mẹ́rin wọ́n jẹ
2: súnlé o nítorí ọjọ́ ọ̀la rẹ̀ ó dàjé ní lọ gbogbo ẹni tó bá rí sọ fún ọ pé
1: máa lọ. Orí òkè òkò sálọ
3: fún ti ń ṣe o. Ọ̀rẹ́ ká lọ sí ibẹ̀ kó wá rí.
4: Jaba, ó ń gbóná fẹlifẹli, ó ń dùn bẹ́ẹ̀.
5: Ó ń gbóná fẹlifẹli, ó ń dùn bẹ́ẹ̀.

0: láti máa polongo ìyìnrere iṣẹ́ eléyìí tí ààrẹ Bọ́lá Tinubu ti ṣe ní tìbútòrò ìpínlẹ̀ yìí. Nínú ìròyìn mìíràn eléyìí tó tún dàbí rẹ̀, àwọn olùgbé agbègbè 8 United Oil Community àti Ultimate Community ní ìjọba ìbílẹ̀ Ìlàjẹ ní agbègbè ìpínlẹ̀ Ondo, ó ní wọ́n ti rọ àwọn aláṣẹ ìjọba ìpínlẹ̀ Ondo àti ìpínlẹ̀ Delta lórí ohun tí wọ́n ń ṣe lálàyé pé àwọn èèyàn ìṣẹ́kiri òun ni wọ́n fẹ́ mọ́ ṣe lálàyé pé àwọn làwọn ní ilẹ̀ baba ńlá wọn ní agbègbè náà. Àwọn aráàlú ọ̀hún ló pe ìpè ọ̀hún lásìkò ìpàdé àwọn oníròyìn eléyìí tó wáyé ní agbègbè ẹbí wọn ní àná, níbi tí wọ́n ti ṣe lálàyé pé àwọn aláṣẹ tọrọ kan ní agbègbè náà òun ni ó ti ṣe lálàyé pé àwọn ènìyàn ọ̀hún ló ń dédé ya wọ ilẹ̀ wọn láti ìpínlẹ̀ Delta ìlú ọ̀hún níbi tí a ti rí ugò ùbàlẹ̀ kékeré ùbàlẹ̀ ńlá orí ìrètán òdogun òyìnbó òdogun gbẹ̀jẹ́ yanrin òkoro màhà ìlú tuntun ìtì ọ̀la ògbàjẹ̀ gbajẹ́kẹ̀rẹ́ àti àwọn ìlúmi ìròyìn jẹ́ pé ní pé wọ́n ṣàpèjúwe dúndúkú làjà náà gẹ́gẹ́ bí eléyìí tó lè dami àlàáfíà ìlú ọ̀run. Agbẹnusọ fún ìlú ọ̀run Bùsáyọ̀ Julius ló wá fẹ̀sùn kàn wípé àwọn èèyàn ìṣẹ́kiri olódédé ya wọ ìlú ẹbí wọn jù mí láìpẹ́ yìí tí wọ́n sì di ìhámọ́ra ogun eléyìí tó mú kí wọ́n mọ dúkùkù lajà mọ́ àwọn ènìyàn tó wà ní orílẹ̀ náà tí wọ́n sì ń ṣe lálàyé pé ń ṣe ni àwọn fẹ́ gba ilẹ̀ náà. Julius wá ké sí ìjọba ìpínlẹ̀ Ondo àti ìjọba ìpínlẹ̀ Delta lójúnà àti lè dá sí ọ̀rọ̀ ọ̀hún lójúnà àti lè jẹ́ kí gbogbo rògbòdìyàn náà kó lodò lọ́mumi. Ibi la ó rí mọ lórí ìròyìn ní kùtù àìtàárọ̀ tòní láti lè ṣe rédíò àdàbà ìfẹ́ 88.9 tá ń gbọ́n sátẹ́gùn láti lù láràmọ̀kín ọ̀làyínká òjò lólóòtú ìròyìn fọlájìn oyè táyọ̀ ló mú wá sí tìgbọ̀nyí iṣẹ́ ò ní ò pé wa àkọ́ àti.
1: lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lókè lók

0: ajẹ́ pé ká máa kí wọn kó ojúmọ́ òní ni ọjọ́ ńlá ọjọ́ jímọ̀ ni ọjọ́ àlùbáríkà ọjọ́ àkójọ ọjọ́ iye àti ẹyẹ ni ọlọ́run dákun wá wọlá bí gbogbo lónìí tá a ti bẹ̀ ọ́ sìn ọ́ lẹ́yìn àwọn èèyàn rẹ àdúrà wa jí ó gbà o àmì àti àmì fọlájìn òye táyọ̀ orúkọ mi ló ń jẹ́ bẹ́ẹ̀ Fakao Sports the controller of sporting general the sport commander agbára gbogbo lẹ́ka fàtàmọ́là kátígórì a mr oranda yín tún ti gbé ń tẹ́ mọ́ jẹ́dé káyọ̀ gbogbo ibi tẹ́ ẹ bá wà pápápá àjọ gbóhùn ara wa láàárọ̀ tòní pápápá ni màá ṣe torí ibà méjì kọ́ ó tó jọ́ mẹ́ta tá a ti gbóhùn ara wa òótọ́ ni kì í ṣèròyìn mọ́ tá a bá dógún ọdún yóò pẹ́ ni bá a bá dọ́gbọ̀n oṣù dandan ni yóò kọ̀la òní gangan ni ìdíje ti líìgì àgbà ọ̀jọ̀ lórílẹ̀‐èdè ti england eléyìí tí gbogbo àwọn tèmi fi ń fojú lóúnjẹ lọ́wọ́ tá a wà yìí pàápàá jùlọ ẹ̀yìn tèmi lágbọ́nrin ká gbé gogo iṣẹ́ tó bẹ̀rẹ̀ torí ibà méjì kọ́ iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ́ òwòrè ọmọ aláṣẹ là gẹ́gẹ́ bó ṣe wà sí nìyẹn àwọn tó gba ìdíje ti english premier league ní sáà tó kọjá àwọn gunners nìyẹn àwọn tabọ́ntabọ́ jubọ́jubọ́ rabọ́rabọ́ wọn ó tún gbìnàyà lónìí yóò gà á yàtà mi ò ní gbàgbé ọpẹyẹmí jọ̀ọ́dá àjọ ń ṣe ni ó bàjẹ́ tì ẹ jẹ́ ń sọ fún wa pé tó bá ti da aago mẹ́jọ alẹ́ òní àgádágídí ó gbàgbá agbọ̀nbìrì ó gbàjàkadì láàrin ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù arsenal wọn mọ kojú kọjú coventry city nínú ìdíje ti english premier league tó máa wáyé lónìí ni ẹ mọ gbàgbé ó gbàyàn olólùfẹ́ eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ gẹ̀ẹ́sì pàápàá jùlọ tẹ́ ń wábi tẹ́ ti fojú lóúnjẹ lónìí àájọ wà ń bẹ̀ ní kọ́lọ́n sọ wà lálẹ́ òní ìyẹn ní champions football arena tó wà ní ìlọ́rọ̀ street nílùú làrámọ̀kín ibẹ̀ gangan láti láǹfààní fọlájìn òye táyọ̀ Fakao Sports máa wà ń bẹ̀ àájọ fojú lóúnjẹ ni ìyẹn ní champions football arena tó wà ní ìlọ́rọ̀ street nílùú làrámọ̀kín ibẹ̀ gangan láti wò lálẹ́ òní opposite puff j ibẹ̀ gangan láti fojú lóúnjẹ ọpẹyẹmí jọ̀ọ́dá wà ń bẹ̀ ara àwọn tẹ́ ẹ fẹ́ rí nìyẹn láti bẹ̀ lọ ẹ jẹ́ sọ fún wa pé tó bá ti di ọ̀la aago méjìlá àbọ̀ ikọ̀ tí ọ̀sì tí ó mọ kojú kọ manchester united ó gbọ́ manchester united iṣẹ́ dé ọmọ aláṣẹjẹ nìyẹn ipswich táwọn ọmọ kojú kọ sunderland láago mẹ́ta ọ̀la everton ọmọ kojú kọ ti crystal palace aago mẹ́ta ọ̀la nottingham forest wọ́n mọ kojú tani nottingham forest wọ́n mọ kojú kọ ti leeds united ikọ̀ brentford ọmọ kojú kọ tottenham hotspur aago márùn-ún àbọ̀ alẹ́ ọ̀la manchester city àwọn enzo maresca wọn mọ kojú kọ ti fc bournemouth aago méjì ọjọ sunday brighton àti aston villa aago méjì ọjọ sunday newcastle united ó mọ kojú kọ ti liverpool aago mẹrin àbọ̀rọ̀ lẹ gbogbo liverpool iṣẹ́ tún ti bẹ̀rẹ̀ lónìí ràbájì gan àti lónìí rẹgẹdẹ fín ikọ̀ fúlàmù ọmọ kojú kọ chelsea tó bá ti di ọjọ́ ajé ọjọ́ kẹrìnléníogún oṣù tá a wà yín náà ni dédé aago mẹ́jọ ẹ̀yìn chelsea ẹ kó àmójúlélé ẹ tún kó àmójúbà gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí fọlájìn òye táyọ̀ o lè mí náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọ́ mọ́ ọ òótọ́ ni o àjọ fífà abẹ́ ìṣàkóso gianni infantino wọ́n ti gbé jáde wọ́n ti jẹ́ ká mọ̀ pé tó bá ti di ọjọ́ kẹrìnléníogún oṣù kẹfà ọdún tá à ń wò lọ́ọ̀kan yìí ọdún 2027 òun gangan ni ìdíje ife ẹ̀yẹ àgbáńlá ayé àwọn obìnrin fifa women world cup yóò gbìnàyà lórílẹ̀‐èdè brazil wọ́n sì ti jẹ́ ká mọ̀ pé ìlú tó ń lọ bí mọ́kànlá eleven cities òun gangan ni ó gbàlejò ìdíje ti ife ẹ̀yẹ àgbáńlá ayé táwọn obìnrin orílẹ̀‐èdè brazil ni ó gbàlejò ẹ o pàápàá ṣeré eléyìí tó gbajúgbajà lórílẹ̀‐èdè ọ̀hún ni ó sì gbàlejò ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ gẹ́gẹ́ bó ṣe wà sí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹrìnléníogún oṣù kẹfà ọdún 2027 yóò parí ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì ọdún tó ń bọ̀ lọ́nà gẹ́gẹ́ bí nǹkan tún ṣe wà sí nìyẹn o lè mí náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọ́ mọ̀ ẹ jẹ́ kú ọ̀nbẹ̀ ìyẹn tún lọ bẹ́ẹ̀ ó lọ bí àwọn gédéńgbé nìyẹn agbárin bọ́ ní balẹ̀ sí pẹ̀pẹ̀pẹ̀ ẹ jẹ́ ń balẹ̀ o sínú gbogbo bí nǹkan ti ṣe lọ lọ́wọ́ tá a wà yìí tá a bá ń sọ nípa ìdíje ti english premier league eléyìí tí ó gbìnàyà lálẹ́ òní torí ibà méjì kọ́ àwọn òfin tuntun kan ó ti wà ńlẹ̀ báyìí pàápàá jùlọ nínú ìdíje ti english premier league o àwọn òfin tuntun wo nìyẹn e de n sare ka fun wa papapa bo mama se wa ni ahin nigba ti dije ti league ba bere la le oni e je n kokko mu wa fun wa be ko egbe agbebolo Coventry City awon se de sinu dije ti English Premier League ni o be ba ri won la le oni awon Arsenal kokko koju e ma fo e si je kin so fun yin pe awon akoni mo gba tutun nene mesan toto Oh, no, ti desinu idije ti English Premier League eni ma ka so n gbo mi adewale ma se gbogbo lu aju awon Gunners niyan otun ba laarin falana gbogbo lo wa lase kese ambi o baje ti Marco Rose akoni mo gba ti AFC Bournemouth oju tutun ni akoni mo gba tutun ni Xabi Alonso e riwo bi ran ninu ko egbe agbabalo Chelsea De Sage, akoni mo gba tutun nene fun iko Crystal Palace ni. Avero Abeola, akoni mo gba tutun nene fun iko di Fulham lowo ta wa ni. Gege bi nkan se wa si niyan. E tun ri Anthony Raola, akoni mo gba tutun nene fun iko egbe agbabalu Liverpool, ona se de ni oju tutun ni. O mo di pe te ba ri gbogbo won lale oni e ma fo sara Gary O'Neil Ipswich Town akoni mo gba tutun ni o Enzo Maresca akoni mo gba tutun fun iko egbe agbebolo Manchester City Matias Jaze akoni mo gba tutun fun iko Newcastle United Oliver Glasner akoni mo gba tutun fun iko Nottingham Forest gege bi nkan se wa si Walaji oye tayo mo ba dogba awon ofin tutun ti mo so pe ri ninu idije ti English Premier League le ti o gbera so loni e je ndojo oja kin po lowo na bi made ma wa ka ofin tutun fun wa ma wa si oju opo yele ba tu se jo fomi lo laaro eniyan mo ri en be duro re Michael Daso fo to gbogbo lara mo kin of Chelsea e ja dojo oja mo pada bo e ku kale
1: Books, uniforms, school fees.
2: Hey, mattress.
3: Mommy, please, I want the one I slept on at Auntie Regina's house. Mocha.
2: Say no more.
1: Don't leave sleep out of the back-to-school checklist. Doctors say quality sleep aids better learning. Choose Mocha students' mattresses today.
4: Sleep better, live better, Mocha.
5: Mocha, adding comfort to life since 1959.

0: àjọṣewọ́ ò ní bàjẹ́.
1: Ọjọ́ náà rèé bí àná tá a pàdé lọ́fíìsì MTN tá a ti ra síìmù wa àkọ́kọ́. Ṣùgbọ́n ká má parọ́ o, ó ṣọ̀wọ́n láti rí irú ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ bíi tiẹ̀.
0: Àbí o, ọ̀pẹ̀lọpẹ̀ MTN.
2: MTN is 25 years old.
3: Fún odidi ọdún 25 ni MTN ti ń sọ wa di ọ̀kan tó sì ń sọ aláwa lóòótọ́. Lónìí à ń yọ ayọ̀ ọdún 25 tó kún fún oríṣiríṣi àṣeyọrí. Bẹ́ẹ̀ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni MTN.

0: Them say monkey smart, na because it's three near. But now monkey went jump past the eye, they quick see.
1: Don't call me auntie.
0: This Big Brother Ninja season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
2: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja season 11. Sharply recharge at decoder. Make you not for miss anything, oh. All the gas boats they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream if you dey road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
3: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
6: Ẹ káàbọ̀ padà bó ṣe máa jẹ́ nìyẹn. Ẹ jẹ́ ń jẹ́ kó yé wa ìròyìn tó ń kàn mí lọ́wọ́ lónìí kùkú báyìí. Ìjẹ́ ẹjẹ́ mọ̀ lùsùrù bíálẹ̀s ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbé àgbà ọjọ́ orílẹ̀-èdè Spain obìnrin. Bẹ́ẹ̀ bá gbàgbé, odidi ọdún mẹ́ta ni àjọ FIFA. Akọ́nimọ̀ọ́gbé orílẹ̀-èdè Spain obìnrin ni. Bẹ́ẹ̀ bá gbàgbé, nígbà tí Spain obìnrin gba ìdíje ìfẹ̀yà gbàǹlà ayé, àmọ́ tó gbé arákùnrin wọ̀ tó ń lọ ń gbẹnu sẹ́nu àwọn agbábọ́ọ̀lù rẹ̀ ti rántí náà. Ó sì gangan ni àdé ìfòfinde rẹ̀ ó pé o ọdún mẹ́ta tí àjọ FIFA fún un. Àti ìwà mọ̀ pé tó bá ti di oṣù kọkànlá àtọdún náà, ilé ẹjọ́ tó ń rí sí gbogbo rògbòdìyàn tó bá súyọ nípa eré ìdárayá, bóyá àwọn náà tún gbé olúgbóngbó tìrì gbòlé lórí o. Ṣùgbọ́n ọdún mẹ́ta tí àjọ FIFA fi dé pé kò gbọdọ̀ dá sí tí ń jọmọ eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, yóò pè é nínú oṣù tá a wà nínú ẹ̀. Ìyẹn Lucy Biales, ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá àgbọ̀jọ́ orílẹ̀-èdè Spain obìnrin tó ń gbẹ́nu sẹ́nu. Ọlọ́run sáànú. Gẹ́gẹ́ bó ṣe wà sí nìyẹn, àbádọ́gba. Àwọn òfin tuntun tẹ́ẹ̀rí tí ó bẹ̀rẹ̀ nínú ìdíje ti English Premier League lálẹ́ òní. Àkọ́kọ́ náà. Gbogbo òfin yìí láti máa lè jẹ́ kí wọ́n dín àwọn àsìkò tí wọ́n fi ń waste time lórí pápákò ni o. Òfin àkọ́kọ́, tá a bá fẹ́ yọ agbábọ́ọ̀lù kúrò lórí pápá 10 seconds péré ló ní o. 10 seconds ni agbábọ́ọ̀lù tá a bá fẹ́ gbé jáde ní. Tí ò bá ti tètè jáde láàrin 10 seconds, yóò jáde ṣùgbọ́n agbábọ́ọ̀lù tá a fẹ́ gbé wọlé ò ní láǹfààní àti wọlé, yóò dúró lókè ìta. Ẹsẹ̀ yẹn lé ni o. Ǹjẹ́ ẹjẹ́ mọ̀ bí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea àbí Arsenal bá fẹ́ ju throw-in. 5 seconds péré ni tí táìmù wọn bá ti lọ. Throw-in wọn gbé fún opponent wọn tájọ́ ń gbá bọ́ọ̀lù. Ó di méjì. Agbábọ́ọ̀lù tó bá ní ìfarasìn sí lórí pápá ìṣẹ́jú kan péré ló wà fún 1 minute. Tó bá ti ju 1 minute lọ, agbábọ́ọ̀lù ọ̀kan lára àwọn agbábọ́ọ̀lù wọn yóò jáde sórí síta. Wọ́n wàá ku mẹ́wàá lórí pápá. Gẹ́gẹ́ bí nǹkan tún ṣe wà sí nìyẹn, tí a sọlé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kan bá ní ìfarasìn tán bá ń tọ́jú ẹ̀ lọ́wọ́. Tó bá nílò kan dá ìdíje ọ̀hún dúró, agbábọ́ọ̀lù kan ó tún forí pápá sílẹ̀. Agbábọ́ọ̀lù yòówù tó bá fa irun akẹgbẹ́ rẹ̀ yóò gba yẹ́lò káàdì o. Èyí tó bá le pọnrán yóò gba rẹ́d káàdì, yóò jáde kúrò lórí pápá. Má bá fẹ́ gbá kọ́nà kìkì tó ń fa agbábọ́ọ̀lù kan tàbí òun tí ìjìyà tún wà fún rẹ́d yẹ́lò káàdì wà fún. Gẹ́gẹ́ bí àwọn òfin tuntun eléyìí tẹ́ẹ̀rí ní sáà tá a wà yìí nínú ìdíje ti English Premier League. Ẹ jẹ́ ń sí ojú òpó yẹ̀lẹ̀ 0816251991. Gbọ́n mi dáadáa Olúbáyọ̀ Mike gbogbo ìjàpọ̀ extension. Àwọn Chelsea nìyẹn, wọ́n ní kò sí wàhálà, gbogbo ẹ̀ ló ti yé wa. Ẹ jẹ́ gbọ́ra wa lálàròyé. Ẹ̀rọ ẹ̀kú ojúmọ́ ẹ káàárọ̀. Ẹ̀kú ojúmọ́ orúkọ yín o.
7: Abad
6: látọ̀gbàgbẹ́ ó tún ti gbéra sọ, ó gbéra sọ. Sẹ́yìn ẹ̀yin náà wà lára àwọn tó máa ń fi gogó sọ pé.
7: Ó fà lára àwọn ẹjọ́
6: máa. Ẹjọ́ máa ń fàwé ya ni.
7: Bẹ́ẹ̀ sà.
6: Ẹjá lọ mọ̀ pé football kì í ṣe do or die o.
7: Bẹ́ẹ̀ ọ̀dà ń sà.
6: Àwọn òwe lẹ́yìn rò pé yóò gba league lọ́dún yìí.
7: Chelsea wà lára wọn ta.
6: Chelsea wà lára wọn.
7: Chelsea wà lára wọn.
6: Mo ti yọ. Mo ń rọ́wọ́ rẹ bírọ́dà mi dáadáa, àdìtú ó ṣènìyàn láti ìwárọ̀ kàkọ́ nìyẹn, mi ò ní wá etí. Gbogbo kàrí àkọ́kọ́ jàre 0816251991 báńkì aláṣẹ KSNB, mi ò ní wá gbogbo yín ti. Ẹ̀lú ẹ̀kú ojúmọ̀ ẹ̀ káàárọ̀. ẹsẹ̀ orúkọ yín àti bíjẹ́ ti ń pè wá.
1: Orúkọ mi Adeomi Escape lẹ́fẹ̀gẹ́ra kókó.
6: Chelsea kọ́ nìyẹn.
1: Up Gunners.
6: Oya.
1: Arsenal 2 Coventry 0.
6: Ta ni ó gba league lọ́dún yìí?
1: Arsenal ni.
6: Kò sí wàhálà. Ẹjẹ̀ ń wọ̀pọ̀ kan tàbí méjì sí kí n tó máa lọ. 0816251991. Oni wa ń wí, ẹlẹ́yìn ń wí. Ẹ̀lọ́ ẹ kú ojúmọ̀ ẹ káàárọ̀.
8: Ẹ̀lọ́ ẹ káàárọ̀.
6: Ẹ ṣeun sá orúkọ yín o.
8: Ẹ máa ń kè láti jì ni.
6: Ọmọkọ̀ wo lẹ́yìn?
8: Ọmọkọ̀ Man United.
6: Up Manchester United.
8: Ọ̀la ẹ̀.
6: Ó yà ó tún ti dé nìyẹn. Sẹ́yìn náà wà lára àwọn tó ń fi gogo sọ pé.
8: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a fi ń ṣe
6: díẹ̀díẹ̀. Kò tí ì mọ́ra.
8: Kò ì mọ́ra, mà á ṣe díẹ̀díẹ̀.
6: Kò sí wàhálà, ṣúgà já.
8: Kẹ́rí nípa àwọn tó máa gbé líìgì ní season. Chelsea Arsenal bá ti gbé Man U lónìí.
6: Mo ti yan tí mo fẹ́ yọ láti ìpínlẹ̀ Edo. 0816251991. Ẹ̀lọ́ ẹ káàárọ̀ ẹ̀kọ́ ojúmọ̀ orúkọ yín o. Orúkọ yín sà. Ọmọkọ̀ wo lẹ́yìn? Up Gunners. Oya, kí ló máa ṣẹlẹ̀?
9: Season yìí wọ́n ṣe ní Arsenal ló tún ní.
6: Arsenal ló back to back ni.
9: Kọ́mọ̀ bá wà jù.
6: Ọlọ́ndé. Ẹ̀sìn gan-an ni. 0816251991. Wọ́n ní ẹgbẹ́ kínní yìí wá àwa ló kàn sẹ́. Àwọn Gunners ló ń sọ bẹ́ẹ̀. Ẹ kú ojúmọ́ ẹ ti wà ń bẹ̀ o. Orúkọ yín ẹ bá gbóhùn sókè orí pápá lẹ́wà o.
10: Ẹ̀jìnì Adéyẹmí ló ń sọ̀rọ̀ láti ìlú Kàrẹ́.
6: Ikọ̀ wo lẹ̀yìn jà fún o?
10: Up Gunners.
6: Ó ṣe aṣọwọ́ Gunners báyìí.
10: Ṣé
6: ṣe pé Gunners ó lulẹ̀ báyìí torí ẹ ti pọ̀ o?
10: Irọ́ o, àwa la máa mókè.
6: Ẹ lulẹ̀.
10: A lulẹ̀
6: tí. Mo ti yan tí mo fẹ́ yọ, ẹ ṣe gan ni. Thank you very much. Ìpè kan dondo kọ́rárí wọlé sí Up Gunners. Everywhere is ready nìyẹn o. Kò sí wàhálà. Ẹ lọ ẹ kú ojúmọ̀ ẹ káàárọ̀ o.
11: Káàárọ̀.
6: Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè mí.
11: Látọ̀bà ni.
6: Ọmọkọ̀ wo lẹ́yìn? Wọ́n ti kú òun bẹ́ẹ̀. Last caller, hello, ẹ káàárọ̀ o.
12: Ẹ káàárọ̀
6: o. Orúkọ yín sà àti ibi tí ẹ ti ń pè wá.
12: Tọ́pẹ́ ló ń bá yín sọ̀rọ̀ láti Gunners.
6: Ọmọkọ̀ wo lẹ́yìn sà?
12: Gunners ni.
6: Up Gunners.
12: Ọwá ni ẹ.
6: Ó tún ti di woro sí woro báyìí, alẹ́ òní ni yóò bẹ̀rẹ̀.
12: Àwa la máa gbà.
6: Ẹ̀yin lẹ̀ tún gba nǹkan yín.
12: Kọ́pù mẹ́ta wa fẹ́ gbà ní
6: season. Ẹni tó máa ń lé ní eré ti lọ, Guardiola.
12: Bẹ́ẹ̀ni ó ti lọ, ó ti lọ.
6: Ọlọ́run
12: ti. Àrísà ò lè rí kankan ṣe. Ó máa padà sá kúrò ní Atlanta, wọ́n máa lé ní.
6: Ṣebí Chelsea náà padà lé náà ni.
12: Kò dáa náà, kò dáa. Ibù kan má ṣe wá wa tí wọ́n ní lọ́jọ́ Sunday gan-an, àwọn èèyàn ti ń kọ́mplé nípa
6: ẹ̀.
12: Aláàbí báyìí kó sì lè fá ìwé ara yìí.
6: Ó yà, kọ́ mo pé ó sá lọ. Mi ò ní wà ní tì. Ẹja máa gbìyànjú ká máa ṣeré ìdárayá. Àjọ wà ń bẹ̀ lálẹ́ òní ní Champions Football Arena nílọ́rọ̀ sùdì nílùú Làámọ̀kín. Ibẹ̀ láti fojú lóúnjẹ. Títí ọjọ́ Tuesday, Fọlájìn Oyè Tayọ̀ lórúkọ mi Falcao Sports. Ẹja máa ṣe pẹ̀lẹ́kùtù pàápàá jùlọ ẹ̀yìn tẹ̀ ń gbé gogo dọpẹ́. Bí ò bá ti gbọ́ pẹ́ náà, ẹ kà sára bíi gòlí. Yóò dùn yóò da Akọ́lá Jimoh ní ọ̀pẹ̀ láṣẹ. Ẹ kú kalẹ̀.

tọdún bá bá ní láyé dandan ni ká ṣọdún. Bí ayẹyẹ ọdún ayéré gbẹ̀yìn Jẹ́ṣu ìlú àti Jẹ́ṣu ọba Lóògùn, His Royal Majesty ọba Adéníyí Adilẹ́wà fi wá gbádé kíní ọba Lóògùn tìlú Gọba yóò ṣe wáyé nìyí. Tí ó bá di ọjọ́ Mọ́ndé ọjọ́ kẹtàdínlógún oṣù kẹjọ ọdún tá a wà yìí ní Erégbé tìlú Gọba yóò wáyé. Ìséde yóò bẹ̀rẹ̀ ní aago mẹ́fà àárọ̀ ìdájí títí di aago mẹ́jọ àárọ̀. Tí ó bá di aago mẹ́fà ìrọ̀lẹ́ títí di aago méje ìrọ̀lẹ́ ọjọ́ Mọ́ndé yẹn ni ìséde náà yóò tún wáyé o. Tí ó bá di ọjọ́ kejìlélógún oṣù tá a wà yìí ní Ìjẹ̀ṣu ìlú Gọba tí gbogbo àwọn obìnrin yóò gbèṣù lórí jó káàkiri ìlú. Tí ó bá di ọjọ́ kẹtàlélógún oṣù kẹjọ ọdún tá a wà yìí ní Ìjẹ̀ṣu Kábíyèsí, His Royal Majesty ọba Adéníyí Adilẹ́wà ọba Lóògùn tìlú Gọba yóò wáyé. Ìlú Gọba yóò máa gbèrú sí ni o àmì ọba Lóògùn tìlú Gọba. His Royal Majesty ọba Adéníyí Adilẹ́wà fi wá gbádé kíní ọba Lóògùn tìlú Gọba ló ń kéde.

0: àwọn fẹ́ ra yìí wọ́n mọ̀ gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mọ ra mattress lọ́wọ́ wọn ò pé okay mo fẹ́ ra gas cooker ẹlẹ́ mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan sì di kẹ̀ wà fún ni nǹkan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá di tonímọ́tò dé ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín
1: o
0: kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó rẹ torí a ní ẹ tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí
2: wọ́n. Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣe aláìmọ́pánilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrùn yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: ìwé ìròyìn mi tó jáde lónìí.
1: Bí a dún.
0: Káyọ̀dé.
1: Ẹ kọ́kọ́ kò sojú mímu ní ìlú Ìfẹ̀yìntẹ̀dó níjọba ìbílẹ̀ Ìpókíá nípínlẹ̀ Ògùn lẹ́yìn ìgbà tí ọ̀dọ́mọkùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Owólabí Oníyìíkú tí wọ́n sọ pé ó jáláìsí látàrí bí àwọn ọlọ́pàá mọ́ṣe yìnyín níbọn ní orí kò dúró ìyọ̀wó. Gẹ́gẹ́ bí ìròyìn tó ròyìn gbájọ ni wípé àwọn ọlọ́pàá ọ̀hún náà ṣiṣẹ́ pẹ̀lú àgọ́ ọlọ́pàá tó wà ní ẹnu ìlú orílẹ̀-èdè ní ìdí ìrókò tí wọ́n ṣe ìpàráàrọ̀. Àwọn ni wọ́n sọ pé wọ́n yin ìbọn ọ̀hún léyìí tó sì ba Oníyìíkú nígbà àyà ní ọjọ́rùú ọ̀sẹ̀ yìí. Gẹ́gẹ́ bí fúnra amóhùnmáwòrán ọ̀hún ní oníṣẹ́jú àyá 18 léyìí tí ó ṣe àfihàn òkú ọmọkùnrin ọ̀hún. Èyí ló sì ṣe bẹ́ẹ̀ tí ó fọ́n ká ojú òpó ẹ̀rọ ká ayélujára bá kán o. Nígbà tí wọ́n rí àwọn ọ̀dọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo tí àwọn tí wọ́n sọ pé àwọn ọlọ́pàá ìdí ìrókò iná tó ti gbẹ̀mí ẹnìkan o. Gẹ́gẹ́ bí ìròyìn léyìí tó tẹ̀ròyìn lọ́wọ́ àwọn ọlọ́pàá ìpàráàrọ̀ náà dúró lórúkọ dúró ìyọ̀wò náà léyìí tó sì jẹ́ wípé oríkò ọ̀hún gan ni wọ́n àwọn ọ̀dọ́ ti kiná bọ̀ ní alẹ́ ọjọ́ ìṣẹ́gun nígbà tí ó ń fèsì lórí ìṣẹ̀lẹ̀ náà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ àwọn ẹ̀ṣọ́ aláàbò ni wọ́n ti pagidi gbogbo ojú ọ̀nà léyìí ní ọjọ́rùú ọ̀sẹ̀ yìí látàrí rògbòdìyàn ọ̀hún. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ni lásìkò ọ̀rọ̀ náà Oníyìíkú ọ̀hún ni wọ́n ló wá sílé o láti wá bá wọn ṣe ọdún orò pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ léyìí tó sì ṣe bẹ́ẹ̀ tí ó ṣe kòǹgẹ àwọn ọlọ́pàá ọ̀hún tí wọ́n ṣe ẹ̀mí rẹ̀ ní kúkúrú. Ẹ wo ẹ lọ kàyúkù nínú ìwé ìròyìn Daily Post, ìwé ìròyìn Punch àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
0: Káyọ̀dé.
1: Dọ́dún.
0: Látàrí ògúlùtù ọ̀rọ̀ èyí tí ẹni tí í ṣe ọmọ oyè sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ADC ìyẹn Atiku Abubakar tó sọ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ní báyìí o, ààrẹ Bọ́lá Ahmed Tinubu gan fúra rẹ̀ ó ti wá sọ ìdàrọ́ padà sí Atiku Abubakar o. Kí ni Atiku Abubakar tí ó kọ́kọ́ sọ? Oníṣẹ́ rí ó ní tóun bá fi lè dé orí àlífà gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí ṣe rí owó ìrànwọ́ orí epo yìí tó jẹ́ pé wọ́n yọ kúrò ni ó lóun yóò dá padà o. Ó nítorí owó ìrànwọ́ orí epo yìí tí wọ́n yọ kúrò òun ó ló kó gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sínú ṣìbáṣìbò yìí tó jẹ́ pé wọ́n ti ń wọ̀sùnkù nínú àìríge àìrímu àti àìbàyà ọkàn yìí tó jẹ́ pé ó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí. Ṣùgbọ́n ṣáńgbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó máa gbọ́ ló wá dá lóhùn padà tó sọ pé àbẹ́ rí nǹkan ẹni tí ò mọ kankan nípa pé bóyá à ń ṣe ìjọba àti pé eléyìí fihàn pé kò mọ kankan tí wọ́n ń sọ nípa ọrọ̀ ajé o. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sọ̀rọ̀ náà oníṣẹ́ rí òun fẹ́ fi gbogbo ọwọ́ sọ̀yà pé nínú ìṣèjọba òun yìí o òun rí dájú pé gbogbo nǹkan èyí tó jẹ́ pé ó ti wọ́ tẹ́lẹ̀ ń ló padà dé gígún ó nítorí kò ń tó dé orí àlífà àwọn ìjọba ìpínlẹ̀ tó ń lọ sí nǹkan bíi 37 ìyẹn wọn lè san owó oṣù fún àwọn òṣìṣẹ́ wọn ká má ṣe wàá sọ ti àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ó ní ṣùgbọ́n nísìnyí kò sí àwọn ìpínlẹ̀ kan lè tó jẹ́ pé wọ́n lè sọ pé wọ́n jẹ àwọn òṣìṣẹ́ wọn lówó tàbí àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì látàrí bó sì ṣe jẹ́ pé wọ́n yọ owó ìrànwọ́ owó epo ọ̀hún òun ló fà á tó fi jẹ́ pé gbogbo àwọn ìpínlẹ̀ pátá wọ́n fi nílẹ̀gbẹ́ tí wọ́n sì ń gbádùn ọ̀rọ̀ owó epo yìí tó jẹ́ pé wọ́n yọ kúrò náà ó nítorí ìdí èyí ńṣe ni Atiku Abubakar tí ò tiẹ̀ mọ kankan nípa pé à ń ṣe ìjọba o. Ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.

0: ọdún.
1: Káyọ̀dé.
0: Àwọn aṣẹ́kù pani kan tí wọ́n tí ìmọ̀lú ẹyẹ tó súnmọ́ náà ti ṣe arákùnrin kẹni ọdún méjìdínláàádọ́ta Peter Babadanasin tí wọ́n ti ṣapá ò léyìí tí wọ́n sọ wípé ó rin ìrìn àjò pẹ̀lú ìyàwó rẹ̀ ní ojú igbó ṣúrú kan ní agbègbè Igbójàyè ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìròyìn tó tẹnu ìrọ̀lẹ́ lánàá ọjọ́bọ̀ ni wípé ìṣẹ̀lẹ̀ ń wáyé ní ọjọ́ Ìṣẹ́gun ní ìkangun mẹ́rin ìrọ̀lẹ́ nígbà tí olóògbé ọ̀hún àti aya rẹ̀ tí wọ́n rin ìrìn àjò léyìí tí wọ́n sọ pé láti ilé wọn tí ó wà ní agbègbè Ibùdó Ṣẹ́wẹ̀jẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún náà ti gbéra ìrìn àjò náà o. Ẹnìkan léyìí tí ó máa ń ṣàlàyé nípa ọ̀rọ̀ ètò ààbò tó ètò jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nípa rẹ̀ Sagasola Makama. Òun ló mọ̀ síbẹ̀ tó ṣàlàyé ọ̀rọ̀ lójú òpó ẹ̀rọ ayélujára X rẹ̀ níbi tó ti kẹ́kẹ́kẹ́ pé àwọn aṣekúpani ọ̀hún iná dédé rúyẹ́ jáde láti inú igbó o tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ ṣe àkọlù sí tọkọtaya ọ̀hún pẹ̀lú àdá láàmù. Màkàmà wá kan kẹ̀kẹ́ wípé ìròyìn láti ọ̀dọ̀ ọlọ́pàá ló fi hàn pé àwọn aṣekúpani ọ̀hún ni wọ́n ṣa ọkọ̀ náà tí wọ́n ṣa aládàá yánnayànna débi wípé ìyàwó rẹ̀ ṣàgbìyànjú ó jàjàbọ́ tó fi júbà ìhoro. Màkàmà wá tẹ̀síwájú o, ó ní àwọn afurasí méjì tó jẹ́ aṣekúpani iná dédé yọ wúrẹ́ láti inú igbó tán ṣe àkọlù sí tọkọtaya tán rìnrìn àjò náà. Tí a bá fẹ́ ka ìyókù ẹ̀ mọ́ sákiri ìwé ìròyìn Punch, ìwé ìròyìn Daily Post, àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí ni kẹ́ ẹ̀ náwó sí.
2: Ọkùnrin kákáká, ọkùnrin kókókó, ọkùnrin wàwà wowó ẹkùn ṣàná.
3: Obìnrin kan ló ń kí olólùfẹ́ ẹ̀bẹ́ yẹn. Kìdè wa ń ṣe wípé ó bá a fọ́ òkúta tàbí ṣiṣẹ́ ilé kan rárá o. Ṣùgbọ́n torí pé ó bá a gún ìyẹn dáadáa. Ó dẹ̀ fọ́ gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ odó ẹ̀ léyìí tó máa ń jẹ́ kó dún mọ́ kó dá ṣakaṣaka láìsí rọ̀tìrọ̀tì. Bóbìnrin yìí ṣe ń gbósùbà káre. Bẹ́ẹ̀ lọkùnrin ọ̀hún tó ń gbósùbà náà padà fún Vigo Car. Wípé òun ló jẹ́ kọ́mọ odó òun ó lè gúnyọdé lẹ́fù yẹn ìṣú ọmọ gùnmọ́tẹ̀. Àsìkò yìí gan ló ṣẹ̀wá yé mi pé lówèlówè ni wọ́n fi sọ̀rọ̀. Vigo Car Herbal Capsule tí kìí jẹ́ kó rẹ ọkùnrin láti gbá bọ́ọ̀lù lórí pápá. Gbogbo tó bí tẹ̀gẹ́ tí ṣan tẹ́ rán. Àtẹ̀yẹ ara tó ti rẹ̀ tẹ́lẹ̀ ló máa jí dìde padà. Tí ò ní six months mẹ́mọ́. Ìyẹn gan ló fà á tí gbogbo àwọn ọkùnrin fi yan Vigo Car láàyò. Ayo Herbal Help Limited ló ṣe é pẹ̀lú Natural Herbs. Ó dẹ̀ ti wà káàkiri Chemist àti Pharmacy Shop. Telephone 0803-860-6858. Vigo Car Iba.
4: Àwọn aláṣẹ àti olùdarí aṣíwájú Transportation Movement ATM ló ń kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wa pátápátá wípé a kú dédé àsìkò yìí o. Àsìkò bójú ọjọ́ ṣe rí. Wọ́n ní ká lọ fọkàn balẹ̀ pé ìgbà tó lé ń bọ̀ wá dẹ̀rọ̀. Àsìkò ìtura sì ń bọ̀ wá jọba nípínlẹ̀ Ondo. Wọ́n ní tá a bá ti ń wakọ̀ ká máa ṣe jẹ́jẹ́ ká sì máa fòótọ́ ọ̀nú ṣiṣẹ́ wa. A ṣọ́ra fún eré àsápajúdé. Ayé ya ọkọ̀ níbi tí ò lẹ́tọ̀ọ́. Ká tó jáde lérí ìrìn àjò. Ká máa fọ̀nà wálé Ọlọ́run lọ́wọ́. Ká sì máa wà ní ìfura pẹ̀lú gbogbo àwọn tí ń wọkọ̀ wa. Ká yẹ gbogbo ẹ̀yà ara ọkọ̀ wa wò dáadáa. Ká rí i pé kò sóhun tó lè méwu dání ní ìrìn àjò wa. Ẹ jẹ́ ká gbàgbọ́ pé òjò tó ṣú dẹ̀dẹ̀ ń bọ̀ wá rọ̀. Omi ìtura máa wà fún tilé tokoto lórí tẹlẹ́mù. Gbogbo bí afọkànsí ló máa já sí dúdú fún wa. Nítorí náà ẹ jẹ́ ká lọ ní sùúrù. Ohun gbogbo ń bọ̀ wá dẹ̀rọ̀ pẹ̀sẹ̀. Ìkéde pàtàkì yí wá látọ̀dọ̀ àwọn aṣíwájú Transportation Movement ATM níjọba ìbílẹ̀ méjèèjìdínlógún tó ń bẹ nípínlẹ̀ Ondo. Lábẹ́ alága Comrade Ojú Adéwọlé tí gbogbo èèyàn mọ̀ sí àdúrà lérè. Aṣíwájú, on your mandate we shall stand. BTO, anywhere you go.
5: Bàbá ẹgbà mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe kan sùn lọ ni.
6: Abba aṣọ òkú tí ìbọn ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mission. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53. Orúkọ ọmọ ní ìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjáwá ìjà ò sí. Always guide me.
7: Ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Ondo Èkìtì Ọ̀ṣun àti gbogbo àgbègbè rẹ̀ pátápátá oríire ló wọlé yìí ayọ̀ abara tíntín. family arena lo ma ranbi si gbogbo eniyan o ati pa pa gbere tin ta bag ira bata ton ta aso awon tin ta o se ese atawon tin ta rite in ta wa lo sokoto re o lapo sokoto wa lakure oloye mekun gbere tin ra rara tuta bata aso bag obirin bag okunrin bag agbe travel bi box lori ranran ateni to gbere to fe lo soke okun kon fe ra bag ati gbe lo si doyibo tabi awon to fe alara tuta ti won fe ra o se e ma bo ni witi witi ni family arena tori lowo lowo yi discount tin be lori gbogbo oja te bara lodo wa o family arena wa ni Onyx Building opposite Weber Bank Adeshida Road Akure tabi ke ma bo ni shop wa to be ni doju koju First Bank after Texaco bi e ba lo si eso lakure gbogbo ni fe ra bata aso bag aso okunrin bata okunrin to fi ba so omode bata omode bag omode bag gbere lo yibo tabi bag gbe lo so de e ma pe wa so ni number yi 08037453497 family arena ile se to ba be oke yonu si to si se be yonu si gbogbo eniyan
1: iwo satide
8: ku dede woyi o eyin temi ni ilu akure emi ayafemi alagbolo nkiyin ti office wa wa ni isolo junction ni egbe democracy park ni akure ta bori wo obirin to ti wa ni ile oko lojo to ti pe ti o romo pe ranjise ma bo lodo femi alagbo tabi wo to ti ni kan ri to si nwa si ni ma bo lodo femi alagbo tabi wo obirin ti nkan osu re ndin ni tabi on le ni ma bo lodo femi alagbo tabi wo ti nkan rin kiri lagu ara re ma bo lodo femi alagbo tabi wo ti ara nta bi eni pe won data si alara ma bo lodo femi alagbo tabi wo ti nkan rin kakiri agwara re ma bo lodo femi alagbo tabi wo okunrin ti o le gba bo lori papa gege bi osime ati igalo ma bo lodo femi alagbo asiri ti mo fi wa nile femi alagbo disin ma bo ke a fi fun ni number wa re 0706532684 3 lekan si 0706532684 3 aiso ni fi ara wa se ibugbe o ami odigba
9: ai chief olaribomi adeshida

pàdé dọ́dún ẹni tí ń ṣe olùdarí ẹ̀ka ìròyìn àti ìdọ́gbọ́n inú nínú ẹgbẹ́ òṣèlú NDC ìyẹn tí ó Abu Agada ló mọ̀ ti sọ̀rọ̀ báyìí tó sọ pé òun fẹ́ rọ ọmọ oyè sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú NDC ìyẹn Atiku Abubakar pé tó bá mọ̀ pé wọ́n fẹ́ kí wọ́n lé ààrẹ Bola Ahmed Tinubu kúrò lórí àlééfà lọ́dún 2027 níṣe ni kí Atiku Abubakar kó yá lọ yẹ̀bá òkú sọ pé òun ò díje sí ipò ààrẹ mọ́ o kó sì ṣe àtìlẹyìn fún ọ̀gbẹ́ni Peter Obi láti pé kó lè jẹ́ òun nìkan dondo ni wọn yóò gbé gẹ́gẹ́ bí ọmọ oyè láti dojúkọ ààrẹ Bola Ahmed Tinubu onílòótọ́ àti lódodo wọn mọ̀ pé Atiku Abubakar ó tó gba gbásù lọ́yẹ gan-an dáadáa àti pé tó bá lọ ṣe bẹ́ẹ̀ tó bá lọ yẹ̀bá tó fi ààyè lẹ̀ fún ọ̀gbẹ́ni Peter Obi ìyẹn ò sọ pé bóyá kó pa gbogbo àwọn nǹkan tó ti ṣe sílẹ̀ tàbí tó ti ṣe sẹ́yìn kó parẹ́ o ṣùgbọ́n ṣá yóò rò àwọn ẹgbẹ́ òṣèlú tó jẹ́ ti alátakò yóò rò wọn lágbára dáadáa ni láti pé kí wọ́n lè jáwé olúborí nínú ètò ìdìbò gbogbogbò èyí tó máa wáyé lọ́dún 2027 gẹ́gẹ́ bó ṣe wá wí oníṣẹ́ eré Atiku tẹ́rẹ̀ ni ó ní àfojúsùn gan dáadáa àti pé ìwà rẹ̀ dáa ṣùgbọ́n ṣá o kì í ṣe ìyẹn ni àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ń wò báyìí tó bá ti lè ṣe àtìlẹyìn fún ẹni tí ń ṣe ọmọ oyè nínú ẹgbẹ́ òṣèlú NDC ìyẹn ọ̀gbẹ́ni Peter Obi ó di dandan wípé wọn yóò lè lé ààrẹ Bola Ahmed Tinubu kúrò nínú ètò ìdìbò èyí tó máa wáyé lọ́dún 2027 ẹ kọjá lọ sínú ìwé ìròyìn daily post kẹ́ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.

0: ọdún.
1: Káyọ̀dé.
0: Ó kéré tán àwọn mẹ́rìndínláàádọ́ta tí ó ti jaláìsí ni wọ́n ti rí òkú wọn yọ nínú ìjàmbá ọkọ̀ ojú omi tó wáyé ní ìlú Gòráwò níjọba ìbílẹ̀ Gòrónyó nípínlẹ̀ Sokoto gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe fìdí rẹ̀ múlẹ̀. Ìjàmbá ọ̀hún ló wáyé ní àná ọjọ́bọ̀ nígbà tí ọkọ̀ ojú omi léyìí tó kó àwọn èrò 77 léyìí tán jẹ́ ọkùnrin obìnrin àti àwọn ọmọ wẹ́wẹ́ tí ó ṣe bẹ́ẹ̀ tí ó yí bí tó sì dojú dé ní ìlú ọ̀hún. Nígbà tó fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Sokoto DSP Ahmed Rufai ń lò ní òkú 54 ni wọ́n ti rí yọ o. Wọ́n sì rí èrò ọkọ̀ 15 wọ́n rí wọn yọ lóòyẹ̀. Rufai wá tẹ̀síwájú ó ní ìwádìí àti wíwá àwọn tó kù ló sì ń tẹ̀síwájú ní bí àwọn ẹ̀ṣọ́ aláàbò bí wọ́n ṣe kóra jọ tán sì bẹ̀rẹ̀ sí ní wá àwọn 16 léyìí tó kù tí wọn ò tí ì mọ ibi tí wọn wọlé sí nínú ọkọ ọhún. Gẹ́gẹ́ bó ṣe sọ ní àwọn ikọ̀ olùdóòlà tó ń wá wọn náà ni ló jẹ́ pé àwọn òmùwẹ̀ ti ìbílẹ̀ àwọn àjọ tí rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì látọ̀dọ̀ ìjọba àpapọ̀ àjọ tí rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì láti ìpínlẹ̀ Sokoto pẹ̀lú àwọn ọlọ́pàá. Ẹ lọ Kayiku ìwé ìròyìn Punch ìwé ìròyìn Daily Post àtàwọn ìwé ìròyìn míì tún jáde lónìí nìkẹ́ ìnáwó sí.
1: Káyàdé.
0: Bí ọdún.
1: Atọ́kùn ètò kan lórí iléeṣẹ́ tẹlifíṣàn kan tí a mọ̀ sí Arise ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Oseni Rufai ló mọ̀ ti tako mínísítà tó wà fún olúìlú ilé wa Yẹnyẹn Sọ Wike látàrí gbólóhùn ọ̀rọ̀ kan èyí tí Wike tó sọ jáde lẹ́nu pé tó bá jẹ́ pé wọ́n fẹ́ kí ẹgbẹ́ òṣèlú APC kó gba ìṣèjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ní tipátipá ni wọn yóò kó gbogbo àwọn nǹkan tí ó nílò láti pé kí wọ́n lè fi gba ìjọba àwọn wọn yóò kó wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun ni àti pé gbogbo agbára ìjọba àpapọ̀ tí wọ́n bá ní ni wọn yóò lò lórí ọ̀rọ̀ ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀hún. Ṣùgbọ́n ṣáǹgbà tó máa ń sọ̀rọ̀ Rufai jẹ́ kó di mímọ́ ó ní ẹ̀túngbọ̀n kan tí Wike ń sọsá ó ní kí ló túkù tá a tún fẹ́ ó ní gbogbo ọ̀nà ni ìjọba ló fẹ́ kí ẹgbẹ́ òṣèlú APC kó lè jáwé olúborí ńbẹ̀ ó ní àbí akúkú mọ iye àwọn gómìnà tó wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun a sì mọ iye àwọn tí wọ́n jẹ́ mínísítà tí wọ́n wá síbẹ̀ àti gbogbo àwọn olùbánidámọ̀ràn tó fi mọ́ gbogbo àwọn èèyàn kànìkànì nínú ẹgbẹ́ òṣèlú APC ó ní kí ni wọ́n wá ṣe gan nígbà tí ò kí ń ṣe ìpínlẹ̀ wọn ni wọ́n ti ń ṣe ètò ìdìbò náà ó ní ẹnìkan sẹ̀ wá ń sọ pé wọ́n lo agbára ìjọba àpapọ̀ ó ní wọ́n lò ó gan gidi ó ní ṣùgbọ́n ṣá ńṣe ló bu wọ́n lọ́wọ́ o ó ní torí pé àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun wọn mọ̀ láti pé kí wọ́n dìbò fún ẹni tí ọkàn wọn ń fẹ́ ni ó ní tí kì í bá ṣe bẹ́ẹ̀ ni ó ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wọn ṣe tán láti lè jẹ́ kí ẹgbẹ́ òṣèlú APC kó jáwé olúborí ní ìpínlẹ̀ Ọ̀ṣun ṣùgbọ́n ṣá látàrí bó ṣe jẹ́ pé àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun wọn ti pinnu nínú ọkàn wọn pé láyé àbádà kò sí nǹkan tó jẹ́ pé bóyá wọ́n ń lo owó agbára lé wọn lórí ó ní ìdí nìyẹn ò tó fi jẹ́ pé ẹgbẹ́ òṣèlú àkọ́ níbi tí gómìnà Adémọlá Adeleke tó ti díje tí wọ́n ṣe jáwé olúborí níbi ètò ìdìbò náà ẹ wò ó kọjá lọ sínú ìwé ìròyìn leadership kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
0: Yọdún.
1: Káyọ̀dé.
0: Àjọ NAPTEP fi tako òfin gbé àwọn mẹ́ta lórí ẹ̀sùn títa ọmọ wẹ́wẹ́ ní ìpínlẹ̀ Rivers. Àjọ tí ń gbógun ti ṣíṣe fàyàwọ́ ọmọnìyàn àti títa ọmọnìyàn NAPTEP iná ti gbé àgádágodo sẹ́nu ilé kan léyìí tí wọ́n lò gẹ́gẹ́ bí ilé ìtọ́jú ọmọ wẹ́wẹ́ ní ìlú Port Harcourt tí ó jẹ́ olúlu ìpínlẹ̀ Rivers lórí ẹ̀sùn wípé wọ́n ta ọmọ wẹ́wẹ́ mẹ́ta léyìí tí wọ́n tọ ipasẹ̀ rẹ̀ mọ́ fífi àwọn ọmọ ṣe fàyàwọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ àjọ ọ̀hún ló sọ wípé iṣẹ́ àkànṣe tán ṣe náà ni ó wáyé pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ iléeṣẹ́ tí rí sí ọ̀rọ̀ ìlera ní ìpínlẹ̀ Rivers léyìí tó ṣokùnfà bọ́n ṣe fi kélé òfin gbé ẹni tó ni ilé ọ̀hún bẹ́ẹ̀ kẹ̀ ni wọ́n sọ pé gbogbo àwọn abẹ́ṣin káwọ́ rẹ̀ àti àwọn òṣìṣẹ́ rẹ̀ pátá ni wọ́n kò gẹ́gẹ́ bí àtẹ̀jáde tán tari sàlánà ọjọ́bọ̀ àjọ NAPTEP náà sọ pé ilé ọ̀hún léyìí tó wà ní agbègbè ẹlẹ́lẹ́wò ní ìlú Port Harcourt ni ó jẹ́ wípé ilégbèé ni ṣùgbọ́n tí wọ́n yí ibi tán sọ débi tí wọ́n ti ń gbẹ̀mí sì ṣe ìtọ́jú àwọn èèyàn léyìí tó jẹ́ wípé iṣẹ́ láabi náà ṣe ń bẹ̀ láti ra ọmọ láti ta ọmọ àti láti tàta tupu ọmọ gẹ́gẹ́ bí ìwádìí tí wọ́n ṣe ṣáájú ló fi hàn wípé arábìnrin kan láti ilẹ̀ Liberia léyìí tí wọ́n ní ó wá láti Belgium sórílẹ̀-èdè Nàìjíríà ni kò ní kò sí àpẹ wípé ó lóyún o nígbà tó fi dórílẹ̀-èdè Nàìjíríà àfi bí wọ́n ṣe bá ọmọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lákàtà rẹ̀ láàrin oṣù kan péré ẹ wò ó tẹ bá fẹ́ Kayiku ẹ lẹ sínú ìwé ìròyìn Daily Post ìwé ìròyìn Punch Vangard àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
2: Signal Sun Nigeria Limited tun gbede o promo yi galagaju o gan ti o epin DSTV repetete epin Go TV yanturu ni o ti ship baje 15000 naira pere ni DSTV bayi atagbada ati decoder TLMB papopapo ni o ko ja be 15000 naira na si ni Go TV pelu decoder 10000 naira papopapo ki lo tuku je gbadun awon ikani arima le lo awo pada seyin to kori DSTV ati Go TV demo 15000 naira pere ni DSTV ati Go TV bayi eyi bu ayaya to yoju seyin keyin ile ise Signal Star Nigeria Limited to ba sumo julo ati gbogbo le itaja ti won tin ta Go TV ati DSTV lagbegbe re ko to wa ofa yi bonu won wa ni Signal Strength Office Go TV Yellow Building legba UBA Bank Ajilosun Ado Ekiti number 123 Signal Strength House Go TV Yellow Building Obo Osupa Road Old Hospital Road Akure ati Adjacent Baba Adashin House Oke Ogunwo Tofimo Efrem Plaza legba Polaris Bank Ikari Akoko Falaye 0810-104-2804 Go TV ati DSTV ti gbopo 15000 naira pere ni majo fuoru.
3: Admission, admission, admission. Ekiti State College of Technology, Ijero Ekiti, Excoted has commenced admission into the 2026-2027 academic session. Yes, fun gbogbo eyin ti e gbiyanju ati wo ile iwe giga fun sai keko odun 2026-2027 bo ba ti gba 100 mark ni idanwo jamb to se aye ti wa fun bakan na bo ba ti rete esi idanwo level awaiting results aye sisile fun e ni Excotech awon eka iko loko jokan ni aye ti wa fun eko iwe eri ND ati HND available courses include accountancy business administration and management biomedical engineering electrical electronics engineering computer engineering cyber security and data protection software and web development science laboratory technology, community health, paramedic science, dental surgery, health information management, medical store management, public health technology, ati bebe lo. Admission form is now available. Eko si website won www.excotech.edu.ng tabi epe 003-697-5762 006-946-4930 announcer, the management.
4: Hey, hey. Right hand of God with a good ministry.
5: I must see your look of Jesus.
4: The last bus stop, the Galea Road, and
5: great.
4: But today, we look crusade on Lotomiji.
5: It's a Piacurian.
4: Power for financial breakthrough.
6: Hey.
4: Hey, until Tuesday 25th to Wednesday 26th of August,
5: it's going to Yima so
4: near Kure Tango
5: Old Garage Kure by 8 a.m. to 12 noon,
4: Pelu 3 p.m. to 6 p.m. daily.
5: Ah,
4: at salvation, at healing, at deliverance.
5: In our Yamari Bambe,
4: for your kill, also do Jesu Kupo Fobo.
5: For like a own, what evangelist to do a delegate,
4: you feel repitumbe.
5: Best in the prophet Femi Abila, one Lati Bada,
4: Pelu Doctor Prophet Evangelist Afred, I wish a Jesu Furara.
5: Yosi Machina was what you are. Dura bode kuku keke
4: ti gbogbo isoro yo si ma gbina danu loju ese
5: be ni oluwa oba gan tun pase pe ki won pin owo fa awon eyan nbe o
4: tori iwe owe chapter 19 verse 17 shalaye ninu bibeli
5: ti ko ri be
4: said olojo meji
5: the 25th and 26th
4: ni tan wo lakure

0: fún èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjókòó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ẹ jọ̀wọ́ ẹ dúró lọ́jà rẹ.
2: kí ló ṣẹlẹ̀.
1: kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi fíríìjì kan ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
0: ẹ ní tòótọ́ ká sọ pé o
1: ti rẹ̀ wọ́n àbí.
0: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
1: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
0: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. download CDK lórí play store àti apple store.
3: iléeṣẹ́ wa wà ní Danco Plaza Ajilosun lẹ́gbẹ̀ẹ́ Olú Motors ládojúkọ Maria Asunta Catholic Hospital Ikere Road Ado Ekiti ẹlẹ́pẹ́ 0707-484-3351.
4: ọ̀rẹ́ mi wọ́n ní nǹkan máa ń rìn káàkiri ara ẹ bí kòkòrò tàbí bí aràn ara tún máa ń yan lẹ́yìn ìwẹ̀ ẹ̀gbẹ́ kan ara ẹ máa ń kú tàìtàì ìjáfara léwu o.
5: ọ̀rẹ́ mi pajápajá ń kọ́ iṣan ara fífà so ọwọ́ àtẹsẹ̀ tó ń kú rírì kú tàìtàì.
4: ó gbogbogbò oògùn tẹ̀yàn lè lò kó ròyìn ẹ̀ fẹ́ lòmí ìbúṣe.

0: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
1: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀.

0: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. اللهم صل وسلم وبارك على عبدك ونبيك ورسولك محمد وعلى آله وعلى أصحابه وعلى جميع أمته آمين. أدوبا فنورا وباوا وبالانو وبالا براب ليتو وباتي يتشوى لاتي جيجو تزيدي وجوني abẹ́rẹ́ ọkọ̀ náà kò ṣàlékún ìṣọ́ àmójútó àti àdúró ti rẹ̀ lórí ẹni kọ̀ọ̀kan wa. Àtọ̀rọ̀ kẹ́ ti gẹ̀ fún ànábì wa Muhammad, àwọn arárí àwọn sàhábà àti gbogbo olùtẹ̀lé ìlànà nábì, akí gbogbo ẹ̀yìn olùtẹ̀lé sí wa lọ́kùnrin lóbìnrin ọmọdé lágbà pé àkàbọ̀ sórí ètò yìí tó wa àti bíyà. Abẹ́rẹ́ ọkọ̀ náà túbọ̀ bá wa ti ṣàlékún àdúró ti àmójútó àti oríire ayé àtàkìyàmọ̀ fún ẹ̀rọ ọlọ́run ọba tó ṣe ń gbọ́ ètò yìí láti ìlú ọwọ́. Abdulwasi Yusuf ni orúkọ tèmi. Ẹni tí a máa ṣàlàyé lónìí, òun náà ni Badulwasa ilẹ̀wìkọ́ híyá lè àmọ́rọ́ dìbádání mìíràn súnà ti nàbàwíyà. A máa wòye sí àwọn kọ̀ọ̀kan nínú àwọn tó ṣe wípé a máa fi ń dáàbò bo ara wa kúrò níbi àìsàn ara. A sì máa wò ó láti inú àwọn ẹ̀kọ́ tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ó kọ́ wa. Fadila ti Sheikh Abdulwasi Zakaria, àwọn náà ni wọ́n máa ṣàlàyé fún wa ní ọjọ́ tó ní. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh, Sheikh.
1: Alhamdulillahi rabbil alamin, ar-Rahmanir Rahim, maliki yawmiddin, thumma as-salatu was-salam على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله الطاهرين وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد, السلام عليكم ورحمة الله وبركاته. أقني فون ولون أبا أبا غوغو أغبالاي أبا يوكن شوشو ọba tí ó jẹ́ pé ní ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run, òun sì ni ọba tí ó ní ìkápá ní ọjọ́ ìsàn. Atọ́rọ̀ ìkẹ́ ọlọ́run àti àánú rẹ̀ fún òjíṣẹ́ ńlá òjíṣẹ́ alápọ̀nlé ní ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ ọlọ́run àti àánú rẹ̀ yìí kó máa báwọn aráalé ànábì tí wọ́n jẹ ẹni mímọ́, gbogbo àwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ ọkọ́lọ́run kó bá yọnu sí wọn, àti gbogbo ẹni tí ó bá ń tẹ̀lé lánàá wọn ní ti dáadáa títí di ọjọ́ ìsàn. A ní agbára ọlọ́run bá tún máa tẹ̀síwájú lórí àkọlé tí ó dá lórí àwọn ọ̀nà tí ìsìláàmù kà sílẹ̀ fún wa, léyìí tó jẹ́ pé yóò máa dènà àrùn fún wa, tí yóò jẹ́ kí a máa ní àlàáfíà nínú àgọ́ ara wa. À ń bẹ ọlọ́run bá ọba àlá kí ó dákun kí ó mọ fi ààrẹ ṣe ní kọ̀ọ̀kan wa. Gbogbo àwọn tí wọ́n sì wà nípò wípé àlàáfíà ara wọn ó kù díẹ̀ káàtó, kọ́lọ́n kó dákun kó bá a ṣe àlàáfíà ara wọn ní pípé rahmati ya rahman rahimin. Ní ọ̀sẹ̀ tó kọjá, a kà díẹ̀ fún wa nínú àwọn ìlànà yìí, a tún máa tẹ̀síwájú ní orí ẹ̀ ní ènì lágbára ọlọ́run ọba. Aláàkọ́kọ́, òun náà ni eléyìí tó ní ṣe pẹ̀lú ìjẹ ìmọ̀ wa, àwọn nǹkan tí à ń jẹ àti nǹkan tí à ń mu. Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ, ó dá ọ̀pọ̀lọpọ̀ nǹkan sí orí ilẹ̀ fún wa, ó sì sọ fún wa, ó pa wá láṣẹ kí a máa jẹun tó pọ̀ níbẹ̀ lè tó ṣe ní hàláàlì, àwọn tó sì ṣe ní haramu níbẹ̀ ó ṣe léèwọ̀ fún wa. Èyí tó ṣe ní haramu fún wa yìí wọn ò wúlò, wọn ò ṣe àǹfààní fún ara wa ni. Àwọn tó ṣe ní hàláàlì fún wa òun náà ni tí yóò ṣe ara wa ní àǹfààní. Ọlọ́run bá ọba àlá nínú Súrátùlì Máídà ayé àkejìdínláàádọ́rùn-ún ìyá ayé 88, ọlọ́run bá ń bá wa sọ̀rọ̀ báyìí pé wọ́n kú lu mi máa rẹ̀ kọ́kúmọ́ lọ halálà ń tọ́ yìí bá wọ́n takò lọ lẹ́dí àǹtúnbí yìí mú mi níyìn. Ọlọ́run ni wọ́n kú lu mi máa rẹ̀ kọ́kúmọ́ lọ. Ọlọ́run ni ẹ máa jẹ, ẹ máa mu nínú àwọn tí òun ọlọ́run bá palẹ́sẹ̀ fún wa, halálà ń tọ́ yìí bá àwọn tó jẹ́ halálì tó wọn ọlọ́run bá ṣe lẹ́tọ̀ fún wa tọ́ yìí bá ọlọ́run nílé tó ṣe kíni tó mọ wàtákùn lọ́ọ̀lẹ́dì à ń tún bí mọ́mìnì. Ọlọ́run ẹ̀ wá páyò wọn ọlọ́run ọba, oba to ye pe o na ni enigbagbo ninu re a ri pe olodun ba n ba wa so ninu aya yi pe awon kan to won olodun ba chi ni halali to si mo lo ni ki aje awon to je nkan doti to je haramu olodun ba le wa jina si fun apejuwe awon oku eran eje eran olodun se awon kan won yi lewo fun wa wallahu ta'ala alam ninu anfani to wa mi nkan to olodun ba se lewo fun wa yi bi oku eran eje eran ohun na ni wi pe awon nkan won yi won o da fun alaafia ara wa eran to ku funra re iru aisan wo le mo to pa ten ti omo yi wa lo gburu eran bayi ti o so pe ohun ti ri eran lofe ti o si mo se kini ti o mo je gbogbo en ti olodun ba saanu to je lesson islam iru awon nkan bayi olodun ti se lewo fun wa pe a gbudo je bakan ninu sura mi suratu araf aya kokale ni ogbon aya 31 olodun wa kulu wa shirabu wala tusrifu innahu la yuhibbu almusrifin olodun e mo je o e mo mu e mo se nana pa e mo nana butulu tori pe won olodun oba won ni fe si awon ni butulu awon ni na pa aya mejeji ti a ka funra wa yi olodun ba nki wa nilo nipa jije ati mimu wa akoko un ti a ba je ti a ba mu ko je nkan to je halal to si mo ti o ni ko ipalara ba ara wa elekeji ni wipe nibi jije mumu na ki a mo saseju koda ta ba la nje to je halal na to je ntuma ka mo jaje ki eleyi ta ba tin jaje ki ta nje aje yo aje yo o nje aje ju eleyi mo nko ipalara ba ara ni idi ni eleyi ti ojise olorun anabi muhammad sallallahu alaihi wasallam anabi ko wale ko yi pe eri ti abafe jeun ki a da enu wa si meta kafi kan kafi je kafi kan be kafi mu idaketa idakan nu da meta to ku kafi ile fun ategun karaye mi dada bo se to ati bo se ye eleyi ni ilana ti anabi muhammad sallallahu alaihi wasallam ti o gbe kale fun wa nipa wi pe aje amu ka mo je nti o mo je ajeju nigbati a ba njeun to pe ta ba nje ajeju ina o na tun le ko ipalara ba ara wa ki olodun ba ku dakun ki o mo kiesi eni kokan wa bakana ojise olodun anabi muhammad sallallahu alaihi wasallam anabi tun ko wa ni eko mi ni eto je pe yo mo dina arun fun wa ikan be o na tun ni pe ki a mo fo owo wa nigbati abaseji lati oju orun ojise olodun anabi muhammad sallallahu alaihi wasallam anabi ni ida staiqatu ahadukum min nawmihi anemi egbo ti enikeni laarin yin ti o ba taji lati oju orun re o enikan nu yin o sun nigbati ba waji fala yagisu yadahu fi uduhi hatta yagsilaha thalatha anabi ni oniton to seji lati oju orun yi o ko mo ti owo bo igba omi re o ko mo ti owo bo owo ti n gbe bo lati oju orun yen ko mo ti bo igba omi re hatta yagsilaha thalatha o digba ti onitohun to ba to fo owo re ni emeta fa ina ahadukum la yadri aina batat yaduhu oji ran salam ni eri tori pe eni yi ko mo ibi to ye pe owo re ti lo nigbati o wa ni oju orun yen ni pe ko mo nti o ti sele si owo re nigbati o wa ni oju orun ekan la to se pataki ni ile ifun eni kokan wa ti a ba sun ti a ji ninu eko islam o ni wi pe ki a fo owo wa le meta ko to di pe a mo gbigba a mo gbawo a mo towo ba won kan lo wa ninu ile eleyi eko pataki ni ti a o ba gbagbe a o ri pe lojo si nigbati ajakale arun COVID 19 ti benta e ri pe ninu ilana ti awon ile to lera ti won gbe kale na ni pe ki a mo fo wa lati ibadegba eko islam ti gbe kale fun wa latojo to ti pe tori pe owo wa ri pe owo yi won la nti benu won la bi sopolopo ise to je pe ti a ba ki sara ta ba mo se imototo owo yi daada a le ti be lugbadi awon isan buruku ki olorun oba kodakun ko mo fi sore so eni kokan wa so ile se pataki amojuto bakan na ninu ohun ti ojise ran salam to fi ko wa o ni wipe ti abari awon to ye pe won ni aisan to je pe latara ijo fi ara kan re ni awon aisan bayi o le ran wa tabi latara pe ajo lo nkan ilo boya bi abo ni sibi ni ati nkan be lo ta ajo lo to ye pe latara eleyi iru awon aisan bayi o le ran en to ye pe ko ni awon aisan yi tele ojise olohun sallallahu alaihi wasallam anabi ko pe firu min al-abrasi kafiru li asad anabi ni egbo e takete si awon ti o ba ni aisan ete kolon ko dan ko mo fi se ni kokan wa gbogbo en tolon ba si fi se na kolon ko ba fun ni alaafia anabi ni esa e takete fun awon ti won ba ni aisan ete ba se mo takete fun enoko la ni enoko abijani yen kinun bo se pa takete pa kini wa nbi kan e ri pe on ka lu ko takete asa seyin anabi ni gbogbo to ba ni iru aisan ta so bayi ta ba won aisan mi to ba jomo anabi ni se kini e takete e ma fara ro won e ma jo lo nkan ilo papo tori pe latara lilo nkan pelu won abi ifara ro ra pelu won o le se sababi ka se kini o ki awa na lugbadi iru awon aisan ti o nse awon eyan ti aso yi ekan la kan ni eleyi o fun enikokan wa ki amojuto ki olohun ko dan ko ma kiisi enikokan wa bakana ojise olohun ni ba muhammad sallallahu alaihi wasallam anabi zo wa ko wa nipa awon eko e to je pe o ni se pelu ara wa gangan to fi je pe ti a ba mojuto awon nkan wonyi yo je ona kan gbogi ti o je pe a fi ma dena aisan ki o ma roluwa ojise olohun sallam anabi ni ashurun min alfitra anabi ni eri awon kan mewa kan nbe ninu alfitra ni yen ni pe nkan adamo ni n to ye ke nikokan o mojuto ti a gbudo foju yepere re o ni awon kan won yi anabi ni mewa ni nkan ti a nso yi ninu alfitra ni anabi ni sallam alakoko nbe o ni kosu sharib yen ni wipe gbogbo en to ba je muslimi to gbo olohun gbo to gba ni gba muhammad sallam gbo ki o ma se kini o ko ma ge irun mu re iyen ta ma pe ni mustache irun mu wa anabi ni ka trim re ka ge mole bakana wa ifau lihya iyen ni wipe irugbon wa awo okunrin ka ma file ka jogun dada ka si ma toju re eleketa asiwak yen ni pe ka mo rin ori tabi ki a mo fonu lati gba degba boya pako lilo ni tabi ka mo lo brush pelu ose fonu igbalode so jina islam ko wa ni le yi pe asiwak I mo fonu lati gba degba kodo jina islam so yi pe ti ki ba se yi pe yo je inira fun awon aliumo un ni un o ba mo kan pa fun wa gbogbo wa ta ba ti fe saluwala ta ba ti fe kirun ni ka mo se kini o ka mo fo enu wa en to lo wa se jonda fun to ba le se le ibo ba to ba fe saluwala to ba fe kirun ti won rin ori ti won fo enu re ile mo da pupo ninu eko islam to ye pe I mo je ki ara o lalafia pupo oni ile bakana isi shakul ma adabi to fi ko wa wi pe ki a mo fi omi ka mo fi fin imu wa a ri pe imu wa aye kan gbogi ni to ye pe ategun ma gba wo inu ara wa to si je pe orisi nkan lo le gba be wo inu ara iruku nbe nbe bakan na ni opolopo awon kokoro to je pe a le fojuri so islam wa ko wa wi pe aye yi ka mo se kini o ki a mo fi omi ka mo fi fin an ka mo fi omi ka mo fi fin imu wa yi ko je pe ko mo je aye kan ti awon idoti ti won lo mo sodo si ti o wa je ile fun awon kokoro ti o pada lo fa aisan sinu ara wa bakana qasul azvar anabi do fi ko wa yi pe e kan owo wa ka mo gi e kan owo wa ka mo se kini o ki a mo gi ninu eko islam ti a fi nde na arun to se pataki kan na tun ni ile muslimi de kan na si a o ki fi kan na gige a fi se fari inu to ba nu je leni lawujo wa le ri en to pera ni muslimi ko de elomi pe apije imomara re te si mari pe e kan o re sabalaba ni bi bíi ti ẹranko tó fẹ́ pa ẹranko ẹgbẹ́ rẹ̀ jẹ. Eléyìí kò bá ìlànà Islam mu kí a máa dá èékánná sí. Ohun tí òjijì náà Islam fi kọ wa ni pé ká gé èékánná ọwọ́ wa. Gbogbo ẹlòmíì ògì mẹ́sàn-án yóò fi àtàǹpàkò sílẹ̀ tàbí kó fi ẹ̀ka ọmọdérin èékánná ibẹ̀ yóò filẹ̀ tí ó wàá gùn tiẹ̀. Gbogbo èékánná ọwọ́ wa òun ni ká gé o. Ohun tí ṣẹ̀rí Islam là kalẹ̀ fún wa nípa ìmọ́tótó ara wa nípa ìdènà àrùn kó má ba rọ́lù wa ìkànnì ká máa gé èékánná ọwọ́ wa. Kò sínú àṣà Islam ká wá sọ pé èékánná èèyàn tó gùn tó ká tún lẹ̀mí mọ́ léyìí tọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin ń ṣe léyìí eléyìí tako ẹ̀kọ́ Islam. Gbogbo obìnrin tí máa ń ṣe léyìí tó tún lọ lẹ̀ nǹkan mí kan náà bó bá ń kírun onírun torí pé ojúlówó èékánná tọ́lọ́run bá dá fún ọ omi ò kan tómi ò bá sì ti kárí gbogbo tó yẹ kó mi dé nínú àlùwàlá àlùwàlá ò lálàáfíà táàlùwàlá ò bá sì ti lálàáfíà onítọ̀hún ò ṣe kínní onítọ̀hún ò ní irun. Sọ ẹ̀kọ́ Islam ni wípé a máa gé èékánná ọwọ́ wa ni dídé èékánná sí ìfi ààyè lẹ̀ fún ìdọ̀tí láti kórajọ sínú èékánná ọwọ́ wa ni tá a bá sì fi ààyè lẹ̀ fún ìdọ̀tí láti kórajọ sínú èékánná ká lọ máa mọ̀ dájú wípé à ń kọ́lé sílẹ̀ fún àwọn kòkòrò tí ó kó àìsàn bá ara ni àwọn ọwọ́ ìlà sì ń gbé bọnu kí ọlọ́run kó máa kíyèsí ẹnì kọ̀ọ̀kan wa. Kò bá ìlànà Islam mu kí a máa dá èékánná sí bákan náà à ń tún lẹ̀ mọ́ pé kò gùn tó kó lè bá a ṣe ṣàbàlà dáadáa eléyìí kò bá ìlànà ẹ̀sìn Islam mu bákan náà. Òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ànábi tó ẹ̀síwájú wípé lára ohun tí ó ń jẹ́ àlùfítùrọ̀ tá a gbúdọ̀ mójútó lára wa òun náà ni gúsùlù barojim ìyẹn ni wípé kí a máa fọ ìka ọwọ́ wa àwọn ọmọ ìka wa òjíṣẹ́ ọlọ́run sallam kọ wa pé ká tún mọ ká mójútó wọn pàápàá jùlọ àwọn oríkèéríkè ìka ọwọ́ wa ká mójútó ká mọ fọ nínú wípé èèyàn ń ṣèmọ́tótó èèyàn ń dènà àrùn nínú Islam òun ni eléyìí. Eléyìí tó yàtọ̀ sí pà ń ṣàlùwàlà ànábi nínú àwọn ń ta àmọ́ sí àlùfítọ́rọ̀ tá a fi ń tọ́jú ara wa tá a fi ń dènà àìsàn kó mọ́ ṣe wa ìkan bẹ̀ ni pé ká mójútó ìka ọwọ́ wa ní fífọ̀ kódà àwọn oríkèéríkè ìka àárín ìka wa ká ṣe kí ni ká mọ fọ látìgbà dégbà. Bákan náà òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ànábi tó lára ohun tó jẹ́ àlùfítọ́rọ̀ òun náà ni natful ibt ìyẹn ni wípé irun abíyá wa ká máa tú kù ńbẹ ká mú kù ńbẹ mùsùlùmí ò kì í dárun abíyá sí eléyìí ò bá lánà Islam nínú ẹ̀kọ́ ìmọ́tótó nínú Islam òun ni wípé irun tí ń bẹ ní ààyè yìí lábẹ́ apá wa irun tí ń bẹ ní abẹ́ èjìká wa yìí ìlànà Islam ni wípé ká mú kù ńbẹ tó bá yẹ kó ṣe tú ká tú tí ò bá ṣe tú ká fà kù ńbẹ ẹni tó bá sì láǹfààní àti fi àwọn pọ́dà tán máa ń fi sí tó yẹ pé yóò jẹ kó rọ̀ tí wọ́n sì fọ́kù mẹ́ ìlànà Islam ni wípé ìran abíyá wa ká ṣe kínni o ká mọ túkù mbẹ ká mú kù mbẹ tàbí ká fọ́kù mbẹ eléyìí nìkan tí Islam tí ó fi kọ́ wa. Bákan náà wàhálà kò lè àná tí irun ojú ara wa irun abẹ́ wa ìlànà Islam ni wípé a máa fa òun náà kù mbẹ ni àwọn irun tí a ń sọ yìí kò sínú irun tá a máa dá sí táwa máa tọ́jú tá là ń fi nǹkan ara rárá àti irun abíyá àti irun ojú ara wa ìlànà Islam ni wípé ká mú kù bẹ́ẹ̀ ká sì lè láǹfààní láti máa ṣe kíni o láti lè máa fọ dáadáa káàyè yẹn jẹ́ àyè tó yẹ pé yóò mọ̀ torí pé a rí pé àwọn àyè yìí àyè kọ́lọ́fín ni nínú ara tó yẹ pé tá a bá mójútó dáadáa yóò jẹ́ ilé ìdọ̀tí nínú ara. Islam fi làkalẹ̀ fún ayé pé àwọn àyè yìí irun tó bá wà ńbẹ ká ṣe kíni kí a mú kù bẹ́ẹ̀. Bákan náà wàǹtíkọ́sù àlùmá ìyẹn ni wípé kí a wá máa fọ àwọn ojú ara wa yìí dáadáa láti ìgbà dégbà tá a bá lọ ṣègbọnsẹ̀ ká fojú ara wa tá a bá ti rí nǹkan ọ̀dà pé ojú ara mi ti ń dọ̀tí ká fomi ká fi ṣe kíni ká fi fọ ojú ara wa kó mọ̀ jẹ́ pé látara tí àwọn àyè yìí bá dọ̀tí ni ó jẹ́ sábàbí àìsàn nínú ara wa. Nínú àwọn ìlànà tí Islam là kalẹ̀ tí ó fi ń dènà àrùn fún ẹnì kọ̀ọ̀kan wọn náà tún ní eléyìí bákan náà ẹlẹ́kẹ̀wá almadmodo ìyẹn ni wípé kí a máa yọnu wa bóyá a ṣe jẹun tán kéèyàn ó yọ ẹnu sokomọ jẹ pé nígbà tó bá tó bí àsìkò mélòó kan òórùn tí ó jáde yóò ti máa ṣe kíni òórùn tí ó da yóò máa jáde láti ẹnu wa kí a máa yọnu wa láti ìgbàdégbà. ile na ninu nti a fi mojuto itoju ara wa ni bakana ojise olohun sallallahu alaihi wasallam anabi to fi ko wa nipa ilana bi a se ma sun anabi ko fun wa tabi anabi sallam fi ko wa pe ti a ba fe sun ah ka ma ma daya de lesun ko je yi pe ta ba sun ka ma fi egbe otun sun ka ma fi egbe alaafia sun bakan na ka ma daya de lesun anabi ko ile fun wa anabi ni ka ri daju pe egbe otun wa ohun ni ka ma dadile ile iwa Allah ta'ala alam ninu iwoye si atomi eyan a ri pe egbe alaafia wa ibe ni okan wa ta ba daya de le tabi ta ba fi egbe alaafia sun o sun mo ko je pe okan wa mo se ko mo lanfani ati se bo se to ati bo se ye ile ile mo ribe so wallahu ta'ala alam olo baloba to ni mo julo ninu eko islam sha ni wi pe ti a ba sun ki a mo fi egbe otun sun ile ni ilana ti islam fi ko wa o ni nti anabi muhammad sallallahu alaihi wasallam ti o fi ko wa pe ta ba sun o ka mo fi egbe otun sun ka mo daya de lesun ka mo si fi egbe alaafia ka mo fi kwari pe egbe otun o ni afisun bakan na ile to ni se pelu alaafia amuwa kekeke paapaa julo amuwa ti o je omo owo omo ta sise bi olorun ba ti ola re ga julo o gbe kale ninu ofin re yin pe gbogbo en to ba je bimo bimo gbogbo awon iya ti won je bimo bimo olorun wale wale daatu yuridina auladahunna hawlaini kamilain liman arada an yutima radaa olorun ni eri gbogbo awon mama gbogbo awon bimo bimo yuridina auladahunna o mo fun awon omo won lomu hawlain kamilain kama fun omo won lomu fun odun meji kamilain to pe gbako odun meji to pe perepe ni kan ma fi fun omo olomu liman arada an yutima radaa fun gbogbo en to ba fe se ase pe fun fun omo olomu ile ta fe mo jade nbi ni pe ilana islam oni pe amo wa ta se bi ilana islam oni pe ki awon iya won ki won fun olomu mo ni gbagbo yi pe eleyi o ti yopolopo awon iya na leni bo ti je yi pe oro yi olorun ba ti so ni n to le ni egberun odun o le ni rinwo iyen ni 1400 years ago ni olorun ba ti so ile ni alquran ni pe awon iya kan ma se kini ki won fun awon omo won lomu fun odun meji fun eni to ba wo pe on fe sase pe asiko ti won mo fi fun omo lomu odun meji ni bo ti je wi pe ki se ese fun eni ti o ba fun omo re fun odun meji pe en to fun ni odun kan abi en to fun lonu kan abo to da duro ko se se me sugbon to ba fe se ase pe fi fun omo lomu olorun ba ni odun meji ni o sugbon ta fe mu jade nbi ni pe o opolopo ana ti mo le ni wi pe ka fun omo lomu paapaa julo ni osu mefa akoko le tawon onimo yin le fi die mule yi pe ti a ba fun omo lomu daada losu mefa akoko ta se bimo ti a fi nkan kan mi si to je po mu yen la fun omo yen daada pelu ogun t'Olorun ba omo yin ni se kini omo yin ni jalare ko ni mo sare lataro mu ti a n fun awon omo yi so no ona ti islam gbe kale to je pe ta ba fe dina irun fun awon omo wa e je ka moju to fi fun omo yi ni omu bo se to ati bo se ye ka fun olomu daada ka won so pe o je enu agolo kan la fe fun won iya re oraye ni o di iya re lowo ka won so pe ni fun omo yin lomu ninu ona to je pe olorun ba fi sanu wa o ni wi pe ifun omo lomu yi ina olori po mo n sare yo ku nbe fun wa idamu

0: awa belon eni kokan wana kolon ko sanu wa ko fun wa ni alafia to peye awa belon gbugbe en to wa ni po wipe alafia ara nku die ka to ki olorun ba kunan ko ba fun alafia to peye rahmatin ya arhamar rahimin subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.
1: Jazakumullahu khairan abelon ko mba so sheku wa ni so dada gbogbo wa náà tí a gbọ́ ọlọ́run kó dúpẹ́ fún wa náà kọlọ́run kó sì lo ìtagbọ́ iná kó lò ní sọ́bàbí dáadáa fún wa láyé àti ní àríkèámù ibi náà ni a ti máa dáhùn dúró lórí ètò àtìbíyàánu fún ọjọ́ tó ní níjọ́ mẹ́jọ láti máa pàdé ìṣá ọlọ́ ayọ̀dá nọ́mbà wọn ṣèkì wà fún wa fún àwa tí a bá fẹ́ pè láti bèrè ìbéèrè kan sí ìkejì ká pé àwọn ṣèkì sórí nọ́mbà yìí 09030331364 lẹ́ẹ̀kan sí 09030331364 títí di ìjọ́ mẹ́jọ tí a tún máa pàdé lórí ètò ìṣàlá Abdulwasi Yusuf ní orúkọ tèmi. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
2: For number one radio, Adaba FM, Adaba FM, 88.9, Akure.
3: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: àkọsílẹ̀. Nǹkan àkọ́kọ́ rẹ̀, ẹ jẹ́ kí àkọsílẹ̀ kó wà. Iye báyìí ni mo yá lọ́wọ́ Ọlámọrí. Àsìkò báyìí ni mo sì ní máa dá padà. Ọlọ́run factable. Ẹ máa kọ àkọsílẹ̀ o. Kódà waliyaktub bainakum katibun bil adl. Ẹni tí ó ti gbúdọ̀ bá yẹn kọ àkọsílẹ̀ yìí, ó gbúdọ̀ jẹ́ ẹni tó jẹ́ onídéédé, tí kìí ṣe onímàgòmágó. Ẹ jẹ́ kí àkọsílẹ̀ tó yé kó wà láàrin ẹni tó yáwó àti ẹni tó yánilówó. Eléyìí jẹ́ nǹkan àkọ́kọ́ tí Ọlọ́run ọba Subhanahu wa ta'ala tó fi lélẹ̀ láti lè má jẹ́ kí iyàn jíjà padà wá wáyé. Mélòó mélòó lẹni tó yáwó tó padà di ọjọ́ iwájú tó lòun ọ̀yáwó kàkà, àbí kó tiẹ̀ sọ pé òun ti sá padà, àbí kó sọ pé iye owó tóun yá kò tó bẹ́ẹ̀? Eléyìí jẹ́ òfin tọ́lọ́run. Kódà ìyẹn nìkan kọ́, Ọlọ́run tún ń fẹ́ kí ẹ lẹ́rìí. Ọlọ́run ní wọ́n tẹ́ṣídú ìdẹ́yìn ní mi ń rí jáàlìkùn. Ẹ tún wá àwọn ẹlẹ́rìí méjì nínú àwọn ọkùnrin. Ẹ wọ ẹlẹ́rìí méjì kí wọ́n jẹ́rìí sí wípé Lámọrín ó yá owó lọ́wọ́ ẹni báyìí. Nítorí wípé ó lè dijọ́ iwájú kó fẹ́ di ìyàn jíjà. Ìgbàgbé sì lè wáyé. Àwọn ẹlẹ́rìí ó lè jẹ́rìí sí wípé lóòótọ́ ni ayáwó lọ́wọ́ ara ẹni. Eléyìí jẹ́ nǹkan àkọ́kọ́ tí Ọlọ́run fẹ́ ká kíyèsí. Ọlọ́run ni a lè yáwó, ṣùgbọ́n kó má dọ̀la, kó má dìyàn, kó má dojúrú. Ọlọ́run bá ní ká máa ní àkọsílẹ̀. Ìwọ bàbá, ìwọ ọ̀yá, àwọn owó tó ń yá yìí tó ní gbogbo ẹ̀ ló mú sọpọlọ. Ọpọlọ ọmọnìyàn ìgbàgbé lè ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká gbìyànjú ká máa kọ́ sílẹ̀. Kódà bá a bá tiẹ̀ sí láyé mọ́, àwọn tá a bá fi sílẹ̀ sáyé, wọ́n mọ̀ wípé a jẹ́wó báyìí, abẹ́ni báyìí jẹ́ wá níye báyìí. Ẹ̀kọ́ yìí ọ̀gọ̀ọ̀rọ̀ ọmọnìyàn ni wọn kìí náni rẹ̀. A kàn mọ ká mọ owó yá, ṣùgbọ́n gbogbo àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ yíyáwó, a máa ń fojú rénà rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, kí ni nǹkan tá a torí rẹ̀ yá owó? Ẹlòmíà máa yáwó lórí tí ò yẹ kó jẹ gbèsè lé lórí. Ìyẹn tó ṣe pé kì í sọ̀ra èèyàn, kì í ṣe dandan. Gbèsè jíjẹ a kò gbúdọ̀ fi ṣe ọlá, a kò gbúdọ̀ máa fi ṣe ayọ̀, a kò gbúdọ̀ máa fi ṣe ìdùnnú. Kéèyàn máa jẹ gbèsè lórí gbèsè lórí tí ò nítumọ̀. Ẹlòmíà jẹ gbèsè lórí ìyapa àṣẹ Ọlọ́run. Ẹlòmíà jẹ gbèsè lórí pé ó fẹ́ mutí, ó fẹ́ ṣe pálapàla. A tún jẹ gbèsè lórí rẹ̀. Ẹlòmíà jẹ gbèsè lórí pé ó fẹ́ sòkú. Gbogbo àwọn nǹkan wọ̀nyí, gbèsè jíjẹ kò lẹ́tọ̀ọ́, ṣùgbọ́n tó bá kàràǹgídá, Ìsìláàmù fún wa nígbà láàyè ká jẹ gbèsè. Nígbà tó bá ti jẹ́ pé ohun tó nítumọ̀ náà ni a jẹ gbèsè yìí lé lórí. Ẹlẹ́ẹ̀kẹta, òun náà ni gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ gbèsè. Nígbà tá a ti ní àkọọ́lẹ̀ tó sì jẹ́ pé nǹkan tó nítumọ̀ la jẹ gbèsè yìí lé lórí, àwa gbúdọ̀ ní àníyàn wípé a ó san gbèsè náà padà. Ìnáwó lè àmàlú bí nìyà. Àníyàn ṣe pàtàkì. Ẹlòmíì ń jọ tó ti gba owó ló ti láníyàn pé òun ò ní san padà. Ọlọ́run kò ṣọ́ wa ń bẹ̀. Ó ti láníyàn pé òun ò ní san padà. Irúfẹ́ ẹni tó bá nírú àníyàn bẹ́ẹ̀, ẹ rí pé kò ní rí san padà. Ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith àfẹ́wà Abu Huraira, Ọlọ́run kò bá a yọ ní sinmi. Wọ́n ní man akhadha amwala an-nas. Gbogbo ẹnikẹ́ni tó bá yá owó kan lọ́dọ̀ mọ̀làkejì, yùrídù àdá àhá, tó sì ní láníyàn pé òun ó da owó tó ń yá náà, òun ó da padà. Àdá àhá lọ àdàlọ́ àyìnbó. Ọlọ́run ọba yóò jẹ́ kó já sí rọrùn fún láti rówó náà san padà. Bó ti wulẹ̀ kí owó náà pọ̀ tó, Ọlọ́run ṣe ní rọrùn fún yóò rí owó náà dá padà. Wá mọ̀ ní àkàdá yùrídù ìtìláfàá. Ẹni tó bá sì gbọ owó ọ̀hún tó ṣe pé àníyàn rẹ̀ ni wípé òun ó jẹrun ni, òun ò ní dá padà. Fẹ́ni tó ní àtìláfà ọlọ́, Ọlọ́run ọba Subhanahu wa ta'ala yóò kó ìparun bá lómi àníyàn burú to ni ohun eleje ko dinmo fun wa wipe gbogbo enikeni to ba yawo ka ni aniyan wipe a da owo na pada labe kala ni eyi iwo ti o fe yawo to si ma ninu emi re igbe ko si ona kankan to fi le san owo yi pada a ki yawo owo be iwo to mo wipe fun odidi odun kan gbogbo iye owo to le wole si o lowo ko ju 200,000 naira lo o wa lo ya 5 million o wa ni leyin osu mefa o da pada so o fe jale ni iyen je odi mo fe ni kokan wa wi pe gbogbo enikeni ti o ba fe ya owo o gbudo ni adi sokan pe owo ti mo fe ya yi nje mo ni kapa lati le da owo yi pada abi mi o ni ikapa kódà nabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam òṣìṣẹ́ ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tó bá jẹ gbèsè tí gbèsè yìí ti wá wọ́ lọ́rùn kó tún máa ṣàdúà pé kọ́lọ́run kó ṣiṣẹ́ ní ọ̀rùn fóun láti lè san gbèsè ọ̀hún nínú àdúrà tá nabi sallallahu alayhi wa sallam ní ká máa ṣe òun náà ni pé allahumma kfini bi halalika an haramik wa agnini bi fadlika amman siwak اللهم اكفني بحلالك عن حرامك وعدني بفضلك عمن سواك وان شاء الله بالله انتو بان شاء الله انا الله مبا يوشي نوان فن لا تليري ووهم سنبادا بقوة عمون كاما يي اقودو كيسي نبا بسي نتو لقوة النبي صلى الله عليه وآله وسلم اوكي لو فنواو بقوة نكاني تنجي بسي to so gbese jije to so di fari ojise olohun ba ni nafsul mu'min mu'allaqatun bi dainihi emi gbogbo en to ba je mu'min ni won so mo gbese to ba je ni hatta yuqda an titi odigba ti won ba to ba san gbese to je koda arakunrin kan laya nabi sallallahu alaihi wasallam nigba to jade laye nabi sallallahu alaihi wasallam o fe kirun si lara anabi wa bilere wipe se arakunrin yi se ko ni gbese kankan lorun awon eyan ni o ni gbese lorun anabi sallallahu alayhi wa alihi wasallam anabi ni sallu ala sahibikum e kirun si lara anabi si fe kuro nbe sallallahu alayhi wasallam iyan tuma si wipe latara ko ni gbese lorun yi anabi o fe kirun si lara ko to di wipe awa re ni to san gbese naa iyan tuma si wipe ti eyan ba jade laye to ba ni gbese lorun inira ni o idamu ni wahala ni fun fo onito to ba wa ri be ki lo fe ma je gbese fun lori nkan ti o ni tuma abi to ba ti e je gbese o tun wa ko sile to ba ti e ko akosile re o se se kawon eyan ki won mo ki won ka ki won ran lowo lati bo san gbese na trukunu sharia islam ogun ti o ba fi sile kí a tó pín ogún rẹ̀ gbogbo gbèsè tó bá jẹ àgbúdọ̀ kọ̀kọ́ yọ náà kódà kó ṣe pé gbogbo gbèsè tó jẹ yìí gbèsè ọ̀hún ti ká gbogbo ohun tó ní pátá a jẹ́ pé àwọn ọmọ tó fi sílẹ̀ ò ní jogún kankan nù gbèsè yìí náà ni wọ́n fi san nítorí pé gbèsè lọ́rùn òkú ni tó tóbi níwájú ọlọ́run rẹ̀ sọ tó bá wá rí bẹ́ẹ̀ gbèsè jíjẹ àgbúdọ̀ ronú sí dáadáa ká tó kọ gbogbo gbèsè bàbá sì jẹ gbèsè a gbúdọ̀ ní àkọsílẹ̀ tàbá ní àkọsílẹ̀ a gbúdọ̀ ní àníyàn wípé a ó san gbèsè náà tá ó sì máa gbìyànjú láti sapá gbogbo wa tí ọlọ́run bá ti kún wa lọ́wọ́ láti tètè san gbèsè ọ̀hún ẹ̀sìn islam ó lòdì sí kéèyàn ó ní owó lọ́wọ́ kó wá jẹ gbèsè sọ́rùn kó má san gbèsè ọ̀hún rẹ̀ nabi sallallahu alayhi wa sallam anabi ni mọ́tò lọ́kàn ní yìí volmon òṣìṣẹ́ ọlọ́run bá ní ẹni tó ní tọ́lọ́run bò láṣìírí tó ní kápá láti san gbèsè ọrùn rẹ̀ tí kò wá san tó ń fowó ṣe fàájì òṣìṣẹ́ ọlọ́run bá ní àbòsí nírúfẹ́ ẹni bẹ́ẹ̀ ṣe o alábòsí nírúfẹ́ ẹni bẹ́ẹ̀ bí islam ṣe sọ tẹni tí ó jẹ gbèsè yìí bákan náà islam tún jẹ́ ká tún mọ̀ pé gbogbo ìgbà tí èèyàn bá tún fẹ́ san gbèsè náà kéèyàn ó tún ṣe dáadáa kó o jẹ́ kínú ẹni tó yá ọ lówó kínú rẹ̀ náà dùn kọmọ fojú rẹ ráre kọmọ fojú rẹ gbolẹ anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam o sọ fún wa ní ọkan nínú àwọn ọrọ rẹ báyìí pé fa inna khayrakum ahsanakum qada òjíṣẹ ọlọrun bá níṣẹ rí ẹni tó dáa jù nínú yín òun náà làwọn tó ṣe pé nígbà tán bá jẹ gbèsè tán bá fẹ san gbèsè wọn padà wọn ó san lọnà tó dára ọnà tínú ẹni tó yá wọn lówó náà ó fi dùn tínú rẹ ó tún fi dùn pé àbẹ tó fẹ yá sí kí n tún yá yín òjíṣẹ ọlọrun bá nú àwọn tó dáa nínú yín irúfẹ àwọn ẹni bẹẹ kódà àgbà mí bẹ ìyẹn lè yá owó lọwọ ẹnìkan nígbà tí yá sì tó fẹ dá owó ìpadà kéèyàn tún fún un ní owó kéèyàn tún ṣe dáadáa sí òjíṣẹ ọlọrun muhammad sallallahu alaihi wasallam ó ní inú àmì pé èèyàn jẹ nire ò ní eléyìí jẹ ṣùgbọ́n ẹni tó wá yá owó lọ́wọ́ rẹ̀ ó fojú rẹ̀ gbolẹ̀ ó fìyà jẹ́ ó béèrè owó rẹ̀ ó fún kódà ó tún ní kí wọ́n fìyà jẹ́ lórí owó rẹ̀ eléyìí jẹ́ nǹkan tí ó burú jáì kódà ọ̀nà kan ni láti máa kọ lẹ́tà sí ìbínú ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga bí islam ṣe sọ nípa ẹni tó fẹ́ yáwó yìí àbí ẹni tó jẹ́ onígbèsè bẹ́ẹ̀ náà ni islam tún rọ ẹni tó lowó pé kóun náà ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ má torí pé ẹnìkan jẹ́ olówó ó sì mọ̀ pé ẹni yìí agara dáa ó fẹ́ san ṣùgbọ́n kò lágbára ni ó wá tún lọ fìyà jẹ́ débi pé àwọn ará àdúgbò ni wọ́n wá dá owó jọ láti san gbèsè yìí eléyìí náà ó tún burú jáì anabi sallallahu alayhi wa alihi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní rahimahullahu rajulan samhan idha baa kí ọlọ́run ọba kó bá wa kẹ́ arákùnrin kan èyí tó ti pé gbogbo ìgbà tó bá ń tajà ó máa ń ṣẹ̀dẹ̀ fáwọn yìí wà yí the star tóun náà bá tún fẹ́ rajà lọ́wọ́ oníṣòwò kò ní náà débi owó padà sọ pé ẹ̀wá wá gbé yóò ṣẹ̀dẹ̀ tó bá fẹ́ rajà wà yí the qitadọ bákan náà nígbà tí ó bá fẹ́ gba owó tí wọ́n jẹ́ tó bá fẹ́ gba gbèsè tí wọ́n jẹ́ lọ́dọ̀ ẹni tó jẹ́ yóò tún ṣẹ̀dẹ̀ kò ní fara ni onítọ̀hún rọ̀wáwò lè bùkárì ìyẹn túmọ̀ sí wípé bí òfin ṣe di ẹni tó yá owó tó jẹ́ onígbèsè bẹ́ẹ̀ náà ni òfin di ẹni tá a yáwó ní ọwọ́ rẹ̀ torí pé nínú àmì iṣẹ́ olóore nínú ọ̀nà tí ọlọ́run fi máa ń ṣàánú èèyàn òun náà ni ká má fi ara ni ẹni tó yá owó lọ́wọ́ wa pàápàá jùlọ ẹni tá a rí wípé agara dá kì í ṣe pé kò fẹ́ san ó fẹ́ san ṣùgbọ́n agara dá kò ní kápá anabi sallallahu alayhi wa sallam anabi ni man sarrahu an yunajjiyahu allahu min kurabi yawm al-qiyama gbogbo ẹnikẹ́ni tó bá ń fẹ́ kí ọlọ́run ọba kó dóòlà òun kó là á níbi ìdààmú àwọn ìdààmú tó gbé dàlkìyàmà falyunafis amọ́ọ̀sírin àwòyádọ́ àníhò kírúfẹ́ onítọ̀hún náà ẹni tí ẹ bá rí pé ẹ yá lówó tí agara dá tí ìnira ń bẹ fún tí ò ní kápá láti lè san owó ọ̀hún lásìkò tó dá a kó onítọ̀hún yá ṣẹ̀dẹ̀ fún ajá gbogbo ẹni tó bá lè ṣẹ̀dẹ̀ fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ọlọ́run ọba yóò ṣẹ̀dẹ̀ fún onítọ̀hún náà jọ́gbé àkìyàmà ọ̀nà méjì àbí ọ̀nà mẹ́ta láfi lè ṣe ẹ̀dẹ̀ fún ẹni tó yáwó lọ́wọ́ ẹni tá a sì rí pé ó fẹ́ san ṣùgbọ́n agara ló dáa ọ̀nà alákọ̀ọ́kọ́ ọ̀nà ká sọ fún wípé nígbà tó o bá tó rí máa fún mi ọjọ́ tó dá ti pé èèyàn sọ fún mi pé tọ́ mo tún fún yín ní àwọn ọjọ́ báyìí nígbà bá tó rí ẹ fún mi ọ̀nà kan nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ni wípé nínú 100,000 tí ẹ yá yìí mo bù yín ní 50,000 ẹ san 50,000 padà ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta ni kéèyàn ti ẹ̀ sọ wípé mo bù wọn pátápátá mi ò gbà á mọ́ gbogbo ẹnikẹ́ni tó lọ́n bá fún ní ìkápá láti lè ṣe ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta tá a kà kalẹ̀ yìí nígbà tó rí pé ẹni tó yáwó lọ́wọ́ ọ̀hún yìí agara ló dáa kì í ṣe pé kò fẹ́ dá owó yìí padà anabi sallallahu alayhi wa sallam anabi nírúfẹ́ ẹni bẹ́ẹ̀ ọlọ́run ọba yóò la òun náà nínú àwọn wàhálà ọjọ́ gbẹ̀dẹ̀ kẹyàmà ìwọ bàbá olówó èlé 10,000 ni wọ́n yá lówó rẹ 100,000 náà padà fi san padà gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fara ni àwọn èèyàn lórí kí wọ́n yá owó lọ́wọ́ yín owó ṣogúndógójì olùfara ní ọmọ làkejì lẹ́jẹ́ o ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú alqur'an ọlọ́run ṣe rí gbogbo àwọn tí wọ́n bá ń jẹ rìbá لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس إذا أبونا القيامة طالما باك بوما دي دي إبا دي دي ويري الله بوما دي دي أيو نكاكو الله من يو البركة كرو نبو بوما لي هو سبون دو جي الله يمحق الله ربا ويربي الصدقات الله بوما يو البركة كرو نبو بوما لي إستوري أنو نمان جكو وينيو Berusi. Tuari be, awak cakap je, ini tu yang yang luna, mahu kasih ede. Papa julo, fon ini tak mama dah jupe kunini. Kisah ini tu ni tu konfesan. Sebab ini tak mama dah jupe kunini. Kuda, baca tu bawa umpan luar na kasih ede fon. Afa awak Abu Hurairah, kalau awak kira awak Yunusin, mana kan rojulun? يداين الناس وكان يقول لفتاة إذا أتيت معسرا فتجاوز عنه لعل الله أن يتجاوز عنا فلقي الله فتجاوز عنه متفق عليه أفا أبو هريرة رضي الله عنه وانت إذا جوتي شعلون وباسوا بيكوي كان رجل يداين الناس واني أراكو نكام بي أمين جاوين يلوو Omo nya won yan lowo yo si jo ni ajoso ipe iba bayi ni eda wo na pada fun mi to ba ti wa di pe asiko to fe gbo wo yi pada ba ti to yo wa ran okan nu awon omo odo re makana yakulu li fata yo wa ran omo odo re pe lo sodo lamarin lo ba ngbo wo mi wa lo odo tamado lo ba mi gbo wo mi wa yo wa fe kilo fun wi pe ida ataita musran to ba wa dodo awon ti mo je mi lowo yi to ba ri wipe agarada inira nbe fun o fe san ko lagbara lati le san ni fatajawas anhu samuju kuro fun o mafara ni o allah akwa elemi nbe leni ti won ba gba mu inu toilet ni won lo ti ma latara ko jewo korowo san ki se gbogbo eyan na ni o fe san o elemi fe san sugba ko se ni ojise olorun oba ni arakunrin wa ni fatajawas anhu to ba ti dodo awon to ku die ka to fun ese de fun won pe to ba di gba mi ti won ba ri la alla allah an yatajawaza anna bi atawana ba le sele yi olorun yo sa mu ti kuro fa wa na falaqi allah fatajawaza anna igba ti eni yo jade laye o jade laye leni tolorun ba yonu si leni tolorun foriji la file ma wi pe al jazaa'u min jinsil amal al jazaa'u min jinsil amal in teyan ba se esan re na le yo gba lodo olohun bo ma deda eni ba se daada yo gba daada lodo olohun eni ba la moju kuro to se ede fa won eniya yo ra foriji lodo olohun bo na yo ri ede lodo olohun bo ba deda wa so yen tumo se wi pe gbogbo eni keni ti won je lowo na eje ka se ede pa pa julo ta ba ri pe eni ti a fe gbo owo lowo re yi o je ni ti nkan ku die ka to fun kasede fun elomi aso pe en to ba je oni 5000 oni le fi 500000 oni le fi gba 5000 ti won fi aje oni to se won ti gbagbe ni en to je oni 5000 naira to si pada gba 5000 lowo re leyin igba ti won je niya o si tun pada gba 5000 leyin igba to gbowo re iya to fi je nko igboro fe fi yen si waju olohun aboro pe ko ni gba esan ti e pada ninu ise olore ninu teyan fi roju re olohun o na ni keyan o se dekun fun eni to ba yawo lowo eni papa julo teyan ri wi pe agarada ni ki se pe ko fe san owo eni esa islam o ko wa ni eko pupo bawo la se le gbe igbese aye ti fe yo wa ti irepo wa bawo ni fe se fe wa nigba ti eni kan ya 10000 naira to pada fi gba 20000 lowo re ara lo ni to fi san owo be inu re ko le dun se o e ti ka pa e olohun oba ki a mo wi pe ofin olohun o de wa lowo o de wa lese o fe ka jina si gbogbo to le fa ede ayede ati gba mi si omi oto ka si ni fi ara wa ka sanu ara wa anu lo ba ni debi ka ya ni lowo anu lo ba ni debi ka ya ni nka abi allah subhanahu wa ta'ala ki olohun ma je ki omi anu ma je ko gbe loju enikan kan wa o rahmatin ya arhamar rahimin وصلى الله وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما.
1: جزاكم الله خيرا كلا نكوبا سان فالي سان روي فانفاني عاتي عوافة بيري بيري كاتو عن سوري نمباي 003615424 Vacancy 003615424 تيجي دي عجمع جو تي عوتو موقع دي أروكو تبيني إبراهيم أبو أشرف تاندقو يفنكوي السلام عليكم ورحمة الله وبركاته.

0: 99 FM, the peace of a dove. Set!
1: Wọ́n sáré ìjẹ́ yìí adaba sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára.

0: Toma de Marlene.
1: E lui gli parli la scuola con le
2: scelle di
0: abbiamo
1: Isu ti mo nimbe ile ni won ba ti oko yen o ni aburo to je obirin o ni egbon to je obirin ki la awon mejeji obirin yen kini won se awon yen gan ni eni akoko to ye kan le wo pe ki la fe se fun mo mi wa
0: igbese
1: wo la le iro ni suru igbese wo la fe gbe ta ma fi se now to ba je pe awon mete ta lo wa conclude bi pe okay o iyawo temi o boya ise to nse o ise yen o ise ise to mowo wale daada fun ju boya asile o le mo ba ran iya wa lowo now won wa ni ri wi pe okay o oju o ti awon gan gbodo ma gbogbo nkan to an gbodo ma ke obirin yen lati le toju iya won bo se to ati bo se yen ni
3: be ni
1: ti won ba ke bo se to ati bo se yen boya láàrin oṣù yìí ọ̀sẹ̀ kí ọmọ yá nǹkan bíi náà wà gbé lọ́dọ̀
3: náà wà gbéyà. Ó lè ṣeé ṣe kó jẹ́ pé gbogbo wọn ti wò ó pé confidence matter gbà míì bóyá wọn àbúrò bóyá ẹlòmíì ń gbélé face me and fire bóyá wọn àtọkọ ẹ ò tiẹ̀ tí ààyè ò tó ń bẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
3: Kó dẹ̀ wá jẹ́ pé lé ọkùnrin yẹn ni wọ́n wò ká ṣébi lé yín wà space wà. Extra
1: visitor
3: kò sí tó burú ń bẹ̀ bọ̀ tí kan tó ṣẹlẹ̀ ni pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ìyàwó láyé òde òní wọn fẹ́ gbà but kò dẹ̀ síbi tí ò lè ṣẹlẹ̀ sí
1: bẹ́ẹ̀ni
3: ó lè jẹ́ the other side mo ti bàbá ìyàwó mi ti sí kiri
1: ẹ wà sọ pé kó
3: má lọ kò tẹ̀ pé kó tẹ̀ má lọ́kọ́ ọ̀dọ́ tiwa la gbé wá dùn bàbá yẹn ò dúró at the end because ó rò pé ilé àná but torí kílẹ̀ èdè tá a fi gbé wá ni pé FMC ìgbẹ́kẹ̀sì ìyàwó mi ti ṣe so ó ń láti gbé wá kán lè rí good doctor attend sí wọn mọ́dẹ̀ ṣe treat wọn tó ń bẹ̀ àti ẹ̀ṣẹ̀ ní kí bàbá dún lọ́dọ̀ wa gbọ̀n tó bàbá yarí pé òun ò dún níná so kò sí tí ò lè ṣẹlẹ̀ sí mo lè gba bàbá àbí ìyá ìyàwó mi tó sì
0: sá
3: a lè gbá mọ́ra ká dẹ̀ máa tọ́jú ẹ̀.
2: Nígbà mọ́ra kọ́ nìkan tá à ń sọ yìí fífiṣẹ́lẹ̀.
0: Ṣé ọmọ wípé ó ṣe ṣe wípé that period tí ọmọ ìyàwó yẹn tó fiṣẹ́lẹ̀ tí ò ṣiṣẹ́.
3: Mo dẹ̀ nígbàgbọ́ pé wọ́n á ti consider iṣẹ́ àwọn méjì pé
1: wọ́n á ti ṣe ìṣe o. O lè jẹ́ pé iṣẹ́ tóbi yẹn ṣe o. Kò bẹ́ẹ̀ ṣe pé mo wọlé ní
2: orí. Ó ṣàì ṣiṣẹ́. Ó lè
3: kó jẹ́ máa
0: wọ́n but
3: nítòótọ́ nítòkùnrin yẹn ṣe láì mú
1: àdéhùn yẹn. Àdéhùn yẹn ni
3: kò bọ́ sí rárá.
2: Kò yẹ kó bìnrin yẹn gan gbà in the first place. Kò yẹ kó gbà.
0: Ikọ̀ tó ṣẹlẹ̀ ní ẹṣẹ́ yẹn is not taking care of that person but ẹni tó ń ṣe fún.
3: Jomo.
0: Now oni ki o fi ṣe sile awa ti ko fẹ ra magi awa ti ko pe ado le daju
2: ma ko de
0: ṣe ọna ta
2: yes
0: ti ko fẹ ṣe anything a ṣe ma duro pe
3: so iro mi o ro pe yẹn gan ni wahala
0: be because
3: o sọ nigbẹyin pe oun tọju ẹ ṣe bo oun
1: tọju ẹ
3: which is pe o fowo ounjẹ le o fowo kini but o da pe di adehun
2: owo monthly allowance yẹn gangan ni
1: but o fun lawọn nkan mi
2: exactly ko le mo kọ mi idi kan jọ gbọmọ ọdọ kó lè máa tọ́jú bàbá àbí ìyá yẹn.
0: Because fún àtẹ́bà gbà wá sílé ó mì gbé àti ọkọ àti ìyàwó wọ́n máa rí ẹni tó provide
2: fún
0: kí ẹ̀yẹ. Ẹ jẹ́ kí n ka àwọn comments ta níbi Pop City ó ní àjọ ọ̀dá fear God ẹ̀rọ Sadiq ni they had a contract and the husband broke the agreement in a civilized environment the husband will be sued and need to pay the wife for her labor then
3: Anke ti kan ko tude
1: don ka tun don re o ti lo niyan o ti lo
0: then Segun Joseph only in UK is a lot of money I give credit to the wife what happened to the man's siblings Ọdún bí àkọ́bí to UK to marry. Yọ ọ̀dá yà welcome. Wọ́n rà pọ̀ ọdún wọ́n rà pọ̀ sáìdì bẹ̀yẹ. Sáìdì bẹ̀yẹ.
2: No bó ṣe yẹ kórè nìyẹn.
0: Ẹ̀yẹ kà sí ojú
2: bó ṣe yẹ kórè. Ojú
0: òkúlẹ̀ O8162.
1: Ẹbí tí wọ́n dá ọdún ọkùnrin yẹn lọ pé kò má dé iṣẹ́.
0: No na ó wò ó pé because
1: of ṣùgbọ́n níwọ̀n ìgbà tí ń tọ́jú
2: ọkùnrin
0: tí òun ni ọkọ akọ lórí ara
1: bẹẹ ni yẹ
0: nǹkan tó lò àti game tó lò nìyẹn.

0: Torí ọkọ olórí aya now means that.
1: Ya ṣe ti ba pa fun eni o gbọdọ tele. Nkan to ṣe niyan. Bo o ye ko fun, o ye ko fun.
2: Hello.
0: Hello. Ẹ ka so.
2: Ah, ẹ ti fun wa laye ka te ma da soro yin.
1: Ẹ ma binu
2: oya ẹ da si. O lo ṣu agbo ton Paul Akimade lati le ko lo soro.
1: Aya mi o.
2: La kokko. Sherry nkan ti oko yawo yen se yen. O lo pe ni breach of contract.
0: Eh o su.
2: La be o fe igbe yawo. Yawo o ke seru. Yawo e ni legal wife ni. Se bi mama ya bi mo deni. Bi o ba te wa bi mo deni rara. Ah, se bi won le gba na ni now.
3: Hello?
0: So I didn't want to so bad. Won le gba elu e ka so.
4: E ka so.
0: E ka so ruko yan se sin ke wa.
4: Mrs. Ogun fun mi ni wa lati ilu ore.
0: Agbo yi.
4: Eh, Olorun oni je ka wo obirin o sase danu.
0: Amen.
4: Sari gbogbo nkan to wa lori lede yi agbaye obirin ni ya jeju. Ta ba ma so eh olopa obirin lobi. Gomina obirin lobi. E tun wo tin ile nisin bayi. Oko so pe won a ma fun iyawo ni owo osu. O fise sile, o fise sile. Ko rowo yen fun iya ni. Ko da to ba je awon omo aye isin ni snapper na fun ya ni ko da to eye fi ya je obirin lori le de won ti fi ya je obirin du e jowo e je ko obirin o ri mu mi o
0: ni ni pata
4: yi o lo ma fun oyin obirin yen lowo fi se sile
1: ti awon obirin na ma ni le to ko fi ya je
3: sugbon o lo n pese to n je
5: everything is not about onje eyin omo je to wa be ko obirin wa account e ko lowo nbe
1: o lo je ti obirin yen kan
0: se
1: yo duro sile
0: to
1: ma duro sile yen
0: that is why lo je ko obirin yen sise because o ma se ko ni duro boya ko
5: atun wa Olorun
1: o ti sabi ena owo ti
3: mi mi wa lori la
1: owo ti awon fi ra kini o ti fi ba
0: ere aga so agbo yi o
1: e ba agbo soke o
0: e ka so
3: atun wa ni
1: ah ora ko ojo po hun eh ka follow mi laye ojo po hun o di
0: ere aga so
2: e ka so
0: o ba ya se sin te wa
2: e gbe to
0: e se asi pe
2: Dẹ́rí tó bá jẹ́ bẹ́ẹ̀ ni tí ìyàwó ń kọ́ tó bá jẹ́ pé ìyá ẹ̀ ni tánú máa ń fowó
1: fún
2: ìyàwó ẹ̀ tó máa ń tó ti rí.
3: Ẹ
0: ṣe adúpẹ́
3: ṣe mọ̀ pé irọ́ kéèsì eléyìí tiẹ̀ wáyà ó yàtọ̀ ọkọ̀ ló ṣèlérí.
1: Ṣe
0: mọ̀ pé ó máa ní position kan tí nǹkan kan máa ṣẹlẹ̀ tẹ́ pé ìwọ as. Ẹni tí kan yẹn gan ṣẹlẹ̀ sí tí wọ́n gbé no threshold mi ni ìdè gbà lẹ́tọ̀ọ́ kó wá ṣe síyàn tó bá jẹ́ pé ọmọbìnrin ò níṣẹ́ is a different thing.
5: Exactly. Àmọ́ pé wọ́n ti fún
0: níṣẹ́ ó lọ skool ẹ mọ all night tó ṣe ẹlú ẹ̀ka sọ.
2: Ẹ kú jẹ́ látàárọ̀.
0: Ẹ ṣe àdúpẹ́.
2: Ilé wọn ní ká lórúkọ Jésù lókè ló gbé láti ń tagbù lábẹ́ ìjà
0: náà.
2: À ń bọ̀ yí. Ó yẹ kó obìnrin wà ní kó fi máa tọ́jú ẹ̀. Gbogbo ṣe rí lóbi iná bí ọ́ọ̀sì. Gbogbo àti ẹ̀kọ́ tó ń gbé jẹ́kíjẹ̀ tó tọ́jú ẹ̀. Ó yẹ kó lè máa tọ́jú ẹ̀ dáadáa. Tó bá ti tọ́jú ẹ̀ dáadáa tó tẹ̀ ń jẹ́ tó ń mú kó tó ń wá. Gbogbo yẹn ló pẹ̀ káàkiri fún ẹkọ́ máa ti pẹ̀lú tó dá sí ẹ̀. Ẹkọ́ bìí náà ló ti pàtó kọ́. Ìlágbọ́n ló
0: Hello, ẹ ká sọ.
2: Ẹ ká sọ.
0: Orúkọ yà ṣe tí ń pè wá last call àwa lẹ́yìn mẹ́lẹ́. Ẹ náà gbọ́ yín.
2: Akíọ̀lá lá.
0: A gbọ́ yín.
1: Aya Ọ̀gbẹ́ni Akíọ̀lá.
2: Ẹ rí Ọ̀gbẹ́ni Jọ̀ọ́dá àbí kí lorúkọ tán sí wọn.
0: Jọ̀ọ́dá ni.
2: Jọ̀ọ́dá àti ọkọ ìyàwó yẹn. Kí ló yẹ ká lọ kàn wọ́n máa gbélé.
5: Instant judgment,
3: ẹ sọ wípé ẹni pé.
6: hello.
0: I'm going.
6: Tiyawo yen to ba je to wa ni su Okonjo Professor Okonjo Iweala. Ṣe oko ile so pe ki iyawo n ko abi iru mommy yen pe ko ma toju iyawo ko ma so ni so pe oko gogogo ati ogbene joda o ye kan kan
0: ile en to ya won su
1: e lo mu we bejo yi wa
0: e se adupe e se ti mo pe kan ti mo fe so o fe jomo kan ti won so yi pe pe mama is on page mama yen wa olojo wa de ya wa lo where would that woman stand for
5: se se mama wa se se se kan ti mi ko file
0: nígbà tó tọ́jú mama ẹ máa sàgbọ́n
1: kọ̀ọ̀kan yẹn kó
0: lọ ṣe masters kó lọ ṣe phd ẹni ẹ̀kọ́ wá
1: pẹ́ the issue is this ó ní ṣe ó pọ́sìbù kò jẹ́ pé wọ́n ti wo kán tó lè ṣe àdé yẹn kán tó lè ṣe wọ́n á ti wo iṣẹ́ tí obìnrin yẹn ń ṣe
0: lọ́kàn
1: ìdájọ́ tí ọ̀dá
3: nìyẹn ọ́nì àti grand commander àti ìjọ ọ̀dá
0: ọkọ̀
5: ọ̀sán fún ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́
1: ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́
3: ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́
0: ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́
5: ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́

0: tí ẹ yẹ nígboro lẹnu ọjọ mẹta yìí.
1: Wo bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bó bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé. Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú kòrónà bá yóò jẹ ayé òun tiẹ̀ wá sú mi.
2: Agbóhùn yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wò ó gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kí náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nulẹ̀ tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19. 07 64 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni. Báwo lèyìn ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣẹ́ ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ ni bá ti ẹ̀gbìnyànjú tó so oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ́ wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19. 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agbaka ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun be si ma ka ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbiyanju ka dide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfani re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemegun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 oh semu oh 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni won o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olohun iwo no dupe o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbiyanju a se be lohun fun ba ba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19
3: Esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo bere si ma ro ohun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo se se gbonse yen bayi ko le bi tewura bayi ni o ma se ese awa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wahale be ni won si tun ma ta kebe kebe kami to ba ni eleyi ni yohun lenu leni elomi ani eleyi lo tun yohun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ilu akure baya wa fe bere one abo ni mara ka to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64

0: kò sí tòsí mọ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọlé bá wá sí ọdọ mi káwá jàǹfààní ewé àtegbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kọ wá láti ìlú sẹyìn orò ẹyin náà mọ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ni a lè rìnrìn ogójì ìṣẹjú a lè rìn ọgọta ìṣẹjú a lè rìn látàárọ títí dalẹ tá a sì ní ní ìṣòro kankan nínú iṣẹ ara wa bẹẹ la ní ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtegbò yìí náà làwa náà jẹ nítorí àwọn òfinì kẹyìn náà wá jẹ àǹfààní ewé àtegbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹyìn orò pàápàá egbòogi mọwọ kúrò mo ti kó wa ìwọ́n tọ́lá wọn bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ó jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ ńbẹ la wà a ní fara nira wa báyọ fẹ béèrè ọ̀nẹ tàbí onímọ̀ràn kan tó fẹ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 bẹ́ẹ̀ lẹ lomi yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíì a máa ta ẹlòmíì a máa ró lágbára ọlọ́run ìwọ́n náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tó o bá fẹ́ béèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn tó o fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07-64-60-64-19 07-64-60-64-19 àláfíà ara wa ò ní di fi àfíà orí gbà.
1: A ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Bẹ́ẹ̀ là á bí ni ìṣòro isanra iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí isanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ọ̀rẹ́ mo ti gbìyànjú
2: olùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gbò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣèwòsàn.

ọkọ tèmi náà mo rìn ọkàn mi yẹn lẹ́dùá. Ká dúpẹ́ lọ́wọ́ Elédùà tó dáṣọ fọ́lẹ̀ wa tó tún pa lárọ́. Ọba tó ń gba ẹni tẹ́nìkan ò lè gbà. Ọba tó da orí tó tún fi irun tó fi bàṣírí orí. Ẹ̀jẹ̀ àtijọ́ gbádùn ètò ìlera wa tòní. Adéjúmọ̀kẹ́ ọmọ bàbá Jígbọ́ta fẹ́ ló ń kiyín pé ẹ̀ka sàn ẹ̀ka àárọ̀ ẹ̀ka alẹ́ níbi gbogbo tẹ̀ ti ń gbọ́ mi.

0: Baba tó ń ṣe Golden Herbal Mission tó wọ́n tó wá jẹ́ lẹ́yìn ijú àánú ó gbé àyẹ̀wò ìlera ọ̀fẹ́ kalẹ̀ láwọn ọ́fíìsì wọn gbogbo nílẹ̀ Yorùbá. Nígbà wọn rí pé owó ta fi ń ṣàyẹ̀wò nígbà míì ó ń ka àwọn èèyàn láyà kò jẹ́ kí wọ́n kíyèsí ra nípa ìlera wọn mọ́. Èyí ló fà á tí wọ́n fi wò pé kí làwọn lè fi ṣèrànwọ́ fáwọn aráàlú àwọn. Ohun tí wọ́n lè fi ṣèrànlọ́wọ́ náà ni pé kí wọ́n mú owó yẹn kúrò kò sówó káàdì kò tó wá àyẹ̀wò. Ẹ ṣáà lọ ṣàyẹ̀wò ara yín lọ́fẹ̀ẹ́ láwọn ẹ̀ka ọ́fíìsì wọn. Ẹ rántí pé ọ̀gùn tí Kẹ́hìndé lò tàbí ohun tí Kẹ́hìndé lò tó ṣiṣẹ́ fún Kẹ́hìndé ó lè má ṣiṣẹ́ fún ìdòwò ìdínú tó fi yẹ kẹ́ ṣàyẹ̀wò ara yín kẹ́ tó lògùn èyíkéyìí. Wọ́n kìlọ̀ lórí self medication ó léwu. Ohun tí bàbá Golden Herbal tó tún fi yàtọ̀ sáwọn akẹgbẹ́ wọn ni pé gbogbo ìgbà tẹ bá pè wọ́n ni wọ́n máa da yín lóhùn. Ẹ pè wọ́n lálẹ́, ẹ pè wọ́n láàárọ̀, ẹ pè wọ́n lọ́sàn-án, wọ́n ṣetán láti farabalẹ̀ gbọ́ yín. Téèyàn bá wá sí ibi tẹ́ ti lè ṣàyẹ̀wò ọ̀fẹ́ ńkọ́ ẹ lè pè wọ́n sórí aago wọn tó máa fi ilẹ̀ kan tó kúrò lórí ètò yìí lónìí torí wọ́n wà pẹ̀lú mi nílé agbára lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo ẹ̀yìn tẹ wá láǹfààní láti máa gbómi lọ́wọ́ bóyá fún ìgbà àkọ́kọ́ mú kí n pẹ kú oríire àlejò yòówù kágbó ara yín ti gbà. Bóyá iṣẹ́ ẹ̀yìn ni tàbí tẹsẹ̀ ló ń fà yín sunni àìró oorun sunni ti yín ni ká jẹun díẹ̀ kó máa ṣe ni bí ẹni jà jẹ́ kì. Àtọ̀sí ọlọ́jọ́ pípẹ́, ìdádúró ọjọ́ pípẹ́ fún obìnrin, ìtọ̀ ṣúgà tàbí ìtọ̀ níṣẹ́jú ìṣẹ́jú ń tọ̀sán tòru fún ọmọdé tàbí fún àgbà. Ojú tí ò lè mú ló ń bà mọ́. Ìwọ́n tó ní high bp tó tiẹ̀ ti wá yọrí sí stroke ńkọ́ ọkùnrin tí current ẹ̀ ti wá lò kọjá bó ṣe yẹ lọ. Iléeṣẹ́ Golden Herbal Mission ti wà ń kalẹ̀ láti gbà yín nímọ̀ràn kí lohun tó yẹ kẹ́ ẹ lò láti fi kópa ń pẹ́ sọ́wọ́ àtẹ̀sẹ̀ àìsàn tó bá ń dà yín láàmú.
1: Ìrọ́dún ọ̀dà ọ̀pọ̀pọ̀ ayé aládùn ó títí dalẹ́ ó ìbámbọ̀ wá dára fún wa.
0: Ṣé ẹ mọ̀ pé tọkùnrin bá jí láàárọ̀ kùtù ó yẹ kí transformer ẹ̀ jí pẹ̀lú ẹ̀ ni ṣùgbọ́n tí ò bá ti jí pẹ̀lú ẹ̀ kẹ mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ ságbo ara yìí.
2: Ojú kì í pẹ́ ṣe kì í ṣe máa la o, ọ̀nà rẹ̀ máa la o.
0: Tí current generator ti ẹ̀ bá wá lò ó kí lohun tó máa ṣe pé bàbá Golden Herbal kan gbà ẹ̀ nímọ̀ràn.
2: A ní retí ọ̀nà ẹ̀ máa làṣẹ.
0: Golden Herbal Mission oògùn tí a fi ewé àti egbò pẹ̀lú ẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ spices àti èso àwọn nǹkan tẹnu ń jẹ tá a lè rí láyìíká wa àtẹ̀lé tó jẹ́ foreign tó jẹ́ èso natural tọ́lọ́run dá fún ìwà láàyè wa tàbí fún oúnjẹ wa ni.
2: Agbára Olúwa o.
0: Àfi ọtí àfi pèlò ògùn yìí o, gbogbo nǹkan tá a fi pèlò ẹ̀ natural ni.
1: Bóyá oṣù náà lánàá, akọ́nàlọ́, abẹ bàbà.
0: Mo sọ pé wọ́n tún na owó ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ fún gbogbo ẹni bá lè yọjú sí iléeṣẹ́ wọn. Tẹ́yìn bá wá wà níbi tó jìnnà sí iléeṣẹ́ wọn ń kọ́ báwo lẹ ṣe máa jàǹfààní yìí. Orí ọ̀fẹ́ wà fún yín láti pè wọ́n. Ẹ gba ìmọ̀ràn lórí ìlera yín. Báyìí ló ti ń ṣe mí. Báyìí kàsá, báyìí kàwòdì. Wọ́n ṣetán láti tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ gbogbo bó ṣe ń ṣe yín wọ́n sì fún yín ní ìmọ̀ràn lórí ìlera yín. Bóyá olóúnjẹ kan tí ò yẹ kẹ́ máa jẹ àbọ̀ ní nǹkan kan tí ò yẹ kẹ́ máa fi sínú oúnjẹ yín mọ́ tàbí olóúnjẹ kan pàtó tàbí èso tó yẹ kẹ́ dídì máa jẹ lójoojúmọ́ gbogbo ẹ̀ ló máa ṣàlàyé fún yín. Ẹ má sọ̀rọ̀ sínú tẹ́yìn bá jìnnà síbi ọ́fíìsì wọn tẹ́ ẹ̀ lé wá fún àyẹ̀wò. Ẹ gbìyànjú ẹ pe nọ́mbà wọn ẹ ṣàlàyé bó ti ń ṣe yín. Tẹ bá sì wà níbi tó jìnnà bó ògùn ṣe máa dọ́wọ́ yín ọ máa là á yé yín.
2: Ọba tó gbọ́ àdúrà wọn kan a ṣe ti yẹ tọmọ kan bá lẹ̀ o.
0: Mo lè fọwọ́ ẹsẹ̀ dáadáa pé

0: wọn tó ti gbà mọ̀rọ̀ lọ́dọ̀ bàbá yìí nípa ìlera wọn. Wọ́n ń dúpẹ́ lọ́wọ́lọ́wọ́. Wọ́n ní tẹsímọ́nì lóríṣiríṣi, kì í ṣe gbogbo ẹ̀ la lè máa sọ lórí atẹ́gùn torí àkókò wa. Ọba tó ṣe tàwọn wọ̀nyẹn á tún ṣe tẹ̀yìn náà, ẹ má sọ̀rọ̀ ìtínú. Bóyá ìsàn ọlọ́jọ́ pípẹ́ ni, tẹ́yìn rò pé bóyá wọ́n fẹ́ sí yín ni, kì í ṣe gbogbo ẹ̀ là fẹ́ sí o. Ìmí wà tó yẹ pé àwọn nǹkan tá à ń jẹ ló ṣàkóbá nínú àgọ́ ara wa. Ìmí wà tó yẹ pé àìtètè kíyèsíra ká tètè bójútó ló ti wá da ohun tí ń gbẹ bọ́ kàǹkà bíi tìrókò lọ́wọ́ wa. Ẹ gbìyànjú ẹ pé bàbá Golden Herbal, ẹ ṣàlàyé bó ti ń ṣe yín, wọ́n gbà yín nímọ̀ràn bó ṣe lè ṣe wọn náà lẹ lọ láti lọ ṣàyẹ̀wò. Wọ́n sọ fún yín ohun tó yẹ kẹ́ ẹ ṣe àti ohun tí ó yẹ kẹ́ ẹ mọ ṣe mọ́. Wọ́n ṣàlàyé gbogbo ẹ̀ fún yín. Ìmọ̀ràn lẹ nílò láti gbà kẹ́lẹ́ ní àlàáfíà. Ǹjẹ́ mo tún láyọ̀ láti sọ fún yín pé bàbá Golden Herbal ti kalẹ̀ sínú yàrá tí mo wà yìí láti kí àwọn ọmọ Yorùbá àti láti sọ àwọn ibi tí àwọn ọ́fíìsì ẹjẹ́ǹtì wọn wà gbogbo tẹ́ ẹ ti lè rí ní ilẹ̀ Yorùbá wá ń bí tàbí ní agbègbè wá ń bí. Bákan náà fáwọn tó bá ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, ẹ máa gbọ́ ohun bàbá Golden Herbal.
1: Ìgbà ìgbọ́ mi ti rọ mọ́ bàbá gbọ́ tèmi.
0: Bàbá ẹ káàbọ̀ sórí ètò, ẹ bá mi dárúkọ yín fáwọn aráalé.
2: Fún ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, orúkọ mi ni Dr. Martins Akingoyewa, olùdásílẹ̀ ilé iṣẹ́ Martins Herbal Products tọ́lọ̀ fún lórí ọ̀fẹ́ láti ṣe Golden Herbal Mixture.
0: Ẹ ṣeun bàbá fún àǹfààní àwọn tí wọ́n ṣe ń gbọ́ wa. Ẹ sọ ní ṣókí, báwo ni Golden Herbal Mixture ti jẹ́?
2: Golden Herbal Mixture jẹ́ research ọdún 12 nígbà tá a wòye pé irúṣiríṣi àìsàn ló pọ̀ lóde àti pé àwọn èèyàn wọn fi bẹ́ẹ̀ dàgbà mọ́ tó yàtọ̀ sí àwọn bàbá ńlá wa láyé àtijọ́. A wá rí pé nǹkan tí à ń jẹ láyé òde òní ló fa okùnfà àwọn àìsàn wọ̀nyẹn. Ìyẹn la wá ṣe rìsáàṣì lè lórí kí là ń jẹ, kí àwọn bàbá wa ń jẹ. A rí pé èso ewébẹ̀ ni àwọn bàbá ń jẹ. Ìyẹn ló wá mú wa lọ bẹ̀rẹ̀ sí kó èso àti ewébẹ̀ fọ oríṣiríṣi tó fi lọ sí nǹkan bí 45 tó jẹ́ natural component, òun là ń pè ní Golden Herbal Mixture.
0: Iṣẹ́ ńlá lẹ ṣe.

0: ye pe a tin ri testimony lorisirisi nipa omo tuntun te se ko jade laipe iyen ni ogoju te se se laipe yi si e se clinical test e lowo je le so fun wa se awon agent yin gbogbo ni won ti ni ni won ti le ri ogoju yi ati pe ki le ro debe te tun fi beyen na kale
1: se ri ngba ta ti godi aba jade la wa ri pe isoro kan wa awon eyan ki lo nse ayewo ayewo ton o se yen to je pe ati ti mo pe iru esun bayi lo wa lagbo ara ati ni gbigbese so yen la wa ni pe e je ka ra awon eyan lowo la ba ra awon ipin ka ki gbogbo bi ti ori ile se wa nile yoruba six states so kan lo ma se ayewo fe nibe ngba ta tun be se ayewo fe yen la wa ri pe aisan oju po ki lo tun ma n fa aisan oju la ba lo sun se research yẹn ló mú wa gbé golden herbal eye drop jáde adé dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo àwọn tó ti ń lò láti nǹkan bí oṣù méjì sí mẹ́ta tá ti ṣe clinical trial gbogbo àwọn pátá láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
0: ọpẹ́ ni fọlọ́run ẹ ṣeun bàbá.
2: ìtọ́bọ̀ wá dára fún ẹ ó yàwó tàbí gbowó èlé ìgbà ń bọ̀.
0: tá a bá fẹ́ gẹ̀ẹ́tì ogun ojú yìí kí ni processing ẹ̀ sà.
1: golden herbal eye drop. Ọ̀dọ̀ àwọn ejẹ́ǹtì wa lè ti máa gẹ̀ẹ́tì ẹ̀ náà process ẹ̀ ni pé ọ̀fẹ́ ni golden herbal eye drop torí pé clinical trial là ń ṣe a ò ta ọ̀fẹ́ ni ṣùgbọ́n ẹ máa ra pack golden herbal mixture ẹyọ kan ìgò mẹ́fà ló wà nú ẹ̀ ìgò mẹ́fà yẹn ló máa lo eye drop kan yẹn tán àwọn méjì jọ ṣiṣẹ́ pọ̀ ẹ lè dánìkan lo
0: eye drop yẹn
1: because golden herbal tẹ́ ẹ mú yẹn ìyẹn ló ń ṣiṣẹ́ láti nú àìsàn
0: yẹn ni pé ìyẹn ń fọ láti nú
1: then eye drop yẹn ó máa máa kó síta
0: tẹ́lẹ̀ a máa kó ìdọ̀tí ẹ̀ jáde síta
1: ẹ máa rí ìpín ẹ máa rí iyẹ̀pẹ̀ life lójú yín fún àpẹẹrẹ àwọn tani wọn ní irú glycoma pé wọn ò kí ń rìbáàsì gbogbo àwọn tó ní glycoma tá ti ń lò lórí clinical trial náà ti rí
0: ìpara wọn give testimony
1: wọn give testimony
0: olúwa ṣeun ohun tẹ́ ẹ̀ ń sọ ni pé golden herbal pack kan ó lọ pẹ̀lú eye drop kan drop yẹn fi si fún ọlọ́fẹ́ ni ìyẹn àwọn tó bá ní eye issue ni o
1: tó bá ní eye issue
0: ṣé ojú nìkan ni golden herbal ṣiṣẹ́ fún àgbo tún ní àwọn iṣẹ́ mi tó ń ṣe.
1: golden herbal gbogbo nìṣe ni gẹ́bí a ṣe sọ síwájú pé àwọn àìsàn láti orí dé nǹkan la ṣiṣẹ́ lé lórí ta ṣe research lé lórí so àìsàn tí ò bá lórúkọ nìkan ni golden herbal ò lè ṣiṣẹ́ fún.
0: ẹ ṣeun nǹkan tí mo fẹ́ gbọ́ gan nìyẹn pé kì í ṣe ojú nìkan ni golden herbal ń ṣiṣẹ́ fún gbogbo nìṣe ni ẹ ṣeun.
2: lọmọ kan balẹ̀ o ṣòwò.
3: ìjà ló jà tó lọ gbàlá fò.
0: mo máa fẹ́ kẹ bá mi dárúkọ ibi táwọn ejẹ́ǹtì wà nípìnlẹ̀ Ondo wa ń bí.
1: Olú iléeṣẹ́ wa ní Àkúrẹ́ ìyẹn ló wà ní Infinity Hotel and Suite tó wà ní Ondo Road ní Custom Bus Stop ilé epo ńlá kan wà ní Custom Junction yẹn.
0: ilé epo ń ra lọ ẹ̀yìn ẹ̀.
1: ẹgbẹ́ ẹ̀yìn ẹ̀ ni hotel yẹn wà.
0: eléyìí tó ń pẹ́ǹtì ní cream color yẹn.
1: cream color tó wà lọ́wọ́ ìsàlẹ̀ yẹn kẹ wọlé sínú ọwọ́ ẹ̀yìn ní ọ́fíìsì wa wà. a tún wà ní òkè àrò modern shide ní opposite modern shide a wà ní alágbàká níwájú central bank àwọn shopping complex kan wà nbẹ àwà nbẹ a wà ní àrùntúnsì layout a wà ní futa south a wà ní mọ̀fọ̀n a wà ní ọba afúnbíowó road ní ọ̀nà ìdánilọ́hún a wà ní valentino ní ondo city a wà ní ẹ̀kí fm ní táwọn ọ̀bẹ̀ kí fm ẹ̀dí táwọn ọ̀bẹ̀ rígbà a wà ní ètí ń ṣe àkúrẹ́ garage àwọn agent wa kan wà ní agbègbè àkúrẹ́ garage a wà lókìtì òpá a wà ní ọ̀bà àkókò a wà ní ìpè àkókò a wà ní ìfira a wà ní kàrí àkókò a wà ní ọ̀wọ̀ a wà ní ọ̀rẹ́ a wà ní ìdánrè.
0: nọmba yín ẹ bá mi jù síta fáwọn ọmọ nàìjíríà ní pápápá.
1: a dẹ̀ sì ń wá àwọn alágbàtà káàkiri àwọn.
0: yẹn ní bẹ́ẹ̀ ṣe ń wá àwọn alágbàtà sí.
1: a sì ń wá àwọn alágbàtà sí. ẹni tó bá ní ìfẹ́ sí wa láti darapọ̀ mọ́ wa torí iṣẹ́
0: wò. láti jẹ́ agent ní agbègbè ibi tó ń bá wà.
1: ká pè mí sí orí
0: 0806 98 69 98
1: ǹjẹ́ tún ní nọ́mbà mí tó jẹ́ bí whatsapp. ẹni tó bá fẹ́ ṣe whatsapp fún wa kan pè wá 090 61 66 60 65 38 38
0: nọ́mbà tí wọ́n lè pè wọ́n sí 0806 98 69 98. Tẹ bá wọ WhatsApp wọn, ẹ fẹ́ mẹ́sẹ̀jì wọn, is 090-6166-6538. Ní nọ́mbà WhatsApp wọn, tẹ lè bá wọn sọ̀rọ̀ lórí.
3: Má ṣe gbàgbọ́ Olúwa ló là kójọ, má má ronú.
0: Aṣẹ́ṣẹ́rún bàbá Gúdí Hábà.
4: Síbẹ̀ ní Nàìjíríà yìí, ìgbà ń bọ̀ wá dá lẹ́yìn ìgbà ọ̀dọ̀.
3: Ó ní ṣe oṣù tó gbọ́ wọ́n jọ.
0: Èmi náà wọ́n sọ pé self-medication ò dáa fọ́mọ èèyàn torí ohun tó bá wúlò tàbí tó wo kẹ́hìndé sàn ó lè má wò dò sàn o. Ẹ jẹ́ ṣèyẹ̀wò ara wa, ẹ jẹ́ ká tọ àwọn onímọ̀ lọ, àwọn tó náà ń fi iṣẹ́ ìrìnà tó gbé iṣẹ́ ìlé lọ́wọ́, ẹ jẹ́ ká tọ̀ wọ́n lọ fún ìlera wa.

0: ilé àlejò tágbọ ara tìyẹ ti gbà tó ń fi ọlá kàlàkà lọwọlọwọ kọjá lọ sí olùléeṣẹ golden harbour níbi tí wọn ti ń ṣe àyẹwò lọfẹẹ wọn máa sọ fún yín kí làwọn tẹ máa jẹ kí làwọn tẹ máa mu kí ni ò sì yẹ kí ẹ jẹ tàbí kí lohun tó yẹ kẹ yẹra fún nísàn bákan náà ètò lè pe nọmba wọn bàbá golden harbour wọn máa gbé tóun bá sì gbé ó ṣeéṣe kó jẹ mánéjà wọn ẹ bá wọn sọrọ ẹ sọtọ kan ní ẹ sọ mọ ìdíyín fún wọn kí lohun tó ń ṣe yín àtìgbà wo ló ti bẹrẹ àti bẹẹ bẹẹ lọ bóyá bẹẹ ṣe lè mọ̀nà ọfíìsì wọn ni tàbí oríkò ibi tẹ̀yìn wà ẹ̀fẹ̀ wá sí ọfíìsì ẹ kò fẹ́ lọ ra golden harbour mission ni nọmba tẹ lè pè wọn sí 08086 98 69 98 tó bá jẹ́ whatsapp ni 09061 66 65 38 ni nọmba tẹ lè pè wọn sí. Golden harbour mission program ti tẹ̀síwájú ẹ má yí kúrò ń bẹ́ o.
1: Golden harbour mixture egbògi tiwantiwa tá a pè yamọ ní lànà ayé òde òní 100% fruits vegetables spices and herbs yes tonic ti ń bẹ nú ẹ̀dùn poro kọ bẹ́ẹ̀ ló tún fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tí ò wúlò lára inú nínú àwa bí wọ́ sí tó bá dun ní ti bí ẹgbẹ̀lura kẹ́ẹ̀sọ jí tapanpa tapanpa tapiri palẹ̀ máa ẹ̀sán àtàwọn gbogbo kára ṣe yé mú golden harbour mixture nìyẹn nadaki ti fún tẹ̀lú jìgà ó sì ti wà káàkiri iléeṣẹ́ martins global resources limited tó wà ní odógúnyán ìkòròdú ìpínlẹ̀ èkó ló ṣe é pẹ̀lú golden harbour mixture wà lálàáfíà.
2: Orúkọ èmi ni Dr. Martins Akinboyewa. A wá ní kí a fi àbájáde àwọn ìwádìí fún ọdún méjìlá tá à ń ṣe nípa ìlera ara wa. A wò ní pé ọ̀pọ̀lọpọ̀ ní ayé òde òní tí wọ́n bá pé 50-60 wọ́n á ti kú. Ilé tó bá dàgbà jù ní 70. A wá ní kí ló ń fà á tí ọ̀pọ̀lọpọ̀ kì í máa fi ń dàbí àwọn bàbá ńlá wa tí wọ́n wo 90 tí wọ́n wo 100 and something. A wá ṣe ìwádìí pé kí ló ń fà á. A wá rí pé nǹkan tí à ń jẹ òun ló mú àìsàn oríṣiríṣi wá sí àgọ́ ara wa tí ó máa ń dá ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ wa légbodò. A wá bèrè pé kí ni àwọn bàbá ńlá wa ń jẹ nígbà yẹn lọ. A rí pé kò sí kan tá jẹ ju pé ká jẹ èso, ká jẹ ewébẹ̀, ká jẹ ewé àti páálí. Àwa ni ò dà bẹ́ẹ̀. A wá tún lọ sórí àyẹ̀wò kejì. Irú àwọn àìsàn wo ló máa ń ṣe èèyàn ní àgọ́ ara láti orí dé ikùn ẹsẹ̀? Fún àpẹẹrẹ, irú rí báyìí, ẹ̀fọ́rí tòló, àìlè sùn tàbí àìsàn ojú, ojúmọ́ ríran kedere. A lọ sí ọrùn, àyà, ibẹ̀ ni ọkàn wà, ẹ̀dọ̀fóró, kíndìnrín, a wá ṣa gbogbo ẹ̀jọ̀ títí dé ikùn. Obìnrin míì torí pé ilé ọmọ ẹ̀dọ̀tín, tá a sọ pé fibroblast tube ẹ̀dọ̀tín tàbí fibroid, a kọ gbogbo àwọn àìsàn sílẹ̀. Níbi àgọ́ ara tá a máa pè ní private part, ọkùnrin míì tí ò bá lo oògùn márale kò ní lè fi dídí. A lọ síbi ẹsẹ̀ arúmọlégún gbogbo ẹ̀. Nígbà tá a kọ gbogbo àwọn àìsàn tó wà ní ẹ̀yà rẹ̀ pátá, a wá padà sí orí àyẹ̀wò èyí tí a ṣe ní àkọ́kọ́ lórí àwọn oúnjẹ táwọn bàbá wa ń jẹ. Irú àwọn èso wo, irú àwọn ewébẹ̀ wo náà máa ń jẹ tó lè ṣe àwòtán àwọn àìsàn kọ̀ọ̀kan tá a ti yí rẹ̀? A wá rí pé síkà tá ń jẹ ju pé fún àpẹẹrẹ ìlò kárọ̀tì sì ti gbogbo wa ń jẹ. Kárọ̀tì ní kinní kan tá ń pè ní vitamin A tó máa jẹ́ kí ojú kó mọ́lẹ̀ tó ń ṣàwòtán ojú. Àpẹẹrẹ ìkejì ni tòmátò tá a máa pè ní tòmátà wa máa ń jẹ ní gbogbo ìgbà. Ó ní kinní èròjà kan tó máa pè ní lycopene ìyẹn máa fọ gbogbo ẹ̀jẹ̀ tó máa jẹ́ kí ẹ̀jẹ̀ kó mọ́ tónítóní. Àlùbọ́sà ayò tá a máa pè ní gálì tá a máa jẹ gbogbo ìgbà. Èyí ó máa jẹ́ kí ẹ̀jẹ̀ dì. Tí ẹ̀jẹ̀ ò bá dẹ̀ ti dì, tí ó lè gbéra láti ibi tó ti gbéra tó lè máa padà sí ọkàn bí tó ti gbéra. Ẹni pé kò ní sí irú àìsàn kankan tó máa ṣèyàn. A wá kó gbogbo nǹkan tẹ́nu jẹ yìí. Ó wá jẹ́ nǹkan bí
3: 40-45
2: ingredients. A wá papọ̀, a wá fi ṣe oògùn ìlera tí a pè ní golden harbour mixture. A ti wà lórí research tí lọ sí ọdún méjìlá. A ti ṣe NAFDAC ti rí NAFDAC ti approve ọ̀rẹ́ ti fún wa ní òǹtẹ̀. Ìjọba Nàìjíríà Federal Ministry of Science and Technology àwọn náà ti wọ́n ti gbé yẹ̀wò àwọn náà ti rí àti Ministry of Health gbogbo náà láti jọ tán ti máa ń pa ẹ̀. Kò wá sí àìsàn kankan tó máa ṣèhàn àfi tí ò bá sí ní àgọ́ ara tí a ti dárúkọ ẹ̀ tó wà lára ní golden harbour mixture ṣe ní ṣiṣẹ́ fún. Àfi ọtí àfi ṣe.
4: A kí àwọn ènìyàn wa a sì ní ká sọ fún wọn láti bẹ̀rẹ̀ sí lo golden harbour mixture láàárọ̀ nígbà tí wọ́n bá tún wá di ní alẹ́ tán bá jẹun tán lálẹ́ kán tó sùn kán tó lo golden harbour.
5: Fún gbogbo ẹni tó ní ìpèníjà ojú a ti ṣe golden harbour mixture eye drop.
6: Fún gbogbo ẹni tó ní ìpèníjà ojú ẹ ó lọ ra páàkì golden harbour mixture kan tí ìgò mẹ́fà wà nínú ẹ̀. Wọ́n á fún yín ní eyedrop ẹyọ kan sí lọ́fẹ̀ẹ́. Ẹ ìgò mẹ́fà yẹn ló máa ń lo ẹyọ eyedrop yẹn kan tán.
7: Ẹ kàn sí wa ní olú-iléeṣẹ́ wa tàbí kí ẹ pè wá.
2: Ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 09077207928 lẹ́ẹ̀kan sí 09077207928. 7928.
0: Tabi 0808-6986998. Lẹ́ẹ̀kan sí 0808-6986998. Àyẹ̀wò ìlera ọ̀fẹ́ ṣì ń tẹ̀síwájú ní gbogbo àwọn ẹ̀ka ọ́fíìsì wa.
1: Golden Herbal Mixture. Egbògi tiwantiwa tá a pè yamọ ní lànà ayé òde òní. 100% fruits, vegetables, spices and herbs. Yes, tonic ti ń bẹ nú ẹ̀ tún poró kọ́. Bẹ́ẹ̀ ló tún fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tí ò wúlò lára. Inú nínú wa wá bí wọ́ sí. Tó bá dun ní ti bí ẹgbẹ̀lura kẹ́ ẹ sọ jí. Tapanpa tapanpa tapu ìrépalẹ̀ máa ṣàn àtàrùn gbogbo kára ṣe yé mú. Golden Herbal Mixture nìyẹn. NAFDAC ti fòǹtẹ̀ ló jìgà. Ó sì ti wà káàkiri. Ilé-iṣẹ́ Martins Global Resources Limited tó wà ní Odógúnyán, Ìkòròdú, ìpínlẹ̀ Èkó ló ṣe é pẹ̀lú Golden Herbal Mixture wà lálẹ́.

0: fin ki gbogbo awon eyan won ton wa lori ijoko koko ti to lati gbe akara oyinbo fun igbeyawo toni
1: e to gbe iyawo laye
2: ejowo e duro na jare
0: ah ilo sele
2: ki won to so wa po nje o ranti po sele ri television fun mi fridge nkan ero foso ki nse le wa ma fowo foso nle 2026
0: eh ni tuto
2: ka ja so pe o ti re won abi
0: kan lo ti e so pe mo bodo ra gbogbo awon kan ile kan so ni bi ti cdk e wa
3: e won lo tun je cdk bayi
0: be ni o cdk e le ra fridge yin ero foso ati be lo
2: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ya abi
0: ah lati osu to koja ni mo ti ra won
2: oluse agutan e so wa po
0: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣọ̀n ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtàn sóòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá dọ̀dọ̀ wà download CDK lórí play store àti apple store.
4: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza Ajilosun lẹ́gbẹ̀ẹ́ Olú Motors ládojúkọ Maria Asumpta Catholic Hospital Ikere Road Ado-Ekiti ẹ lè pé 0707-484-3351.
5: Baba ẹgbà mi ẹra mi kalẹ ọrọ kọ mi yi ma ti sú mi ise lo n pariwo ẹyin didun ara riro ẹ wo mo se mọ pe ko le mu ọkọ lọ oko mọ ni o se ṣukẹṣukẹ datọwọ rẹ lẹ ni kódà ṣe kan sun lọ ni.
6: Abba ajo ko ti igbọ ni nipa 24/7 Abba Mixure kọrọjọ gbogbo bile tawọn ọkùnrin bere fun gba gbogbo akanṣe gbogi bile ta gbe kalẹ lọna ti gbalode 24/7 Abba Mixure ko lọ ti nu rara o kagbo ẹyin didun ara riro afọ gẹdẹgẹdẹ dọti ara danu lọgọ lọmọ ọkùnrin yàgbà dúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà ó dá alágbó ara 24/7 Abba Mixure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062653 orúkọ ọmọ ní ìjánu ọmọ 24/7 Abba Mixure gbogbo ìgbà ìjà wà ìjà òsì always guide me.
7: For number one radio, Adaba FM, 88.9, Akure.
8: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ti láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láìsí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
9: Ẹ kú dédé àsìkò yìí àyẹ̀yẹ̀ mìíràn gbọ́ mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe bí mo ṣe máa ń já yín sí.
8: Tọ́ kí làwọn nǹkan tẹ́ ẹ kó wa lọ́tẹ̀ yìí.
9: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tí a pẹ́ àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
8: Làwọn tẹ́ ẹ tún kó dé báyìí.
9: Bẹ́ẹ̀ni lóní kẹ̀tíkẹ̀tí.
8: Èló ni àwọn solar system yìí.
9: Owó tí ò kan ilé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
8: Tí n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé decoder, gbé fáànù, ṣáàjì fóònù, ṣáàjì láptọ̀pù.
9: Bẹ́ẹ̀ni.
8: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
9: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò, wọ́n ní àǹfààní láti gba tẹlifíṣàn kan, tàbí fáànù kan, tàbí GoTV decoder, tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
8: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
9: Lọ́fẹ̀ẹ́, ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
8: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
9: Bẹ́ẹ̀ni.
8: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
9: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá ti jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tó bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sọ la láwọn ilé tó lè gbé pumping machine pẹ̀lú.
8: Láìṣe náà nẹ́pà.
9: Ara o.
8: Lọ́dọ̀ yín báyìí.
9: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
8: Ẹni tó bá ní ìdí solar freezer.
9: Bẹ́ẹ̀ni.
8: Ó wà lọ́dọ̀ yín.
9: Ó wà nílé iṣẹ́ wa.
8: Ẹ bá mi júwe, báwo làwọn èèyàn ṣe dé iléeṣẹ́ yín?
9: Iléeṣẹ́ Signal Strength ní ìlú Ado-Ekiti, ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajilosun ní Ado-Ekiti. Ní ìlú Ọyẹ́ Ekiti, a wà ní Signal Strength Office, D/6 Ọmọdọ́wà Street, ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yẹ of Oyẹ Kingdom, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Èyí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building, Old Hospital Road, Ọba Òṣùpá Way, ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí. Signal Strength House wọ́n kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá wá jẹ́ pé nẹ́pà lẹ́yìn fẹ́ gbà wọlé, teba si koja Aquinas College Gate siwaju die e ma koja siwaju die eyin kan soda ke wo awo si yin ke to kan Olukayode roundabout ile keta ke to kan Olukayode roundabout teba ti soda e si ma ri yellow building yen go civic building e si ma ri be gan gan gan la fi kale si ni ilu awo I want ni DSTV Go TV office. To wa ni adjacent Power Junction House. Legbe Adeolu Nursery and Primary School ni Oke Ogun ni Ilu Owo. Office wa to wa ni Karewa ni DSTV office. Aframes Plaza, Jubilee Road ni Ifegbekegbe Polaris Bank ni Kare Akoko.
10: Ero bani soro tawon eyan le pe si nko.
9: Ero bani soro wa ni 08108104042804.
10: Ẹja tun mule kan si
9: 08101010104482804.
10: Asiko re ti to lati je gbadun to po repete ma je kanfani eleyi o fu oru
11: wepa
10: signal sen nigeria limited tun gbara mi ide won fo ba le lote yi ni pelu awon solar system ti won sese ko wo lu biba awon solar system to yan kilala ki mole o le wa fun teru tomo ni a nsun lokuku ko ru o tun ma mu ni osimo pelu signal sen solar tutun yi je ko run o sanwo imole re ko run o si tun je ki fanu o fi ategun alaafia si wa ti mole bi re lowo perete bere lati 200,000 naira o le die soke ni gbe aye gbedemuke ti bere ni le ise signal sen nigeria limited baba nbadi ibe ni pe e o tun lanfani lati gba television tabi fanu go tv tabi dstv kan si lo fe pelu adehun atoro ajoso ni o ma gbe gbogbo ohun elo ilo na nu le bere latori television fanu atawon decoder gbogbo yoju seyi keyi le ise signal sen nigeria limited kanfani to tenu bepo won wa ni signal strength office go tv yellow building legbe uba bank ajilosun adu ekiti number 123 signal strength house go tv yellow building obo osupa road old hospital road akure ati adjacent baba adjacent house oke ogun owo to fi mo fm plaza legbe polaris bank ikari akoko falaye epe 08101042804

gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ tí kò sí èrè nínú rẹ̀. Ẹ máa bọ̀ lórí òkè ìyanu láti wá bá Jésù Olúwa pàdé o. Nígbà káwọn alágbára fayé rẹ lùlù bẹ̀m̀bẹ́ lóru máa bọ̀. Ọlọ́run yóò ti ṣèyanu láyé rẹ̀. Bàbá wa Apostle Prophet Samuel Olúwa níyì. Bàbá orí òkè ìyanu máa wà ń kálẹ̀ láti fàdúrà jagun. Ó ní èṣù palẹ̀ nínú ayé rẹ̀. Ẹ lè pe bàbá sí 0605176771 tàbí 0059785. Máa bọ̀ lórí òkè ìyanu.

0: kábíyèsí rẹ ọlọ́run ẹrù jẹjẹ ọlọ́run tó lọ ọkọrin kése àdìtú ńlá ẹnikẹ́ni ò lè tú ìbà rẹ o. Ẹ káàbọ̀ sí orí ètò tòní, orúkọ mi ò yí padà, èmi ni Victor Samuel MC Kọ̀dínírè, kọdinétọ̀ ni ohun mọ tí ó wà lọ́kọ yín bẹ́ yẹn, kọdinétọ̀ pìsì ni ẹ o. Ẹyin lórí ètò àkókò ìyanu ńlá wà láti iléeṣẹ́ ìránṣẹ́ Christ Miracle World Evangelical Ministry orí òkè ògo ìyanu ọ̀tẹ́gbẹ̀yẹ níbi tí ọ̀dà parí sí ní òkè àró nílùú Àkúrẹ́ ńbí ibẹ̀ náà ni wọ́n wà. Bàbá wa Apostle Prophet Olúwaníyì Samuel bàbá orí òkè ògo ìyanu ti wà ní ìkàlẹ̀ láti fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. Ẹ jẹ́ kí gbogbo farabalẹ̀ láti jóúnjẹ mi.
1: Orúkọ Jésù ní agbára Jésù ó gbàdúrà fún yín lọ́sàn-án yìí bẹ́ẹ̀ ó ṣe máa gbọ́ ọ̀rọ̀ yìí. Ọlọ́run tó ní ọgbọ́n tó ní ọ̀rọ̀ tó ní ìmọ̀ kó fọ̀rọ̀ yìí kó fi ṣe ìwòsàn kó fi ṣe ìgbàlà kó fi ṣe ìtúsílẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀mí mímọ́ kó la kọjá àánú Ọlọ́run kó ké lórílẹ̀-èdè Nàìjíríà kó bẹ Nàìjíríà wò kí àlàáfíà pípé kó jọba lórílẹ̀-èdè Nàìjíríà. Jésù Olúwa wa àmì àmì àmì lórúkọ Jésù. Ohun tí mo fẹ́ fi bá yín sọ̀rọ̀ náà ní ọ̀sán yìí náà ni ìgbàgbọ́ nínú Jésù. Ìgbàgbọ́ nínú Jésù. Ẹ jẹ́ ká wo ohun tí ìwé Galatia sọ orí kejì ẹsẹ̀ kẹrìndínlógún tí a mọ̀ pé a kò dá ẹnikẹ́ni láàrin nípa iṣẹ́ òfin bí kò ṣe nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi. Àní àwa náà gba Jésù Kristi gbọ́ ká ba lè dá wa láàrin nípa ìgbàgbọ́ ti Kristi kì í sì ṣe nípa òfin nítorí pé nípa iṣẹ́ òfin kò sí ènìyàn kan tí a dá láàrin. Ṣe ti gbọ́ bẹ́ẹ̀ ìgbàgbọ́ nínú Jésù. Ẹ rí wípé nípa ìgbàgbọ́ òun ni wọ́n fi dá àwọn ènìyàn láàrin àwọn tó ń dá láàrin nínú Bíbélì. Ẹ rí nípa ìgbàgbọ́ nígbà tí kò sẹ́nikẹ́ni tó ń dá láàrin nípa òfin. Ẹ rí wípé Abraham bàbá ìgbàgbọ́ nípa ìgbàgbọ́ òun ló fi dá láàrin. Tá a bá sọ pé nípa tòfin kò sẹ́ni tí wọ́n lè dá láàrin. Ẹ rí pé nípa ìgbàgbọ́ ni Noah ló fi kan ọkọ̀ bẹ́ẹ̀ ni ark fún Ọlọ́run. Torí pé Ọlọ́run dán wò ó dẹ̀ ó kan ọkọ̀ yẹn wọ́n jíṣẹ́ pé ìkún omi òjò máa rọ̀ ìkún omi ẹ̀rí nígbà tó dẹ̀ kan ẹ̀rí wípé ìgbàgbọ́ yẹn bẹ́ẹ̀ ni ó di ààrẹ fún dáláre ní ìgbà tí ẹ̀kún mi dé. Abraham nípa ìgbàgbọ́ ẹ̀rí pé ó ṣeun tí Ọlọ́run ní kó ṣe ó di dáláre. Àwa náà wọ́n tó ń gbọ́ mi lónìí kò sẹ́nikẹ́ni tó ń lè dá láàrin nípa iṣẹ́ tí ò fi o àfi nípa ìgbàgbọ́. Ìwọ olùgbọ́ mi tó ń gbọ́ mi lónìí ṣé o gbàgbọ́? Torí pé ìgbàgbọ́ òun Ọlọ́run máa fi dá láàrin. O jẹ́ kìrìsìtẹ́nì báyìí o rí wípé nígbà tí o bá ń tẹ̀lé Ọlọ́run tó ń tẹ̀lé ìlànà àti àṣẹ tó fi sínú Bíbélì o rí pé nígbà tó bá rìn nínú ẹ̀ nígbà náà ló yè. Bẹ́ẹ̀ ni nígbà tó bá kọ sí ọ̀tún tẹ̀lé ohun tó sọ bẹ́ẹ̀ ni ohun tó sọ fún ẹ̀yin tó dẹ̀ tẹ̀lé á dẹ̀ dá láàrin nípa ẹ̀ á dẹ̀ di ògo. Ẹ̀rí pé Abraham ẹ̀rí pé ó wá ọmọ ẹ̀wò gbólógbó ọdún tó fi wá ọmọ ó dẹ̀ wá rí ọmọ yẹn tán. Ọlọ́run wá dánwò ní kòríta tó lé agbára pé ọmọ yẹn kan ṣoṣo yẹn lọ fi ṣe ìrúbọ fún mi. Ẹ̀rí wípé nígbà tí Abraham bẹ́ẹ̀ ni tó dẹ̀ ṣe ohun tọ́lọ́run sọ ó di ògo fún. Noah náà bí nǹkan tí mò ń sọ nígbà tó ṣe ohun tọ́lọ́run sọ ó di ògo fún. Ìwọ olùgbọ́ mi lónìí ìgbàgbọ́ bẹ́ẹ̀ ni a máa ṣohun tí ohunkóhun ò lè ṣe. Nígbà tí Jésù Kristì bẹ́ẹ̀ ni tó dẹ̀ ń ṣiṣẹ́ ìránṣẹ́ náà a ní ṣe ògbàgbọ́ kí ìgbàgbọ́ kó mọ ẹ lára dá. Ẹ wọ arákùnrin Bethsaida tó wà ní ìdí odò fún 38 years. Ẹ rí wípé nígbà tí ó ń sọ wípé nígbà tí Jésù ń dé ó ń sọ wípé áńgẹ́lì a máa dé gbàrú mi náà. ṣùgbọ́n nígbà tí ó bá ru òun ò lẹni tó lè gbé òun ẹ̀rí pé kí ni jésù kìí sọ ìwọ fẹ́ ká mọ ẹ lára dá bí ó dẹ̀ ní bẹ́ẹ̀ ni ó ní lọ́gán kó gbé àkẹ́tì ẹ̀ kó dẹ̀ dìde ẹ̀rí pé ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ọlọ́run dára ní gbogbo ọ̀nà ènìyàn ló ń kánjú ènìyàn lásọ pé ah ẹni ti ṣe léyìí kíní kan àjọ lọ sí skul ni àjọ ṣe kankan ni torí wípé ilé ayé tọlọ́run ni àwa ènìyàn tọlọ́run ni amọ̀nà èèyàn kì í ṣáájú amọ̀nà ọlọ́run la mọ̀nà ọlọ́run ló mọ gbogbo ohun tí ẹ̀dá ò mọ̀ ọlọ́run ló lẹ̀yàn lè bá rìn tó lè mú ìyàn rìnrìn àjò àìyege torí pé ó mọ gbogbo ẹ̀rí wípé bí òjò ṣe ń rọ̀ kò sẹ́ni tó yé bẹ́ẹ̀ ni òye ọlọ́run bí òun ti ràn kò sẹ́ni tó yé òye ọlọ́run bí òjò pa ṣe ràn kò sẹ́ni tó yé òye ọlọ́run ọwọ́ ọlọ́run bẹ níbi gbogbo ojú ọlọ́run bẹ ní gbogbo ẹ̀yìn tó ṣẹlẹ̀ nìyẹn o ṣùgbọ́n kí lè nìyẹn mọ̀ o gbọ́ ni ọlọ́run kì í sùn bẹ́ẹ̀ ni kì í tò gbé má gbàgbé o ènìyàn á máa sùn ènìyàn á máa tò gbé ènìyàn gan á máa sùn á máa gbàgbé ara ẹ̀ ènìyàn á máa sùn ní ìgbà míì gan kò ní jí mọ́ kò máa ṣàárẹ̀ kò ṣe àìsàn orúkọ mi náà ni apostle prophet samuel olúwaníyì bàbá orí òkògo ìyanu ní ọ̀tẹ́gbẹ̀yẹ níbi tí ọ̀dà parí sí ní òkè àrò ní ìlú àkùrẹ́ ń bí nọ́mbà mi náà ni 08065176771 èkejì 08059785015 08059785015 odi ìjọ mẹjọ.
0: Òun lẹ ti gbọ́ yẹn kí gbogbo ẹni tó bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún ìjọ ẹ má gbàgbé àwọn àlàkalẹ̀ ètò wa ní gbogbo ọjọ́ wednesday a máa ń ṣe ọ̀sán kan òru kan bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ friday ìṣọ́ọ̀rù wà ní orí òkè ògo ìyanu tí a máa bẹ̀rẹ̀ ní dédé aago 12 ẹ má gbàgbé bákan náà àwọn àkànṣe ètò tí a ní bíi gbogbo ọjọ́ wednesday thursday àti friday tó kẹ́yìn lóṣooṣù wá bá ọlọ́run pàdé kí ọlọ́run lè ṣeṣẹ́ ìyanu nínú ayé rẹ mo fẹ́ kó mọ̀ pé kò sí ohun tí ọlọ́run lè ṣe ọlọ́run tó lajú afọ́jú tó jí òkú dìde tó mú àárọ̀ lárada tó rìn lórí òkun òun náà wà níbi àwọn ìpàdé wọ̀nyí tó ń dúró dè ọ́ fún ẹ̀bẹ̀ àdúrà ìgbaniníyànjú tàbí ohun kan àbí míì tí kò bá yí ọ tẹ́ ẹ fẹ́ rí bàbá fún ẹ kàn sí àwọn nọ́mbà tí a fẹ́ pè fún yín 0605176771 àti 0059 78 50

15. Orúkọ mi ò yí padà. Èmi náà ni Samuel Victor MC Kọ̀dí Yínre. Tẹ́yìn náà bá fẹ́ pè mí fún ohunkóhun, mo ṣe alága ni o. Mo dẹ̀ ṣe MC yín ni o. Kájọ ṣe kí gbogbo ẹ̀ kó dùn kó ṣe gbọ́ létí. Ẹ kàn sí nọ́mbà yìí 09063684392. A máa fi èyí ṣe ìlọ lórí ètò yìí. Ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀.

0: ìyanu tí ó wà ní ọ̀tẹ́gbẹ̀yẹ street òkè àró ayọ̀ ní bus stop àkúrẹ́ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ ṣiṣẹ́ tí kò sí èrè nínú rẹ̀ ẹ máa bọ̀ lórí òkè ìyanu láti wá bá jésù olúwa pàdé o nígbà káwọn alágbára fayé rẹ lùlù bẹ̀ǹdẹ́ lóru máa bọ̀ ọlọ́run yóò ti ṣèyanu láyé rẹ bàbá wa apostle prophet samuel olúwa níyì bàbá orí òkè ìyanu máa wà ń kalẹ̀ láti fàdúrà jagun ó lè èṣù palẹ̀ nínú ayé rẹ ẹ lè pe bàbá sí 0056176771 tàbí 0059785015 máa bọ̀ lórí òkè ìyanu kí ìyanu rẹ dé.
1: Ìgbà tí mo rán wá agbára rẹ ọlọ́run o.
2: Tí wàá fẹ́ lápá lọ́run gbọ́dọ̀ pa Jésù.
1: Mo wá rí i pé ó jẹ́ ìyá.
2: Gẹ́gẹ́ bí olúwa tó lù bẹ́lẹ̀.

0: ẹ̀kúrẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ tí kò sí èrè nínú rẹ̀. Ẹ máa bọ̀ lórí òkè ìyanu láti wá bá Jésù Olúwa pàdé o. Nígbà káwọn alágbára fayé rẹ lùlù bẹ̀ǹbẹ̀ lóru máa bọ̀. Ọlọ́run yóò ti ṣèyanu láyé rẹ̀. Bàbá wa Apostle Prophet Samuel Olúwa níyì. Bàbá orí òkè ìyanu máa wà ń kálẹ̀ láti fàdúrà jagun. Ó lè ṣùpalẹ̀ nínú ayé rẹ̀. Ẹ lè pe bàbá sí 0605176771 tàbí 0059785015. Máa bọ̀ lórí òkè ìyanu ìyanu rẹ̀ dé.
1: Ìgbà tí mo rán agbára rẹ̀ Ọlọ́run.
2: Mo wá rí
1: pé ó jẹ́ ìyá.

0: 88.9 FM. Atuti Fufere.
1: Adabayo.
2: Tẹ̀lé ní gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì. Àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú. Mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
3: Agbórí ìṣelọ́sì jẹ́ lọ́bẹ̀. Ṣé wo kọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ̀ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ aráyé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
4: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
5: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ̀ ń kiyín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́ náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyọ̀ àwọn wa fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bi mí, àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07-64-60-64-19 07-64-60-64-19
4: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín, ìṣòro nípa iṣan ara ni. Báwo lè Ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
5: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kọ́ tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ mi bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbọ̀ oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ̀ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07-64-60-64-19 07-64-60-64-19 Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agbakara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun ba si ma ka ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe ka gun eju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nilu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi ti olohun ba ni won ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun iwo no dupe o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yami lane opposite oye mekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
4: esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
5: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fu agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo be si ma ro hun koni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma gbo gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yan bayi koli o bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin pada wahale be ni won si tun ma ta kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi ti nse ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oye mekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ati egbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin nipa ti wale ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbo ogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni isoro kankan ninu si ara wa be la ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori e mo fini kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbo ogi to wulo fun wa lati ilu seyin oro papa egbo ogi mo wa kuro mo ti ko wa wa ta lawon ba ni ko gbunju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le se baba oke ogun number 4 Tudu Yemi Lane opposite Oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 da la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun iwo na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 Tudu Yemi Lane opposite Oyemekun grammar school nilu akura to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
2: o ma ti eri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nku riri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayo je ayo ohun ti e wa su mi
3: agbori isilo si je lobe ti wo ko ni pa baba oke ogun ni ogulu ọdẹ tó fi wí àtẹ̀gbò ṣọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú orúkọ sí baba oke ogun lónìí ẹ máa pe 0706460 6419 0706460 6419 baba oke ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣèwòsàn.
1: Ìwé aṣọ iléèwé owó ìkẹ́kọ̀ọ́ gbóná ibùsùn ń kọ.
6: Ìyá mi irú ibùsùn tí mo sùn sí nílé àti ṣadé ni mo fẹ́ o mú kà.
1: O tún ń ná òun náà ní jàre. Bá a ṣe ń ṣètò báwọn ọmọ wa ṣe máa padà sílé ìwé wọn ẹ̀rọ ti wípé ọmọ tó bá sọnù àlàáfíà ó di dandan kó pe gidi nínú ẹ̀kọ́ rẹ̀. Àwọn dókítà ti ẹ̀jẹ̀rí wípé ọrùn jẹ́ ọ̀kan nínú tó ọmọdé nílò láti jáfáfá nínú ẹ̀kọ́ wọn. Ná ibùsùn mọ́kà fún àwọn akẹ́kọ̀ọ́ láàyò lónìí.
7: Mocha, adding comfort to life since 1959.
8: Ilé iṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dùndú létí, ó dùn bí ìdòdò ìkirè 88.9 àdàbà.

ẹkú kalẹ̀ gbogbo òbí abiyamọ gidi tẹ ń gbọ mi akànṣe ètò nìyí tó jẹ wípé tẹ ẹ bá gbọ tán ẹ padà dúpẹ ni ò pàápàá jùlọ gbogbo ẹyin tẹ ti lọmọ tó ti ṣe wàhálà ẹka àti nẹkọ pẹlú gc tí wọn ò sì rọnà àbáyọ láti wọlé sí yunifásitì kankan ó yá ẹ fetí balẹ̀ kẹ gbọ́rọ̀ tálejò pàtàkì mi yìí fẹ́ sọ ó yá àlejò mi ẹ bá ń darúkọ yín fún

0: B. Cambridge International, JUPEB àti IGMB. Èyí tí ọmọ lè lò láti lọ sí universities ní 200 level directly.
1: Kí wá ní àǹfààní tí ń bẹ nínú àwọn ẹ̀kọ́ mẹ́ta? Eléyìí tẹ̀ ti dárúkọ wọ̀nyí.
0: Ẹ ṣeun lótú. Ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní ilé-ìwé St. Albans University láàrin oṣù mẹ́sàn-án sí mẹ́wàá ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní ìpele kejì ní university. Ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní ilé-ìwé St. Albans University ní àǹfààní láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nítorí pé a máa ń fún wọn ní ètò ẹ̀kọ́ tó yanrantí ní ilé-ìwé wa. Èyí sì máa ń ràn wọ́n lọ́wọ́ láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní university ní 200 level directly.
1: Ó dáa, kí wá ni tí yín fi yàtọ̀ sí tàwọn tó kù?
0: Lákọ̀ọ́kọ́, ilé ẹ̀kọ́ St. Albans jẹ́ iléèwé tí ó gba àṣẹ ìjọba. Àwọn olùkọ́ tí ó sì wà ní iléèwé yìí jẹ́ olùkọ́ tí ó dángájíá tí a sì fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìmẹ̀kọ́ tí ó yèkoro. Our teaching and learning method jẹ́ ti ìgbàlódé. A dẹ̀ tún wà ní conducive learning environment. A ní boarding house facilities fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó bá wá láti ọ̀nà jíjìn. A máa ń ṣe ìgbáradì fún àwọn akẹ́kọ̀ọ́ wa èyí tó máa ń ràn wọ́n lọ́wọ́ láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nígbà tí wọ́n bá dé university. Nítorí pé a tún máa ran àwọn akẹ́kọ̀ọ́ wa lọ́wọ́ nípa kíkọ́ wọn ní English language, mathematics and computer.
1: Kí ni àwọn nǹkan àmúyẹ tí ẹni tí ó bá fẹ́ wọlé sí ilé-ìwé tí yóò ní? Ìyẹn entry requirements.
0: Ẹni tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní ilé-ìwé St. Albans University College máa ní 5 O-level credits ní èsì ìdánwò WAEC tàbí NECO.
1: Ìbéèrè kan tí ó máa tawọ́tasẹ̀ nínú àwọn èèyàn báyìí ni ti ọ̀rọ̀ owó ilé-ìwé. Owó ilé-ìwé yín ṣé kìí ṣe léyìí tí yóò kanyàn légun ẹ̀yìn?
0: Olóòtú, owó ilé-ìwé wa ò pọ̀ rárá. Kò ní kán àwọn òbí ní egun ẹ̀yìn. A sì tún gba kí àwọn òbí máa sanwó yìí díẹ̀ díẹ̀.
1: Gbogbo ẹni tó bá wá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ ilé-ìwé yìí, ọ̀nà wo ni wọ́n gbà?
0: Ọmọ tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní St. Albans University College kó wá sí ilé-ìwé wa ní number 17B
2: Ijero Street, Ìjàpọ̀ Estate ní Àkúrẹ́. Tí ẹ bá ti wọlé láti Okejebu Gate, ẹ kàn rọra rìn díẹ̀ sísàlẹ̀ tàbí kí ẹ drive down wá sísàlẹ̀. Ẹ ó rí second turning ní apá òsì kí ẹ yà síbẹ̀. Tí ẹ bá ti débẹ̀, ẹ ó rí pátákó ajúwe wa tó wà níbẹ̀ tó ń tọ́ka sí ilé-ìwé St. Albans University College ní Ìjẹ̀rò Street.
0: Number 17B. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ìbéèrè, ẹ lè pe àwọn nọ́mbà wọ̀nyí: 0703398 8200. Lẹ́ẹ̀kan sí 0703398 8200 tàbí
2: 0703006392.
1: Ó dára, kí n tó yọ̀ǹda yín, kí ni àmọ̀ràn yín fún gbogbo àwọn òbí àtàlágbà tó pẹ̀lú àwọn ọmọ ilé-ìwé gan pàápàá tí wọ́n wà nílé tí wọ́n sì ń wọ̀nà láti wọlé sí university?
0: Àmọ̀ràn mi fún àwọn òbí àti alágbàtọ̀ ni wípé kí wọ́n má jẹ́ kí àwọn ọmọ wọn dúró sílé máa fi àkókò ṣòfò di ìgbà tí èsì ìjáàbù wọn máa dára. Ẹ jẹ́ kí wọ́n wá sọ́dọ̀ wa ní ilé-ìwé St. Albans University College láti wá ṣe ẹ̀kọ́ A-level èyí tí ó máa fún wọn ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní university tí ó bá wù wọ́n láti ṣe course tí ó bá wù wọ́n lọ́kàn. Láàrin oṣù mẹ́wàá péré ni wọ́n fi ṣe ẹ̀kọ́ A-level program yìí ní St. Albans University. Tí wọ́n bá dẹ̀ ti ṣetán, wọ́n á lò láti wọlé sí university èyíkéyìí tó bá wù wọ́n láti lọ ṣe course tó bá wù wọ́n ní 200 level.
1: Tó o bó ti jẹ́ òun lẹ ti gbọ́ yẹn o láti iléèwé St. Albans University College. Matthew Adékunle Ọládíjì ló kọ́ mi tẹ́ ń pè ní òdòdó. Ẹ kú kalẹ̀.
3: Ọ̀nà àbáyọ láti wọlé ìwé gíga St. Albans
4: Ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Ondo, Èkìtì, Ọ̀ṣun àti gbogbo àgbègbè rẹ̀ pátápátá, oríire ló wọlé yìí, ayọ̀ abara tíntín. Fámílì Arena ló máa rámí sí gbogbo ènìyàn o, àti pàápàá ọgbẹ́ni tí ń ta báàgì ra bàtà tó ń ta aṣọ, àwọn tí ń ta hóṣe èsì àtàwọn tí ń ta retail. Ìta àwọn alọ́sọ́kọ́tọ̀ rèé o, lápò ṣòkòtò alákùúrẹ́ olóyè mẹ́kùn. Fún ọgbẹ́ni tí ń ra rárá tuta, bàtà, aṣọ, báàgì obìnrin, báàgì ọkùnrin, báàgì àgbẹ̀ travel, bíi bọ́ọ̀sì lórí ranran, àtẹni tó gbẹni tó fẹ́ lọ sókè òkun, kọ́ fẹ́ ra báàgì àti gbé lọ sí òyìnbó, tàbí àwọn tó fẹ́ ṣe alára tuta tí wọ́n fẹ́ ra hóṣe. Ẹ máa bọ̀ ní wìtìwìtì ní Fámílì Arena, torí lọ́wọ́lọ́wọ́ yìí discount ti ń bẹ lórí gbogbo ọjà tẹ bá rà lọ́dọ̀ wa o. Fámílì Arena wà ní Oyin Building, opposite Mobile Bank, Adesida Road, Àkúrẹ́, tàbí kí ẹ máa bọ̀ ní ṣọ́ọ̀bù wa tó bẹ ní ìdojúkojú First Bank after Texaco. Bí ẹ bá lọ sí ẹ̀ṣọ́ Làkúrẹ́, fún ẹgbẹ́ ní fẹ́ ra bàtà, aṣọ, báàgì, aṣọ ọkùnrin, bàtà ọkùnrin tó fi máṣọ ọmọdé, bàtà ọmọdé, báàgì ọmọdé, báàgì gbére ìlú òyìnbó tàbí báàgì gbé lọ sóde, ẹ máa pè wá sórí nọ́mbà yìí 08037453497. Fámílì Arena, iléeṣẹ́ tó bá bí òkè yọnu sí tó sì ń ṣe bẹ́ẹ̀ yọnu sí gbogbo ènìyàn.
5: Gbogbo àpáta ní nínú egun community àtàwọn afẹnifẹ ore
6: ó yá o
5: níbi ayẹyẹ kan fẹ̀fẹ̀ torí pọ́pọ́dún kan tó bá wá gbàdé
7: ọba tó tó ń bí àrò
5: ọba wa the first coronation

0: 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Say after me. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
2: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
4: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o ò lè gbàgbé rárá?
5: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn.
6: Ó dùn gan-an, mo ṣe ń rántí ẹ̀.
4: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládìí dùn?
7: Ọ̀rẹ́ mi jọ̀wọ́, ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
4: Kí gan-an ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
8: Mami, jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
4: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́.
8: Mamadol ni.
4: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró Mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìbò àtàwọn olólùfẹ́ rẹ̀. Òróró Mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadol lónìí.
9: Ṣadé kù sí ọkàn mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
10: Màámi.
9: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
10: yẹn. Hypo kẹ̀.
9: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
11: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

0: sọ oríire. Àjọṣewọ́ ò ní bàjẹ́.
1: Ọjọ́ náà rèé bí àná tá a pàdé lọ́fíìsì MTN tá a ti ra síìmù wa àkọ́kọ́. Ṣùgbọ́n ká má parọ́ o. Ó ṣọ̀wọ́n láti rí irú ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ bíi tiẹ̀.
0: Àbí o, ọ̀pẹ̀lọpẹ̀ MTN.
2: MTN is 25 years old.
3: Fún odidi ọdún 25 ni MTN ti ń sọ wa di ọ̀kan tó sì ń sọ aláwa dòótọ́. Lónìí à ń yọ ayọ̀ ọdún 25 tó kún fún oríṣiríṣi àṣeyọrí. Bẹ́ẹ̀ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni MTN.
4: Mo ń gbádùn àdàbà.
5: Gbogbo wa là ń gbádùn àdàbà.
6: Wọ́n ní ká ṣe é bó ṣe yá ṣe é kó lè bá a rí bó ṣe yẹ ó rí. Ẹ̀yin àgbẹ̀ oníkòkó ẹ kú ilé o. Ọ̀pọ̀ ìgbésẹ̀ tó yẹ agbé lórí ìpèsè àtìtọ́jú kòkó tá àgbẹ̀ ló ń ṣàkóbá fúnkóró kòkó wa. Torí bẹ́ẹ̀ ni kòkó ṣe kọ̀ tí ò gbówó lérí. Lójúmọ́ lọ̀pọ̀ àgbẹ̀ oníkòkó ń ṣe God why me. Torí bẹ́ẹ̀ ni iléeṣẹ́ Sunbet Global Concept Limited ṣe ń tẹ̀ mọ́ wa létí pé ẹja san gbófó ko wa. Ká ya gbogbo ẹ̀ka tí ò wúlò kúrò lára igi kòkó. Ojú ò gbọ́dọ̀ pọ̀jù nínú oko wa torí àwọn kòkòrò tí ń jẹ ko. Bẹ́ẹ̀ ká kòkó yín tán ọjọ́ márùn-ún kéré tán tàbọ́jọ́ méje ni kẹ́ ẹ fi bà á. Ẹnrántí láti mọ iyì pọ̀ lọ́jọ́ méjì méjì síra wọn kó lè bà wọnú ara. Jẹ́ kí kòkó gbẹ kó tó tà á. Nípasẹ̀ báyìí ojúlówó kòkó tẹ́ ẹ gbé fún ìrajà amówó ńlá wá. Ẹ mọ̀ kànjú tọ́jú kòkó yín, ẹ mọ̀ rojú sètò kòkó. Torí pé kò ní mèrè wá bó bá dọwọ́ alẹ́ o. Iléeṣẹ́ Sunbet Global Concept Limited ló ní ká ṣe é re kó lè bá a dúró re. A ò ní sòwò àìjẹre o.

0: ekule ekule eku kale onile bi mo kago kin to wole agwala mo bosun bo da je osupa loni mo bode fọlọrun oba itesiwaju awon agbe nla peto yi ile ise Sunbet Global Concept lo pe mi mo si je won pe mi won kan lekun mi kokoko degbe gala ni akoko otito eja lo da won agbele ko papa julo awon agbe onikoko bayi lo se ya se bayi lo se ya se se be ro ni ti mo ba wole photo ni emi ateyin gbogbo eyin agbe onikoko te ngo mi lakoko a jo lowo lowo ni lase olohun oba a jo fi buruji a jo fi segba na ni begbe wa ba nawo bo na toro bo ran ko ba wo ni ba won na ran lase lase olohun oba boku awon akegbe wa ba nso dada to nso jinwin ni e oko ti wa o mo ni so kepet ati rogi o da bayi lo se ya si oda bayi lo ya to ko le ba dada de bo pe ba ba pa bayi se la to ko mo ba derun nidin o ni le se Sunbet Global Concept ni won fi pe e ga mo to bayi e ga mo to bayi e ga mo da won agbe leko e mo gbagbe lati bi ose bi melo kan lati nje ke mo bayi lati se bayi lati se ona bayi la gberin ti gi koko wo fi duo dada e ti mo pe gi koko to ba duo dede bayi na ni o so dede degbe gala ni remi do re dodo mi mo ti wa lapa bi re re do mi mi remi e ba nke si gbogbo awon agbe onikoko pe ki won sumo radio won lakoko ta wa e tu jajo kokan abi meji leko adeboye gala ni lo ko temi nje ala ni ti ogo eni to n ba rin ni ogbon owo kembe le n to do mole oko lomoge ogbe ni ope yemi oye tun de mo ri yin lapa abe yen sala afi alewa awon alara wa nko ni sustainability department lapa abe hun e ba so fun ogbeni Steven bi won o ba wa bi lose bi melo kan si gba ta wa e a ka re si won ni all right e ja rin baye alejo mi tin be nkale ko to di pe ma lo gba lejo mi wole e je ki n koko a lo jese keke kan lapa abeyen bi n ba ti pada de ma wa gbe alejo mi gan wole ni regeje fin e ja se bo si ya se ko le ba ri bo se ye ori e ku kale
1: wọ́n ní ká ṣe é bó ṣe yá ṣe é kó lè bá a rí bó ṣe yẹ ó rí ẹ̀yìn àgbẹ̀ oníkòkó ẹ kú ilé o ọ̀pọ̀ ìgbésẹ̀ tó yẹ á gbé lórí ìpèsè àtìtọ́jú kòkó tá a gbé ló ń ṣàkóbá fókóró kòkó wa torí bẹ́ẹ̀ ni kòkó ṣe kọ̀ tí ò gbówó lérí dojúmọ́ lọ̀pọ̀ àgbẹ̀ oníkòkó ń ṣe god why me torí bẹ́ẹ̀ ni iléeṣẹ́ Sunbet Global Concept Limited ṣe ń tẹ̀ mọ́ wa létí pé ẹ̀jẹ̀ á san gbófó bàwọnú ara jẹ́ kí kòkó gbẹ kó tó ta nípasẹ̀ báyìí ojúlówó kòkó tẹ́ ẹ gbé fún ìrajà amówó ńlá wa
2: ẹ na
1: ẹ mọ̀ kànjú tọ́jú kòkó yẹn ẹ mọ̀ rojú ṣètò kòkó torí pé kò ní mèrè wá bó bá dọwọ́ alẹ́ o iléeṣẹ́ Sunbet Global Concept Limited ló ní ká ṣe eré kó lè bá a dúró re a ò ní ṣòwò àìjẹrẹ o àmì
0: Sunbet ìtẹ̀síwájú àwọn àgbẹ̀. Ẹ kú kalẹ̀ ẹ káàbọ̀ padà lápá bí lọ́sàn-án tòní àárọ̀ gidigba ó ní ẹja tèmi tún gbé o lápá ibi tí mo wà yìí ọ̀gbẹ́ni ìbíyẹmí ahmed àwọn náà ni ó mọ̀ ọ́ dá wa lẹ́kọ̀ọ́ lónìí ó sì níbi tá à ń lọ àlejò wa mo kí yín ẹ kú kalẹ̀ ṣàlàfí alẹ̀ wa ẹ bá kí àwọn ará alẹ́ kan ní mẹ̀pẹ́ ń bẹ látẹ́gùn fúnra lára yín.
3: Ẹ kú lé o gbogbo ara ilé àti ọ̀hún bàbá wa àti ìyá wa àti ẹ̀hún ọ̀gbẹ́n wa àtọ̀hún àbúrò wa àti gbogbo yín lọ́pọ̀lọpọ̀ àkíyín tàlàáfíà tàlàáfíà àti inú dídùn.
0: Inú tiwa náà dùn láti rí yín inú wa dùn láti pàdé yín. Ibi tá à ń lọ lónìí ọ̀gbẹ́ni ahmed òun náà ni chemical safety special ìyẹn ọ̀nà tá à ń gbà láti lè lo àwọn chemical tí ò sì ní pani lára ibi tá à ń lọ lónìí rèé ṣùgbọ́n kó tó di wípé a kàn lu ìbéèrè àti ìdáhùn wa gan síwájú ẹja kọ́kọ́ dókè lọ́nà káwo ohun tó ṣẹlẹ̀ láàrin aláìgbọràn àgbẹ̀ kan tó lo chemical rẹ̀ lọ́nà àìtọ́ a bíbélì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló mú padà bọ̀ ẹ kú kalẹ̀.
4: sọdíìkì yá oògùn ọlágbára ni agbára rẹ̀ lè rí síran síran bá ti fi bá a lèkìtìyàn kòkòrò ọ̀rá igi kòkó mi náà kú pín pín pín.
5: bàlá ẹnu ẹ dùn ṣé o kàwé atọ́ka lébẹ̀ tó wà lára oògùn yẹn báyìí.
4: lébẹ̀ẹ́lì kẹ̀ arobó lọ́ọ̀yà ati kekere kan gbe mi korun lo isoko takisan mo ti isoko ikoko mo mo bon se epo epo sa mo mi de si o titin
5: e sa ma sora tori eni aigbon pa lopo eni ogbon pa o to nkan o
2: Bala lodi tun ko bi ni egbe odo
4: aka ilu mi a ibe gan lete dun pipo
2: ṣugbọn omi yin ṣan lo si awon abule miran ṣe o mo be sa
4: e se gbọn riri ogun kekere e a esun ka mu se ran ke loko odo emi lu suba won mo kan le bale ya ri be si ri ba o keteri iya o keteri kokoro ke lora igi koko mi keteri an li ti ku pipipi oko mi a sojiwin ni a ota soju lodun
5: iyan na dara sugbon mo pe awon ara abule to wa ni sale won ma saroye pe chemical run ninu omi ti won pon mu
4: chemical esi kokan mi le ni o
5: bala a to pipi omi to run ogun lenu a si ri pe chemical to n lo ninu oko re lo sokunfa
4: ha eye oju mi didu de be ni ni o mi mo wo mi won a san dohun
5: omi to ba san latoke a ko gbogbo egbin re dani lo si sale ni bi chemical ba ti wo o le harm awon molebi miran eranko tabi awon to wa ni surroundings now
2: eh se o tumo si pe awon elomiran pon omi na mo ni
5: of course idi ni to fi lewu lati fo chemical sinu odo tabi agbara to ba wa nitosi
6: nisin ati to koko yin wo awon chemical inu e ti poju a o le kowo le lori o
4: ha injare ere koko un na sun yeye o sun
6: awon buyers n fe koko ti o lewu bi chemical inu e ba ti poju mo ni collect e lowo wa so we are sorry
5: bala sorry bayi ri pe o n ka iwe pelebe iye o manual to wa lara ogun re dara dara ki o to lo ogun na
4: ha me mo o sese ye mi ni oju mi te la
5: measure chemical lona to to ma tele iru ara e ri pe o wa so idabobo ma fo ifiko sinu odo tabi agbara fi eleyi sokan nigba gbogbo
7: bala yan fi kun fun o ko ri pe o n pa awon chemical na mo ku ni to si awon omo kekere ounje tabi omi mu
2: eh lilo chemical lona to to o ma n dabo gbogbo eniyan ati awujo ni
4: pa na egunla obe na mi se lato ni lo ah eh ologbon mi a dori eja mu
8: eyin agbe e fi yesi lilo ohun idabo boko e ma ka iwe pelebe atoni sona to wa lara ogun yin e won iwon ti o ye ki e si dabo bo ara yin e ma po tabi fo ohun epo ogun ati ohun ifiko sinu odo bi a ba lo chemical lona to ye abo yo wa fun wa ile wa awon eniyan to wa ni ayika ati awujo wa koko yin a si le bo jabo baya
9: sunbet itesiwaju awon agbe
10: alejo wa be ba gbo ohun to sele laarin awon agbe yi won toka wa si agbe kan to nfo to npogun ti e legbe odo mo si so fun yin mo ni awon ona ta gba lati daabo bora wa lori ologunde yi ohun la pe kelu e ja bere bayi baba bi ni ogbeni ahmed awon ami kan be lara awon apo ogun awon ogun ta mo ra yi awon ami kan be lara e bi ami pupa kaleyan kan tin fowo sinu bi agbon tabi bi ami olomi osan a bibili ati bebe lo ki la awon ami kini nkan to tumo si gan ni sir
3: e seun lopolopo seri ami alawo osun to wa nbe iyen tumo si pe ka mo ba se ma mu chemical wa lo ni ko je as in and do with care e ma binu pe mo so yin bo a handle with
11: come on for a well mu
3: exactly e se e se baba mi then ami kan tu wa nbe iyen to je ami alawo pupa seri ami alawo pupa gugu alamo ami alawo pupa pe okay o kini yi o o buru jai o lewu gidigan fun ara fun ara wa abi fun ayika wa
11: mo ba yin bo
3: be ni atun ni awon kan na iyen e ma binu pe mo fe so wo
11: e ma babo
3: alawo blue
11: olomi arokan
3: olomi arokan
11: mo le yin ba
3: e se lopolopo so iyen tumo si pe okay o awon eleyo agbodo ma lo awon idaabobo wa ko to di pe a ma so pe a fe lo chemical tori pe kini tori ilera ara wa ilera ara wa se koko tori pe kini chemical ta n fi ta fe fi tun koko se se bi tori pe ka le rowo lori e ni
11: be ni
3: ta ba rowo ohun lori e ko wa ni da ko wa je pe owo ohun a fe fi ma wo aisan soro mi ye
11: agboye kedere eni to wa wa lara apo ogun yi tin fowo kini ami ki lo tumo si ki lami tumo si
3: tin o tumo si pe o ye ko lo ibowo iyen ton pe ni glove
11: hakika
3: beni
11: o da ta ba wonu ere ta se wo tan yi
3: beni sir
11: laarin awon agbe yi
3: beni sir
11: a ri wi pe kunle agbe ofin oko e o wa so fun agbe keje pe o ti pe to ti mu lo si oko takisan oko ni lo wi pe oun se won won tin pariwo fun wa wi pe o ye ka ma won ogun yi ko to di bi pe a ma fi kini di abajo to fi se pataki lati ma tele iwon gan ni sa
3: ka ma tele iwon yen o se koko
11: idi
3: e se ba mi tori pe seri ta ba nso pe ka ma tele iwon a ma sakoba fun awa fun ara wa
11: sugba awon agbe kan wa ti won ni ebun afoju won
3: seri lori yen a le so pe ka tele se mo pe awon to se ogun ta n lo yi won ti mo dede nkan to ye ka lo ate to ye ka lo ta ba lo koja nkan to ye ka lo a se palara fun wa a tu se palara fun nkan ogbin ta fe lo fun so o je idi to fi je pe a gbodo tele iwon to wa lara ogun to ti a fe lo because ta ba tele a se pa lara fun wa ati fun nkan ta fe lo fun
11: da awon agbe soro nipa akole pelebe tin be lara ogun nipa kika gan nisan eyan to wa ra ogun ti o mo kako kaka ona wo ni o gba se tori emi fe bere pe sopon dandan to be lati so pe a se mo ka bayi ni igba kan lo sogoje o bayi ni ero waja o so o se pataki to be lati mo ka won kini ni en to tin lo ogun ti pe ti pe fodun pipe so tun se pataki lati tun mo ka won atoka pelebe tin be lara ogun yi so se pataki ni
3: o se pataki pupo as in lopo lopo nitori pe tori ka le mo bo se ba se ma lo ni then seri ta ba ri eni to je pe ko mo oyinbo ka mo de mo pe awon seri awon agbe titi wa ni sunbet gege bi a se ma nko won o ni awon kan ta ma nko lopolopo a ku ma nko won na pe kan ran omo won lo si ile iwe and ko si bo le se ri to kan ma ri eni to gbo ede oyinbo
11: ninu awon omo
3: ninu awon omo abi ni ayika won so ton ma pe awon omo won to wa layika won abi omo to wa layika won abi omo titi won a salaye to ba ka a salaye fun won bon se ma lo ati bi won se ma se so o je ide pataki ti won se gbodo follow won se gbodo tele bi won se ma lo chemical
11: o da oro kan sele laarin agbe ta gbo tan yi to fin oko titi e tan yi
3: beni
11: je ki se wahala keyan o ni omi legbe ninu oko gan ko lomi to san gba nu oko re ko wa gbe roba ale ko mo po ogun legbe omi e se wa ni se ni ka gba gbe roba wa bayi o ka gbe jina so mi se ise wahala bi abi se se pe e kan fe mo da wahala sorun awon agbe abi oju wo leyin fi wo
3: ri opolopo idanileko ohun lati se fun awon agbe wa ko to din pe bi awon fi oko mi mo bi an gbo mi ye
11: agboye kedere
3: seri ko to din pe an fi oko o ni awon aimoye nkan ta ti so fun won yato se eni to ma wo oko won ati se dani leko fun won debi pe eni to ma gba ibi oko won abi egbe oko won koja won gbodo je ko mo pe awon fe fi oko
11: eni ti o gba egbe oko won koja
3: en to gbo to ma gba egbe oko won koja
11: bawo ni won se mo pe eyan kan fe gba egbe oko koja
3: e se olotu ohun ni wi pe ko to din pe eni yen fi oko ati ma so fun okay o boya ba nle abi alu agogo aba ati so fun a fe fi oko lo lagbaja ba fe fi oko lojo bayi o eyin te ba loko lona obe abi te fe gba be koja e sora o e wa ibomi te gba koja tori pe ni le fi mu ko ogun ti lagbaja bayi to fe fi tori pe kini ko ma pada lo se ipalara fun wa iyen ni a npe ni buffer zone no kishan la npe buffer zone a se buffer zone loto but a tu gbodo se ikede ikede yen ni pe ikede ohun ni ki gbogbo ilu le mo
11: pe mo fe fin oko ewo ni buffer
3: zone seri buffer zone yen ohun ni pe seri oko yen eni yen wa ta mi pupa sibi ala oku e ibi ti oku e gba koja gbogbo ibi ti oku e ba wa to mo gbon won yan gba koja a se ala sibe abi ona to won yan saba n gba koja a se sibe so that awon eyan to ma gba ibe
11: won le mo pe
3: won le mo pe lagbaja bayi nko o ohun fi oku so won ni le gba be koja lati ma se palara and again odo no buffer zone ta n soro e yi to tumo si ami pe okay nkan kan lo n bi bayi o a tu wa ni bi odo
11: seyin lati le so fawon eja pe mo we abi
3: e se olotu ki se lati so fun eja nikan tori eja o se ba soro loto but fun eni to ma fi oko se mo pe ki n se gbogbo agbe lo ni anfani lati fi oko fun ara
11: be ni
3: so because elomi agbe fun because awon agbe mi won ti dagba because lodo titi wa ni sunbet oni eye ojo ori ti a faye gba lati fi oko so awon to ba ti dagba abi obirin abi alaboyun abi eni to nfo mo loyan lowo an fun won laye ati so fun won gba won laye lati fi oko
11: oda oda eja ni bayi eyara le o se se ke ni bere kan te fe bi alejo losan yi 09 0816 251 9991 0816 251 9991 o loju opo te pesi lati bi alejo wa ni ibere te ba fe bi won 0816 251 9991 oda alejo wa ba bi ni ibere kan be lapa bi ibere yen ni pe kini di pataki oda eja mu bere hello e kuro le o hello e ti wa nbe oda kini di abajo to fi se pataki lati mo se fo lati mo se po ogun legbe odo nigba ta ba lodo yi to sumo wa dada
3: seri ijamba to wa nbe o po one akoko ni pe a se jamba fun awon nkan abemi to wa ninu omi a tun se jamba fun awon to je pe fun awon aba to wa ni waju to je pe ohun yen gan lawon gbokan le ohun lo mu ohun lo fi n foso ohun lo fi n dana
11: ivere kan ve bi hello e kuro le
12: e kuro le ta o
11: e se oruko yi papapa
12: e mo pe lati londo ni baba lekan ni
11: oya
12: e jo gba te pe ta ba fe fi oko ka lo ma so fun gbogbo awon to wa ni abole pe a fe fi oko tokun ba to ilaji akore nko a te ba so fun pe ka ma mo se ma da go pe e a fe lola o a fe lo fe fi oko e ma gba be koja o
11: ati mo nkan ta fe mu ki e gbo iru oro bayi ki la se si boko yi ba lo je abule to po to tobi ilaji akure ona wo la gbarin alejo wa
3: ẹ ṣe lọpọlọpọ ṣe rí ìbéèrè tí wọn béèrè yìí ẹni tí ó bá ní oko tó bá tó ìlàjì àkúrẹ náà gẹ́gẹ́ bí ó ṣe wà nínú ètò ìtànṣe one ó yẹ kó dá dúró láyàrá tiẹ̀ nítorí pé tàbá wọ́n pẹ̀lú ètò ìtànṣe ó yẹ kó dá dúró láyàrá tiẹ̀.
11: dádúró bí ọ̀nà wo bí kó dábúlé mú.
3: exactly àti pé ọmọọṣẹ́ tó máa ní according to Harry. tí ó ti yé yín sà.
11: mo ti mú nǹkan tí mo fẹ́ mú. ẹ̀lọ́ ẹ̀ kúrọ̀ lẹ́.
13: ẹ̀ kúrọ̀ lẹ́ sà.
11: ẹ ṣe o.
13: ẹ kú ètò. ẹ̀sùn ẹlẹ́rọ ló ń sọ̀rọ̀ láti ìran àkókò.
11: à ń bá yín bọ̀.
13: nípa ọjọ́ orí tí àwọn àlejò yín tó ń sọ pé àwọn àgbàlagbà pé wọn kì í gbà kán fi oko so kí lọ ọjọ́ orí téèyàn lè tó tí ò lè fi oko mọ́.
11: ó dà àlejò wa wọ́n ní kí ni ọjọ́ orí téèyàn lè tó tí òfin ni lè fi kó mọ́ gẹ́gẹ́ bí ìlànà Rainforest Alliance gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ.
3: ẹ ṣe olóòtú ṣe rí fún
11: ọjọ́ orí gbèdéke ọjọ́ orí téèyàn lè tó tí ò ní fi kó mọ́.
3: tó lè tó tí ò ní fi kó mọ́. ẹni yẹn gan fún ara ẹ̀ gan á ti máa mọ̀ lágọ̀ọ́ ara ẹ̀.
11: bí ọdún bí ọjọ́ orí wo lẹ́yìn lè gbélé gẹ́gẹ́ bí àjọ RA bó ti ṣe là á kalẹ̀.
3: ṣe rí ẹ jẹ́ láti bí a bí 60 years ẹ má bínú pé mo sọ òyìnbó.
11: ọgọ́ta ọdún sókè
3: lọ sókè. ṣe rí ó tún máa ń ṣẹlẹ̀ pé ṣe mọ̀ pé àwa èèyàn fúnra wa bọ́lọ̀ ń ṣe kẹwa pẹ̀lú ìlera ara ó yàtọ̀ síra.
11: ó ti dá mo ti mọ̀ ẹ̀yin ara wa ẹ lè fẹ́ ní ìbéèrè míì síwájú sí láti bi iléeṣẹ́ Sunbelt lórí ohun tá a mú wá lónìí ojú òpó tó wọlé nìsàn ṣe lè ṣe Sunbelt léléyìí 0814-712-1004 ọ̀gbẹ́ni Ahmed ẹ ṣeun adúpọ̀lọ́wọ́ yín fún dídarapọ̀ mọ́ wa lórí ètò fún tòní ọ̀gbẹ́ni Ọpẹyẹmí Oyetunde ẹ ṣeun fún dídarapọ̀ mọ́ wa lórí ètò fún tòní yòókù tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ Ọlọ́run ọba Adégbòye Galani lorúkọ tèmi ń jẹ́ so ṣe síléeṣẹ́ Sunbelt 0814-712-1004 ìyókù tún dọjọ́ mẹ́jọ láṣẹ Ọlọ́run ọba a ní jẹun tí ò tẹ́wa lọ́rùn o ẹ kú kalẹ̀.
14: wọ́n ní ká ṣe é bó ṣe yá ṣe é kó lè bá a rí bó ṣe yẹ ó rí ẹ̀yin àgbẹ̀ oníkòkó ẹ kú ilé o. ọ̀pọ̀ ìgbésẹ̀ tó yẹ á gbé lórí ìpèsè àtìtọ́jú kòkó tá a gbé ló ṣàkóbá fókóró kòkó wa. torí bẹ́ẹ̀ ni kòkó ṣe kọ̀ tí ò gbówó lérí. dojúmọ́ lọ̀pọ̀ àgbẹ̀ oníkòkó ń ṣe god why me. torí bẹ́ẹ̀ ni iléeṣẹ́ Sunbelt Global Concept Limited ṣe ń tẹ̀ mọ́ wa létí pé ẹ̀jẹ̀ asan
15: Bazo, Ọlọ́run máa járó bò ń àìsàn.
16: mo kí onílé mo kí àlejò àní fàìsàn lògbà orúkọ tí èmi ni Babangana tí gbogbo ayé a máa pè ní Bàbá Kérewà aláṣẹ àti olùdarí Stand Action Koboko èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà kàn sí mi.
17: ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
16: fóònù nọmba mi 081-64-12-27-77 lẹ́ẹ̀kan sí 081-64-12-27-77.
18: kí là á mọ̀ sí Stand Action Koboko. àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní Stand Action Koboko. a ní ní olómi a ní oní powder ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò kí ẹ ṣe ara rẹ kó lè máa gbéra àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. irú nǹkan báyìí kò dá ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. àìsàn tí ò gbóògùn ọlọ́run ò ní fi ṣe wá gbogbo nǹkan tí ò bá lè máa ṣèwọ́ ọlọ́mọ ọkùnrin ń fẹ́ kó o gbìyànjú kó wá bá mi
17: ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
16: fóònù nọmba mi 081-64-12-27
18: seven seven egunje egun osajo osa ogun temi o ba mo emi o ni so nipa e egbogi ti emi gbe kakiri nkan ti mo jogun o ba nla wa ni baba wa a ma dagba a ma wo 90 wa ma fe ya o meji meta merin won si ma capable lati ma ba won se boya omo ogoji odun ni eni adota odun ni eni ogota odun ni eni tori pe e sara re o gbe ra dada agbore o le kan bi agbo abi e sara ti re kere ju ojo ori re lo aja fo re o le gbe ra dada ma fi dagula
17: mo wa ni waju Continental Guest House NEPA nilu akure
18: ibe ni wa to mo kunrin ni kon mo nse toju ti e ba wa si odo wa e mo pe omi yato sagbo agbo yato somi ogbo e ti e ba wa si odo wa o ni eje anfani ayewo ofe nipa ona igbalode wa ati awon baba nla wa ti a mo ni ona onifade eyin reni ni gbogbo igba e ri keri ka ran ro ni ara nje eje ni abi omi ji ara re ti o fin bi so fin re si ko po to ma fi dagula o le pe mi sori ero ba ni soro mi 08 1 6 4 1 2 2 7 7 7 0 8 1 6 4 1 2 2 7 7 7 nkoki nkan ti o ba nse boya won se eyo e marun e mefa kile to mo bo se nse eyo lo se momi abi ti o ba ire se eyo ti e a ma ta a ma yun e o fi dagula gbogbo nkoki nkan ti o ba ma se ninu ago ara re boya ara nta eni abi ara nja eje ni abi nu re nkun ni gbogbo igba orukun ru eni orikerike ara nru

0: ṣára yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọmọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́ àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọwọ́ tì sínú irú nǹkan báyìí yóò dà kọ sí mi.
1: ní iwájú continental guest house nepa nílùú àkúrẹ́.
0: ibẹ̀ ni mo wà gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe wọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o gbogbo nǹkan tí nǹkan tí ò bá ń ṣe kọ sí mi.
2: phone number mi 08164122777 08164122777
0: àgbo marugbo takebe òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ̀ ń wú ni o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀ gbogbo orú nǹkan báyìí kò da ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ a ṣiṣẹ́ tí oògùn bá tán a tún padà sí bó ṣe ń ṣe ni irú nǹkan báyìí kò da a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́ tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá béèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀ òun ni ó ṣe wá ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ṣoṣo òun ni mò ń ṣe kọ sí mi.
1: ní iwájú continental guest house nepa nílùú àkúrẹ́.
2: phone number mi 08164122777 lẹ́ẹ̀kan sí 08164122777.
3: Se ngbadun adaba.
4: Mo ngbadun adaba.
3: Mo ngbadun adaba.
4: Mo ngbadun adaba.
3: Mo ngbadun adaba.
4: Gbogbo wa la ngbadun adaba.
5: Aluyo, baba mú mi n'aluyo.
6: Ogun jẹ́ o, ogun ẹyẹ rẹ̀ kẹ́dẹ̀gbà. Lọ́wọ́ Ọlọ́run ajagun ṣẹ́gun ní májẹ̀mú òṣùmá rẹ̀ tó kalẹ̀ sórí òkè Aluyọ. Débi tí ogun ti ṣẹ́, tí lè ti ń já. Bí ogun kan bá mú ọgbà torí òkè kan dún mi, Aluyọ ti dé. Kíkájọ pàdé lórí òkè Aluyọ. Ìpàdé àdúrà lágbára ńlá tí àwọn ènìyàn ti ń gbàgbà jọ ní àdúrà. Ọ̀gọ̀rọ̀ àwọn angẹ́lì ti ń jẹ́ bí àdúrà gòkè rọrùn ló ti wà ń kalẹ̀ láti fìdáhùn sádùá rẹ ní kíákíá. Gbogbo ọjọ́rú Wednesday láago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán ni ìpàdé àdúrà orí òkè Aluyọ. Bákan náà ni ìpàdé àdúrà Aluyọ fún second tour. Ìbẹ̀rẹ̀ oṣù láago mẹ́sàn-án òwúrọ̀ sí aago mẹ́ta ọ̀sán àtàgo mẹ́sàn-án alẹ́ sí aago mẹ́ta òru. Lọ́jọ́ kìíní ọjọ́ kẹjọ àtọ́jọ́ kẹta oṣù tuntun orí òkè Aluyọ wà ní Christ Glory Breakthrough Covenant Mission tó wà nínú Parliament Estate. Alágbèéká Àkúrẹ́ kété tó bá ti wọnú Parliament Estate orí òkè Aluyọ ni wà á kọjú sí tààrà níbi tọ́lá ò ti lo ìyá wa Prophetess Felicia Olúwayẹmí Ayaba Jésù wà fún ẹ̀bí àdúrà pàtàkì tàbí fún ẹ̀kúnrẹ́rì àlàyé pẹ̀ sórí 08034715490. Ó yá o lórí òkè Aluyọ níbi tí gbogbo ayé ti ń gbàgbà yọrí àdúrà.
7: Ogo ni fún Ọlọ́run lókè ọ̀run.
8: Hallelujah.
7: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó tún fún wa ní àǹfààní lẹ́ẹ̀kan sí láti bá àwọn èèyàn sọ̀rọ̀. Ní orúkọ Jésù.
8: Amen.
7: Bàbá wa àtọ́lọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run ọ̀rọ̀, Ọlọ́run àṣẹ, Ọlọ́run agbára, Ọlọ́run tí ń gé èmi ní má ṣe bẹ̀rù. Ọ̀ràn mọ níṣẹ́ fàyàkì, gbẹngbẹ̀dẹ̀ kún ògbóná gbogbo tí ń dátọ́ lẹ́nu ìgbín. Gbanigbani tí gbogbo ayé ń sáyá. Ọba tí ń gé èmi ní má ṣe bẹ̀rù. A dúpẹ́ lọ́wọ́ yín. A fi ògo fún yín, a fi ọlá fún yín, a fi ìyìn fún yín. Ọlọ́run gba ọpẹ́ wa. A ń lọ sínú ọ̀rọ̀ yín, ẹ̀mí mímọ́ ẹ wá kọ́ wa. Rábì olùkọ́ni ẹ wá kọ́ wa. Rábì olùkọ́ni ẹ wá kọ́ wa. Bí ọ̀rọ̀ náà ṣe ń jáde jẹ́ kó sèso rere. Jẹ́ kó sèso ìgbàlà. Jẹ́ kó sèso ìbùkún. Jẹ́ kó sèso ìṣẹ́gun. Jẹ́ kó sèso inú ayé gbogbo àwọn tó ń gbọ́. Gbogbo àwọn tó ń gbọ́ mi lórúkọ Jésù kọ̀rọ̀ kó tu ayé wọn ṣe. Bẹ́ẹ̀ ni kó rí. Bẹ́ẹ̀ ni yóò rí. Ó ti rí bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Èmi ni ọba tó ń jẹ́ èmi ni. Èmi ni ọba tó ń jẹ́ èmi ni. Òun ló ní.

0: Kí ni nǹkan tá a fẹ́ bára wa sọ léni? Ọba tó ń jẹ́ èmi ni nínú gbogbo. Ọba tí ń jẹ́ èmi ni. Èmi ni. Tá a máa sọ̀rọ̀ nípa èmi ni. Ẹnìkan ṣoṣo tó ń jẹ́ èmi ni. Òun ni Ọlọ́run. Àwa tá a sọ pé èmi ni tá a bá kanlẹ̀kùn tàbí a fẹ́ dé ibìkan tó ní ta nìyẹn tó ní èmi ni. Nǹkan tá a fi lè jẹ́ bẹ́ẹ̀ ni pé Ọlọ́run dá wa ní àwòrán ara rẹ̀. Ó dá wa lé àwòrán ara rẹ̀. Òun tá a fi jọ Ọlọ́run òun la fi ń pera wa ní èmi ni. Kò sí ẹranko tó lè pera ẹ̀ ní èmi ni. Kò sí áńgẹ́lì tó lè pera ẹ̀ ní èmi ni. Kò sí ẹnikẹ́ni nínú tí Ọlọ́run dá tó lè pera ẹ̀ ní èmi. Torí pé àwa Ọlọ́run dá wa ní àwòrán ara rẹ̀. Ó sì fi ẹ̀mí rẹ̀ sí wa nínú. Òun la fi ń sọ pé èmi ni o. Ṣùgbọ́n ẹni tí gé èmi ni gangan. Òun ni Ọlọ́run ẹlẹ́dàá ọ̀run ayé. Tí ó lè ṣe ohun gbogbo. Tó lágbára lórí ohun gbogbo. Tó lè lànà níbi tí ọ̀nà kò sí. Tó lè mú rí jáde inú àìrí. Tó mú ayé ńlá jáde nínú òfo. Nígbà tó rán Mose sí Farao. Ẹ bá ń lọ sínú ìwé Exodus. Níbi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí pera ẹ̀ ní èmi ni. Exodus chapter 3 verse 14.
1: Ọlọ́run sì wí fún
0: Mose pé. Èmi ni ẹni tí ó ti wà nígbà dídá ayé tí mo dá ayé tí mo dá ọ̀run tí mo dá òkùnkùn tí mo dá ìmọ́lẹ̀ tí mo dá àlàáfíà tí mo dá ibi tí mo dá ikú tí mo dá iyè tí mo dá òkun àti gbogbo tó bẹ nínú rẹ̀ tí mo dá gbogbo ẹ̀dá tí a rí tí mo dá ẹni ẹ̀dá gbogbo tí mo dá gbogbo ẹ̀dá tí a kò rí. Èmi ni ẹni tí ó ti wà ní àtètè kọ́ ṣe. Tá a bá sọ pé ẹni tí ó ti wà yẹn ni pé ẹni tí ó ti wà kí ayé kí ó tó wà. Tá a bá sọ pé ẹni tí ó ti wà yẹn ni pé ẹni tí ó ti wà tó ṣe ohun gbogbo tí a fojú rí tí a sì mọ̀ pé ó ṣì wà láàyè. Ọba tá a kò rí ṣùgbọ́n tá a rí iṣẹ́ rẹ̀. Ó ní èmi ni ẹni tí ó ti wà. Ó ń tojú sí ara ẹ̀ sí Mose nígbà tó rọ rú Mose lójú pa. Nígbà tó rán mi níṣẹ́ báyìí tó ní kí n lọ bá alágbára tó lágbára jù mí lọ. Tí n bá wá débẹ̀ tó bá bẹ̀ pé ta ló rán mi kí ni màá porúkọ rẹ̀. Tó bá ti dọ́dọ̀ wọn sọ pé èmi ni ẹni tí ó ti wà. Yes.
1: Ó sì wí pé.
0: Báyìí ni kí o wí fún àwọn ọmọ Israẹli àti fún Farao pé.
1: Èmi ni
0: mo rán ẹ o.
1: Èmi ni
0: ẹni tí ń jẹ́ èmi ni. Èmi ni mo rán ẹ o. Èmi náà ni. Èmi ni kò sí ẹlòmíràn. Èmi ni mo rán ẹ̀mí ni mo dẹ̀ máa ṣe. Èmi ni mo rán ẹ̀mí ni mo máa tì ẹ́ lẹ́yìn. Èmi ni mo rán ẹ̀mí ni mo máa ṣáájú rẹ. Èmi ni mo rán ẹ̀mí ni mo máa jà fún ẹ. Èmi ni mo rán ẹ̀mí mo máa lànà fún ẹ níbi tí ọ̀nà kò sí. Èmi ni mo rán ẹ̀mí ni mo tó ń ṣe ohun gbogbo nínú ohun gbogbo. Sọ fún wọn pé èmi ni. Nígbà tó sọ fún Farao pé ẹni tó rán mi èmi ni màá ní. Farao ní ta ni ọlọ́run náà ta ló ń jẹ́ èmi ni. Ṣé ìwọ náà tí mẹ tó ń jẹ́ èmi ni? Ṣé ìwọ ò sí lára àwọn tó sọ pé ta ni ọlọ́run? Ṣé ò sí lára àwọn tó ń béèrè pé ta ni ọlọ́run? Bíbélì ń pé aṣiwèrè ènìyàn wípé Ọlọ́run kò sí nínú ìwé Psalm 145:1. Ó ní pé Ọlọ́run kò sí. Àwọn aṣiwèrè ló máa ń béèrè pé ta ni Ọlọ́run? Ṣé ó wà ṣá? Ṣé a rí? Ṣé o mọlé ẹ̀? Ṣé o mọ ibi tó ń gbé? Ṣé o mọ ibi tó ń gbà wọlé? Ṣé o mọ ọ̀nà tó ń gbà jáde? Wọ́n mọ̀ pé ẹ̀mí tí wọ́n fi ń sọ̀rọ̀ yẹn ẹni tí ń jẹ́ èmi ni lónìí. Ohùn tí wọ́n fi ń sọ̀rọ̀ yẹn ẹni tí ń jẹ́ èmi ni lónìí. Ayé tí wọ́n ń gbé yìí ẹni tí ń jẹ́ èmi ni lónìí. Ó ní ti Olúwa ní ilẹ̀ àti ẹkún rẹ̀, ayé àti gbogbo àwọn tó tẹ̀dó sínú rẹ̀. Tá a bá mú ẹ tẹ̀dó sínú ayé, tá a wá fún ẹ ní agbára kan tó ju ti ẹlòmíràn lọ, tàbí tí a fún ẹ ní ọgbọ́n kan tó ju ti ẹlòmíì lọ, tàbí tí a fún ẹ ní ọlá kan tó ju ti ẹlòmíì lọ, tàbí tí a fún ẹ ní ọrọ̀ tó pọ̀ ju ti ẹlẹgbẹ́ lọ, tàbí tí a fún ẹ ní ipò t
1: to po ju ti elegbe lo to po ju te lomi lo ko tumo si pe iwo ni o tori pe o tun ma kuro nbe en ti je mi ni ki yi po pada olohun le en to ti wa to si tun wa nsin si to si tun ma wa titi lai lai olohun ti je mi ni yi a ki si nipo ko ni time ko ni igba gbogbo aye lo ni igba igba aye igba tenikan igba ti eda kan igba ti ran kan asa igba kan asa igba kan ijoba igba kan eniyan igba kan aye igba kan gbogbo e lo ma ni igba sugbon en ti je mi ni yi ko ni igba ko de ni akoko gbogbo igba ni tire gbogbo akoko ni tire gbogbo ojo on lo ni on lo ni ko yi pada ko ti si ojo kan to jumo ri ti ari ko tona orun ko ti so ojo kan to jumo ri ta so pe orun ni fort ko ti si ojo kan to jumo ri ta so pe epo lo tonu generator to fin power orun iyen ni pe en ti je mi ni bo je fi ase fu ojo lati te ko se ti ko yi pada be na lo ti se nse titi de ni be lo se ma se titi lai lai o nikan le ni ti je emi ni to ba ni emi ni to ba di e lalejo ninu anu ah wa mo pe en ti je emi ni to ba di o ni to ba soro ibinu gbogba ya wa rere gbogba ya mo po o ni wa mo po o ni en ti je emi ni yi agbara re po re koja nkan ta le royin tan ola re lo po ju ohun ti a le bubu tan ogo re po ju ohun ti a le wowo tan iyanu re po ju ohun ti a le ridi tan en ti je emi ni yi emi ni ti ko lopin emi ni to fefefefe ti o se won emi ni to gagagagagagaga ti a ko le wo tan emi ni to jinjinjinjin ti a ko le ri die so fun pe emi ni emi ni emi ni e ba n lo sinu iwe exodu kan na e tun wo ko to tun pe lai nibe yen exodu chapter 6 verse 2 to 3
2: olorun si wi fun mose
1: olorun tun wi fun mose pe
2: o si wi fun pe
1: o si fun pe
2: emi ni jehovah
1: e wo o tun poruko ara e nibe yen emi ni jehovah emi ni jehovah oruko epo oloruko egba gbege oruko epo emi ni jehovah yes
2: emi si faran abraham
1: mo faran abraham
2: isaki
1: ati jacob
2: ni oruko olorun olodumare
1: ni oruko olorun olodumare olonje olodumare
2: sugbon
1: oruko mi ni jehovah ni won ko fi mo mi elomi mo o mo si olodumo e ta ba soro jehovah lo me to je jehovah enikan na ni ta ba soro olodumo re alo me to je olodumo re o me to je jehovah e ma gboruko orisisi to pe ra ni be yen oruko mi ni jehovah o ni won ko se mo mi jehovah to le se ohun gbogbo jehovah to gbogbo wa ninu re oruko mi ni jehovah en ti je emi ni en ti je emi ni mo fe ko pe wonu aye eleni ko le se gudugudu meje ati yaya mefa emi ni en ti je jehovah ba mi ka bibeli yen siwaju
2: emi si fara abraham
1: mo fara abraham inu we hebrew chapter 1 verse 1 ona olorun eni ni igba pupo ati ni oniruru ona to ti pase awon baba wa ba wa soro ni igba ni ikeyan ojo o ti pase omo re ba wa soro mo faran abraham emi mo pe abraham jade nile baba e pe abraham jade ko nile baba ati ko lodo awon eyan re lo sile ti ma fi han abraham o be pe ta lo soro se to ba n gbo won olorun se won na ki ko ere e pe ta lo n soro ta lo n soro to ba ka ninu iwe mimo se o ki ko ere e pe ta lo n soro se o ka gege bi bible story
0: tabi bibeli iwe itan o ka olorun gege bi iwe itan gege bi ohun to ti koja gege bi ohun ti won ko sile to ti koja eni ti je emi ni yi gbogbo igba lo wa bo se wa lati ti ko se onun ni en to ti wa lati ti ko se to si nbe nisisin to si to pada bo wa olodumare o na ni sori po ni de enu aye e to ba fe se gbogbo ni aye ti eni ti je emi ni ba ti e leyin o ma se se fun e ti eni ti je emi ni ba saju re ona ko ni di me ti eni ti je emi ni ba tan imole fun e aye e ko ni wa ninu okuku ti eni ti je emi ni ba je balogun fun e ogun aye ko ni bori e ti eni ti je emi ni ba je olubuko fun e wa kan dede ni mo pe bobu yepe danu owo lo ma da o ko ma ma buku e fe lona gbogbo ti eni ti je emi ni ba soju rere wo e wa kan ni pe o kan be si roju rere lodo gbogbo eyan ati gbogbo awon angele eni ti je emi ni o ni alase agba o ni alase agba alase lori okuku alase lori imole alase lori ohun ta ri alase lori ohun ti a ko ri ohun lo ni final say to ba ti soro ko so ohun to n yi pada afefe ki yi ohun re pada igbe omi okun ko yi ohun re pada omi nla o yi ohun re pada awon oke nla won yi ohun re pada awon oke kekeke won ki yi ohun re pada iyen ni pe to ba bo ogun aye re wi ko le yi ohun pada bibeli pe jesu ba won wi ko si je confirm to ba bo ogun aye e wi ogun yen oni soro mo a jade ko na ni to ba ba wahala aye e wi wahala aye e akapora ni akapora wa kan dede ri po ri mo po ri mo to ba gbe nti je emi ni yi sinu aye re sinu okan re ko pe sinu ile ko je ko di e lalejo alejo to ma di e ma ya e lenu enti je emi ni jehofa oni aye o se mami emi ni jehofa ni won se mami e ba mi lo sinu iwe genesis chapter 3 verse 15 to 16
2: emi o si fi ota saarin iwo ati obirin na
0: eri oni emi nigbati eyan se niyan nigbati eyan se ti asubu ni ogba edeni onu ohun a fi ota saarin ejo ati obirin na ọta yẹn ló wà títí dè ní ejò àtẹyàn wọn kì í ṣọrẹ ta fi ejò wé èṣù báwo ló ṣe wá mọ pé ẹni tí wọn kì í ṣọrẹ tó wá bẹ̀ sí forí ẹ̀ balẹ̀ fún tó wá sọ́dẹ ọlọ́run rẹ a fi ejò wé èṣù tó tàn wá jẹ ní ọgbà edeni ọlọ́run ti fi ọ̀tá sáàrin àwa àti ẹ̀ ká ẹ mọ̀ pé èṣù ọ̀tá wa ni o bí ejò ṣe jẹ́ ọ̀tá ènìyàn bẹ́ẹ̀ náà lè èṣù ṣe jẹ́ ọ̀tá ènìyàn o ò ń ṣe ọ̀rẹ́ wa o a ti fi ọ̀tá sí àárín àwa àti rẹ̀ ẹni tí jẹ́ èmi ni òun ló ṣe bẹ́ẹ̀ kó má bàa tún lè padà tàn wá kó má bàa rán wa lọ sọ́run àpáàdì òun ló ṣe fi ọ̀tá sí àárín àti àwa àti ẹ̀ ṣé kìí ṣe òun ló wá tẹ́lẹ̀ ẹ bá fún báyìí ṣé kìí ṣe òun ló wá gbé ayé ẹ lọ sọ́dọ̀ ẹ̀ ṣé kìí ṣe tiẹ̀ ló wá gbọ́ ẹ̀tàn tó fi mú ayé fà lọ́jọ́ kínní òun náà ló fi mú ayé ìsinsìn láti tan ayé jẹ ká má bàa gbọ́ ọ̀rọ̀ sẹ́ni ẹni tí jẹ́ èmi ni tí í ṣe ẹlẹ́dàá gbogbo ìpẹ̀kun ayé ẹni tí ó dá wa tí ó mọ̀ wá tí ó mọ lé wa tí ó mọ̀ wá ká tó bí wa tí ó mọ̀ wá ká tó bí wa kí ìyá wa kó tó lóyún wa ó ti mọ̀ wá ó sọ fún jeremaya nígbà tí jeremaya tó ń ṣàríwá wí mi lè sọ̀rọ̀ ọmọdé ni mí kíní kan ó ní jeremaya pa inú rẹ mọ́ kí ìyá ẹ kó tó lóyún ẹ kí bàbá ẹ àti ìyá ẹ kó tó pàdé pé wọ́n tẹ̀ máa fẹ́ra wọn ni mo ti mọ̀ ẹ́ ibo ni jeremaya wà ń gbà yẹn ìyẹn ni pé kí a tó dé ayé ọlọ́run ti mọ̀ wá ibi tí a bí wa sí ọlọ́run ti mọ̀ nípa ẹ̀ ìwọ tá a bí sí ìdílé olówó kì í ṣe by mistake kì í ṣe ìwọ fúnra ló ṣù síbẹ̀ ìwọ tá a bí sí ilé tálákà kì í ṣe by mistake ìwọ fúnra kò ló ṣù síbẹ̀
1: to ba ni ki gbogbo apada sodo olorun ka lo ma shun si bi ta ma gbe opopolopo 90% o wa nigeria e ko won ni won te ni wa si nigeria won lo america no ma so pe won shun si lati bi won si tabi kan won shun si awon ilu to laju dada e sugbon olorun da wa si nigeria ka le sorire ni nigeria ka le fi ilu wa yangan olorun da si ile osho ile otoshi ko ba le ti be gbe ejide ko le so ide eyan la je mo pe ninu okuku lati mo yi mole ti o ba si okuku ni se to mo yi mole ibi ta bi esi ni dile talaka eyan lo le se ni mole ko tan ko je iwo lo ma tan to ma gbe ogo ile yen jade eni ti je emi ni lo da wa si bi to da wa si oun lo ni ko bi wa si bi to bi wa si oun lo ni ko fidi wa sole si bi to fidi wa sole si oruko ta nje ki se by mistake ati je lati oro wa olorun ti da oruko wa ki a to bi wa ki a to bi wa o ti da oruko wa o ti mo bi to ma bi wa si en ti je emi ni eni ti o ti wa ki a wa ki o to wa eni ti o ti wa ki a wa ki o to wa lai si eyin ko

0: ti o ba si ohun ko le si awa ohun lo ti wa ki awa ki o to wa wiwa re lo mu ki awa na wa nitori pe ohun lo da wa o ni amo koko ohun lo mo wa ni ohun ti a je ohun lo da wa si ibi ti a de ohun lo da wa si ibi ti a wa en ti je mi niyan ohun lo ran wa si ibi ti a wa yi ko n se by mistake la fi je omo idile ti a wa e tun wo genesis kan na chapter 6 e ma wo verse 7 oluwa si wi pe
1: emi o pa eniyan ti mo ti da
0: nu emi ti mo ni agbara lati da mo tun ni agbara lati parun nigba ti gbogbo eyan ti won ti won se lodi si ore tinu olorun baje tori pe o da eyan si aye ni genesis aye ti da rududu to ni kalukuku ti ba iwa re je ni aye olorun ni emi ma pa won igba to dide igba to koko so fun na pe na lo koko tori pe mo fe pa gbugba aye run o awon eyan ro pere ni sugbon na mo po to olorun ba ti wi o ma se nu a lo koko nigba ti nu a koko awon eyan be si fi se yeye nigba to koko to gbugbo won lo nu won lo kodo ti sinu e won fi se yeye oko nu a jowo lo mi nu a ma de sugbon na mo pa eni ti je emi ni to ba ti soro be lo ma nse alagbara lọlọrun mi alagbara ni Jesu mi o to ba ti soro be na lori nu a se bi olorun ti ni ko se nigba ti kiko mi de ti ojo bere si ro won ro pere ni igba ti o mi be si bo ile won ro pe awada won gori igi won sa lo sori ile alaja meta igba to mi gbogbo ile alaja meta alaja medogun to mi be si gbogbo e igba yen lo seyeye won won je wa lo nko le ku oko en lo mi ilu we dede oko en ti je mi ti tile ko ti mu kokoro pamo ma je ki olorun tile ko mu kokoro pamo ko to gba ma je ko tile ku ori ofe ko mu kokoro pamo ko to ma wa kiri ẹni tí géèmì orun náà ló ń pè é sí orí ọ̀fẹ́ rẹ̀ nísinsìnyí òun ló ń pè é fún orí ọ̀fẹ́ nítorí pé ayé kò ní pẹ́ tán òun ló ń pè é fún orí ọ̀fẹ́ rẹ̀ nísinsìnyí fún àánú àánú ti kẹ́yìn àánú ti kẹ́yìn ó ti ṣe orí ọ̀fẹ́ kan fún ní àkọ́kọ́ àmọ́yí ẹ̀ ṣùgbọ́n fún ní second chance àánú ti kẹ́yìn lélẹ́yìí o ẹ ti jẹ́ èmi ni ó ti tún kọ́ ọkọ̀ àgbàlá míì báyìí o ọkọ̀ àgbàlá tó kàn náà ni jésù kristi ọkọ̀ àgbàlá tó kàn náà ni pé wá gbà sínú ayé rẹ ọkọ̀ àgbàlá tó kàn náà ni pé gba jésù kí o sì ní ìyè ẹ wá wọ ọkọ̀ ọkọ̀ àgbàlá ìkẹyìn ẹ wá wọ ọkọ̀ ọkọ̀ àgbàlá ìkẹyìn kálàyà máa yá kí ẹ tètè wá wọ ọkọ yìí kọlọkọ mọkọ kí ẹ tètè wá wọ ọkọ yìí ẹ wá wọ ọkọ ọkọ ìgbàlà ìkẹyìn torí pé ayé kò ní pẹ́ tán gbogbo ohun tá ń wò nísinsìnyí fi yé wa pé ayé kò ní pẹ́ tán o àwọn tó bá fẹ́ gba orí ọ̀fẹ́ ìkẹyìn ẹ tètè wá wọkọ̀ gbàlà ìṣòro tẹ gbé lọkàn yẹn ẹni tí géèmì yìí máa yanjú ẹ kò nìyẹn kò ṣe pírọbìlẹmù fún má jẹ kí ìṣòro kó tiẹ lọ sọrun àpàdé má jẹ kí ìṣòro kó tiẹ kọlu ẹni tí géèmì kò sọ pé kò sọ ọlọrun má jẹ kí ìṣòro kó tiẹ láti rí ọlọrun fín má jẹ kí ogun ayé ẹ kó tiẹ láti kẹyìn sí ọlọrun bíbélì pé àwọn kan ti torí ìbẹ̀rù ikú wọn lọ fi ara wọn sí abẹ́ ìdè ní ọjọ́ ayé wọn gbogbo má jẹ́ kí ìṣòro ayé ẹ kó tiẹ̀ lọ sínú ìdè tó o ti ní bọ́ lẹ́kú ṣí sílẹ̀ báyìí ẹni tí jẹ́ èmi ó pè é torí pé nígbà ayé inú àbójúyé pé wọn náà nìyẹn o ẹ tètè wá wọ́kọ ikú omi fẹ́ẹ́ dé o ó tún wá pè wá báyìí ó tún wá pè wá jésù kristi tún pè wá ó pè wá fún ìrònú padà ó ń pè wá ká wá wọkọ̀ ìgbàlà ìkẹyìn o je tete sasala fun emi re o je tete sasala fun emi re gbe isoro re yen ko gbe wa sodo e en ti game ni anyanju e gbe ogun aye eyen gbe wa sodo e en ti game ni anyanju e bo ko ti le to bo ko ti po to bo ke ru aya e ti po to kokko gbe ru yen sile o lo se ke gbe toto pe wa sodo mi gbogbo eyin ti sise ti a di eru wole lori emi o fun yin ni simi to ba wa sodo e eru wo ogun aye eyen wa kan gbe siwaju e ni a de gbaru a de gberu a gbegbe ero a gboro ero o de ma mu ogun yen kuro a de pun aye e ni simi a de fun ni okan lati sin a de fun lokan lati yin a de fun lokan lati tele a de fun ni okan lati mo a de fun ni okan lati ri nitori en to ba ri ori iye yo ri oju rere olorun en to ba se o si okan ara re o si okan ara re dika en to korira re iku lo nfe tori en to ba ti gba ko si ona meji mo oni emi ni ona otito ati iye eni ti je emi na ni en ti je emi o je tete bala ja leni o je tete wa sodo re leni o get tete wa sodo e leni o get tete balaja o ma pe e o pe e o pe e nisisin tete kawo re soke pe mo de je ki agbadura ni oruko Jesu olorun wa dupe lowo yin foro yin to jade olorun gba ope wa olorun gba eyin wa loruko Jesu gbogbo kan to gboro je ko se aye won ni rere gbogbo kan to gboro eni ti je emi ni ko be aye yin wo ko be aye yin wo gbogbo eru ogun te ru kiri torun ti wo yin ko gbe kuro lori yin gbogbo eru isoro te ru si okan yin eni ti je emi ni ko gbe kuro ko mu ogun ko nu aye yin ko mu wahala ko nu aye yin ko mu ekun ko nu aye yin ko mu ndamu ko nu aye yin ko mu osi ko nu aye yin ko gba okan yin la ko gba okan yin la ko gba okan yin la ko gba okan yin la ko gba okan yin la e ni segbe loruko Jesu e ni segbe olorun yo gba yin la yo gba idile yin la e o ri anu gba anu igba like yin Jesu yo se fun yin en ti je emi ni abe aye yin wo abe ile yin wo abe ise yin wo abe ise yin wo gbogbo isoro lori ise yin amu kuro gbogbo isoro ninu idile yin amu kuro gbogbo isoro do aye yin amu kuro a wa fi alaafia ropo a je alaafia yin a je agbara fun yin a je ibi sasi fun yin e o ri anu gba be lo ma ri Jesu Oluwa wa.

0: 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣètò.

0: ìmọ̀ràn láti lè dènà àwọn àìsàn àti àìlera ní oríṣiríṣi tí a dẹ̀ ń pèsè ìtọ́jú tí ó péye nípa lílo àwọn oògùn eléyìí tí ó jẹ́ pé tá ń pè ní natural medicine tí wọ́n fi ewé àti egbò ṣe tí ó jẹ́ pé ó ti la àmì laka ó ti gba gbogbo àwọn research standard àwọn standardization àwọn scientific processes tí ó yẹ kí oògùn kí ó là kọjá tí wọ́n ti là kọjá tí wọ́n dẹ̀ ti gba certification láti òkè òkun nítorí pé eléyìí tí ó pọ̀jù nínú àwọn egbò igi ta fi ewé àti egbò ṣe wọ̀nyí láti òkè òkun ni a ti ń kó wọn wá láti orílẹ̀-èdè America láti orílẹ̀-èdè India láti orílẹ̀-èdè China láti orílẹ̀-èdè Macedonia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti àwọn eléyìí tí ó ti ti làmìlaka náà ní orílẹ̀-èdè Nigeria gbogbo eléyìí la máa ń kó papọ̀ láti fi ṣe ìtọ́jú gbogbo àwọn tí ó bá ní ìdojúkọ kan tàbí ìkejì ní àgọ́ ara wọn a nọ́mbà tí ẹ lè máa pe ilé ìwòsàn Dr. Dick's Natural Healthcare Clinic sí fún ìmọ̀ràn fún àyẹ̀wò àbí fún ìtọ́jú nípa ìlera kí àìlera tí ẹ bá ń dojúkọ òun náà ni 070-670-652-67 070-670-652-67 lẹ́ẹ̀kan sí 070-670-652-67 àdírẹ́sì ilé ìwòsàn Dr. Dick's Natural Healthcare Clinic wà ní number 141B Hospital Road ní dojúkojú Futa Teaching Hospital eléyìí tí a ń pè ní General Hospital ní ayé àtijọ́ ní dojúkojú Hospital Complex yìí náà ni ilé ìwòsàn Dr. Dick's Natural Healthcare Clinic wà. Kí ni ètò tí a mú wá? Àkọ́rí wo la mú wá lénìí láti dá ẹ̀yin olùgbọ́ wa lẹ́kọ̀ọ́ lé lórí? A mọ̀ pé ẹ̀yin tí ẹ jẹ́ olùgbọ́ wa ẹ ti fi ìkàlẹ̀ sí nítorí pé bí a ṣe ń da yín lẹ́kọ̀ọ́ náà la ń gba feedback tí ẹ dẹ̀ ń kan sára sí ilé ìwòsàn yìí tí inú yín ń dùn fún gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí a ń da yín. Kódà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló máa sọ pé Dr. Dick's ẹ̀yin lẹ la ojú mi sí pé ó yẹ kí ènìyàn máa ṣe àyẹ̀wò ara ẹ̀ ní òrèkóòrè ẹ̀yin lẹ jẹ́ kí a mọ̀ pé tí a ti bá ti ní àwọn àmì báyìí pé ó ṣeéṣe kó jẹ́ nǹkan báyìí tí a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run lò wá láti nípa educative program yìí láti lè jẹ́ kí àwọn èèyàn wà more sensitive more aware of their health conditions. Lénìí ìdánilẹ́kọ̀ọ́ wa máa dá lé lórí àìlera eléyìí tí ó ṣe pàtàkì yálà tí a lè sọ pé àgọ́ ara tí ó fẹ́ jẹ́ pé òun ló ṣe pàtàkì jù nínú gbogbo àgọ́ ara wa pátápátá nítorí lọ́pọ̀lọpọ̀ ìgbà ni a máa ń mú ẹnu ba ipa tí ọkàn wa tí ó kó nípa ìlera wa àti pé tí a bá wo iṣẹ́ tí ọkàn wa ń ṣe a rí pé ọkàn wa jẹ́ ẹ̀yà ara kan tí ó jẹ́ pé òun ló ṣe pàtàkì jù ìdí tí ó ṣe pàtàkì jù ni pé tí gbogbo ẹ̀yà ara ìyókù pátápátá tí ó bá di pé asùn tí wọ́n ń sinmi ẹ̀yà ara yìí ló jẹ́ ẹ̀yà ara kan tí ó jẹ́ pé kò kí ń sinmi ó máa ń ṣiṣẹ́ 24 hours ni kódà láti inú oyún kí ó tó di pé a bí ènìyàn sí ayé gẹ́gẹ́ bí ìmọ̀ ìṣègùn ṣe jẹ́ kí a mọ̀ òun ni pé láti ọ̀sẹ̀ kẹfà tí ènìyàn bá ti wà nínú oyún láti ọ̀sẹ̀ kẹfà ni ọkàn ènìyàn ni àwọn tissues tó fọ̀mọ́ ọkàn ènìyàn ló ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ló ti bẹ̀rẹ̀ sí pulsate ìyẹn jẹ́ kí a fi mọ̀ títí ènìyàn fi máa di ẹni tí à ń bí sí ayé tí ọkàn yìí á dẹ̀ continue láti máa ṣiṣẹ́ lọ títí dìgbà tí ó bá jẹ́ pé èèyàn tún dágbére fún ayé ìyẹn ni pé ọkàn wa ó jẹ́ ẹ̀yà ara kan tí a gbọ́dọ̀ mọ bí ó ṣe ń ṣiṣẹ́ sí tí a dẹ̀ gbọ́dọ̀ máa ṣe àkíyèsí láti lè rí pé ó wà ní ipò tí ó wà ní òrèkóòrè àti ní ìgbà gbogbo nínú lórí ètò yìí lọ́pọ̀lọpọ̀ ìgbà la dẹ̀ máa ń sọ fún àwọn olùgbọ́ wa láti lè jẹ́ kán mọ̀ gẹ́gẹ́ bí ìmọ̀ ìṣègùn àti ìwádìí fi léde wípé àìsàn ọkàn òun ló jẹ́ àìlera tí ó ṣekú pa ènìyàn jù káàkiri àgbáyé àti ní orílẹ̀-èdè Nigeria. Kódà àjọ eléyìí tí à ń pè ní the World Heart Observatory. Wọ́n fi léde, wọ́n jẹ́ ká mọ̀ pé ní orílẹ̀-èdè Nigeria nìkan ó lé ní 235,000 deaths tí ó máa ń ṣẹlẹ̀ ní ọdọọdún nípa àìlera ọkàn. Nípa ìlera ọkàn nìkan ní ọdọọdún over 235,000 deaths every year ló máa ń ṣẹlẹ̀ nípa ìlera ọkàn ní orílẹ̀-èdè Nigeria. Àìlera ọkàn yìí dẹ̀ wá jẹ́ àìlera kan tí ó jẹ́ pé tí ènìyàn ò bá ní òye díẹ̀ nípa bí ọkàn yìí bí àárẹ̀ bí ọkàn ṣe máa ń ṣàárẹ̀ díẹ̀ díẹ̀ ènìyàn á kàn máa fojú fo ọ̀pọ̀lọpọ̀ nǹkan títí ó fi jẹ́ pé àìlera ọkàn yìí tó fi máa dé ìkórita tí ó fi máa result into complications tí ó fi máa jẹ́ pé tí ó fi máa di nǹkan tí ó lè mú tí ó máa mú ẹ̀mí lọ ní òjijì. Tí a bá padà dé ẹ jẹ́ ká lọ sí òkè lọ́hùn tí a bá padà dé a bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa àwọn àmì tí a lè fi mọ̀ wípé ó ṣe é ṣe kí ènìyàn ní àìlera ọkàn.
1: When it comes to natural healthcare talk, checkup, medicine, and solution, Dr. Dick's Natural Healthcare Clinic should be your choice. Dr. Dick's Natural Healthcare Clinic stands the test of time. At Dr. Dick's Natural Healthcare Clinic, we are core professionals and we know our onions. For health consultation, checkup, and natural medicine treatment, visit us today and experience the healing power of natural complementary and alternative medicine. Number 141B, Hospital Road. Opposite General Hospital, now Futa Teaching Hospital, Akure. Again, we're at number 141B, Hospital Road, opposite now Futa Teaching Hospital, Akure. Call us on 0706-706-5267. Again, 0706-706-5267.
2: Let's treasure the gift of a body that's true.
1: At Dr. Diggs, nothing compares.
0: Ẹ ṣe ẹ káàbọ̀ padà. A fẹ́ sáré mo fẹ́ kí àwọn olùgbọ́ wa ẹ jẹ́ kí a tètè lè kó nítorí pé àwọn àmì bí mẹ́wàá tí àkókò bá gbà wá òun ni a máa fi ẹnu bà lónìí láti lè jẹ́ kí a tètè máa ṣe àkíyèsí pé àkókò tó ká lọ rí dókítà wa ká lọ sílé ìwòsàn láti lọ ṣe àyẹ̀wò nípa ipò tí ọkàn wa tí ó wà tí ọba ti rí àwọn àpẹẹrẹ wọ̀nyí àwọn àmì wọ̀nyí kì í ṣe nǹkan tí a gbọ́dọ̀ jìkó sílé kí a dẹ̀ máa wo ara wa títí ó fi máa di pé àìlera complications ọkàn yìí tí ó fi máa wáyé. Àkọ́kọ́ òun ni pé tí a bá bẹ̀rẹ̀ sí ṣe àkíyèsí pé ó máa ń rẹ̀ wá eléyìí tí a ń pè ní extreme tiredness or fatigue bóyá àkànjí a dẹ̀ ṣàkíyèsí pé ó máa ń rẹ wá láì ṣe pé a ṣe iṣẹ́ kan tí ó pọ̀ eléyìí jẹ́ àmì kan tí ó ṣe pàtàkì. Normally tí èèyàn bá sùn tí ó bá jí ó yẹ kí àgọ́ ara rẹ̀ ó yẹ kó le koko ó yẹ kí àgọ́ ara yẹ ó yẹ kí ó le koko ṣùgbọ́n tí ènìyàn bá jí tí ó bá di pé ó ń ṣe àárẹ̀ ó kàn rí pé ó ń rẹ òun kí onítọ̀hún kí ó yà mọ̀ pé ó nílò láti lọ ṣe àyẹ̀wò àgọ́ ara ẹ̀.

àmì ẹlẹ́ẹ̀kẹta eléyìí tí ó tún ṣe pàtàkì tí ó fà kí a lè máa fura sí pé ó ṣe é ṣe kí a ní àìlera ọkàn òun ni eléyìí tí ó jẹ́ pé nígbà míràn ẹlòmíì máa ṣàkíyèsí wípé ọkàn òun àbí àyà á bẹ̀rẹ̀ sí dun òun òun máa ní nǹkan tá à ń pè ní a tightness of prayer ní ọkàn ní igbá àyà ó lè jẹ́ àárín àyà leléyìí tí máa ń ṣẹlẹ̀ tàbí ní apá òsì àyà ènìyàn tẹ́nìyàn bá ń ṣe àkíyèsí irú nǹkan báyìí ó ṣe pàtàkì láti lè jẹ́ kí láti lè ta ènìyàn lólobó ìpé kí ènìyàn tọ ilé ìwòsàn lọ fún àyẹ̀wò àmì kẹrin eléyìí tí a tún fẹ́ sáré fi ẹnu bà òun ni pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ènìyàn bá ṣàkíyèsí wípé ìsàlẹ̀ ẹsẹ̀ ìyẹn bí ọrùn ẹsẹ̀ òun ó bẹ̀rẹ̀ sí wú eléyìí tí a ń pè ní swelling or puffiness tó di bí ìgbà tí omi dágún sí ìsàlẹ̀ ẹsẹ̀ yìí ó jẹ́ àmì kan

0: 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ìròyìn àṣálẹ̀ rèé láti iléeṣẹ́ àdàbà 88.9 FM Àkúrẹ́. Mo kí yín, ẹ kalẹ̀, àsìkò ṣẹ́ òní.

0: Ẹgbẹ́ àwùjọ kan nípínlẹ̀ Ondo kìlọ̀ tako lílo òṣèlú láti gbàgbé ìṣèjọba. Olúyẹdé pè fún ìṣọ̀kan nípínlẹ̀ Èkìtì. Ìjọba àpapọ̀ kéde ọjọ́ ìṣẹ́gun gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́.
1: Ìròyìnkalẹ̀ àdàbà 88.9 FM la ń gbọ́.
0: Ikọ̀ Ondo Redemption Front ni ló ti ṣàlàyé wípé àfàìmọ̀ kí ọ̀ràn àgbáríjọ àwọn kan tínú ń bí tí wọ́n pera wọn ní Rainbow Coalition kí ó má padà sọ ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ondo dọmọ ìyá Hausa ṣáájú ètò ìdìbò gbogbogbò tó ń rúgbó bọ̀ nínú àfilédè wọn fóṣù kẹjọ. Àjọ ní ìlẹ̀dí àpòpọ̀ àwọn kan tínú ń bí látàrí àbájáde èsì ìdìbò abẹnu tó kọjá nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ń ló mú kójú kúrò báyìí lórí ìṣèjọba àti ìdàgbàsókè ìpínlẹ̀. Ẹgbẹ́ ọ̀hún ń lo wàá rọ gómìnà Lọ́kẹ́ Ayédátiwa láti jáwọ́ lápọ̀ tí ó yọ̀ dámi lákànnà kó rí wípé ìṣèjọba rere òun ló ń ṣe fáwọn ènìyàn ìpínlẹ̀ Ondo kó gbájúmọ́ àwọn ìṣòro eléyìí tó ń kojú àwọn aráàlú. Wá ké sí gómìnà ọ̀hún láti kẹnu àjọṣepọ̀ rẹ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ àti láti ṣàmúlò àwọn orí ọ̀fẹ́ táàrẹ̀ Bọ́lá Tinubu tó ń fún ìṣèjọba rẹ̀ dáadáa. Lórí ọ̀rọ̀ ìgbáyégbádùn àwùjọ ẹgbẹ́ ọ̀hún ló ń pè fún ìgbésẹ̀ kànmọ́kànmọ́ láti lè yanjú òórùn burúkú eléyìí táwọn ènìyàn sọ wípé àwọn ń gbọ́ jákèjádò ìlú Àkúrẹ́ àti wípé ọ̀ràn àìsómi tótó àti ọ̀ràn míì tó ń kojú àwọn òṣìṣẹ́ ní ilé iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ondo ò ní kí gómìnà ọ̀hún kó yanjú kíákíá. Ẹgbẹ́ ọ̀hún ló wá pè fún àkóyawọ́ nínú ìnáwó ìjọba àti ríra àwọn nǹkan. Ó jẹ́ kò dì mímọ́ wípé ṣíṣe àfilédè ọ̀nà eléyìí tí wọ́n ń gbé ọ̀rọ̀ ètò ààbò gbà ń ló ṣe pàtàkì. Ó jẹ́ kò dì mímọ́ wípé ọ̀rọ̀ ètò ààbò, ọ̀rọ̀ ètò ìlera, ọ̀rọ̀ ètò ẹ̀kọ́, ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ yẹ kó mumú gidigidi láyà ìṣèjọba gómìnà Lọ́kẹ́ Ayédátiwa. Ikọ̀ Aṣíwájú Mandate Group AMG ló ti ṣe ìpàdé báyìí jákèjádò ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ méjèèjìdínlógún tó wà nípínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ìgbìyànjú rẹ̀ láti lè kẹnu ìpèrò sọ́kọ̀ lẹ́sẹ̀kùkú fààrẹ Bọ́lá Tinubu ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 nínú ìpàdé àgbáríjọ kan tí wọ́n ṣe pẹ̀lú àwọn àgbààgbà nínú àjọ ọ̀hún. Eléyìí tó ṣàkóso àwọn adarí ẹgbẹ́ òṣèlú APC, àwọn aṣòfin tẹ́lẹ̀ rí àtàwọn àgbààgbà jẹ̀sẹ́bì míì òun ni wọ́n ti forí oko sọ́ọ̀dúnrún lórí ọ̀nà tí wọn yóò gbà láti pe èrò sọ́kọ̀ lẹ́sẹ̀kùkú àti àwọn ìlànà tí wọn yóò gbà láti mọ fi bá àwọn ènìyàn sọ̀rọ̀. Olùdarí gbogbogbò fún ikọ̀ ọ̀hún Olúmúyíwá Aṣágunlá jẹ́ kò dì mímọ́ wípé kíkàn sí àwọn ènìyàn lóòrèkóòrè ṣe pàtàkì láti lè kẹnu àjọṣepọ̀. Aṣágunlá ní ìjọ àjọ òṣèlú nìkan kọ́ ló yẹ kí wọ́n mọ rí kanna ó ní àwọn olóṣèlú gbọ́dọ̀ mọ ní ìbáṣepọ̀ àti ṣíṣe ìfọ̀rọ̀jẹ̀wọ̀ pẹ̀lú àwọn ènìyàn lẹ́sẹ̀kùkú láti lè rí àfọkàntán wọn ní gbogbo ìgbà. Ó jẹ́ kò dì mímọ́ wípé ìpàdé ọ̀hún eléyìí tí wọ́n ṣe òní yóò ṣe ìrànlọ́wọ́ fún ẹgbẹ́ ọ̀hún láti lè mọ jẹ́ káwọn ènìyàn mọ àwọn ètò tí ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu tó ń ṣe léde pàápàá jùlọ fáwọn ènìyàn lẹ́sẹ̀kùkú àti láti lè mọ gbọ́ àgbọ́yé lẹ́nu àwọn ènìyàn. Àwọn ìlú kan níjọba ìbílẹ̀ Ìlàjẹ tí wọ́n wà lórí omi òun ni wọ́n ti ń pè fún ìgbésẹ̀ kànmọ́kànmọ́ báyìí látọwọ́ ìjọba ìpínlẹ̀ Ondo àti ìjọba ìpínlẹ̀ Delta láti yanjú ọ̀ràn àwọn ìṣèkiri léyìí tó ń wọ ìlú wọn láti fẹ́ mọ fi tipátipá gbà á. Àwọn ìlú ọ̀hún ni wọ́n pe ìpè náà nínú ìpàdé oníròyìn kan tó wáyé ní ìlú ẹbí wọn ìyẹn lọ́jọ́bọ̀ níbi táwọn adarí wọn ti jẹ́ kó di mímọ̀ wípé ìlú olómi ọ̀hún ń ló mọ̀ wà ní abẹ́ ìgbò ìyẹn níjọba ìbílẹ̀ Ìlàjẹ tó sì jẹ́ wípé àwọn ò ní àkọọ́lẹ̀ ìtàn kankan pẹ̀lú àwọn ènìyàn ìtẹ̀kírì nípínlẹ̀ Delta. Àwọn ìlú ọ̀hún eléyìí tó ṣàkóso igó ùbàlẹ̀ kékeré ùbàlẹ̀ ńlá oríire ìtàn odóògùn òyìnbó odóògùn gbẹ̀jẹ́ ìyanrìn òkúrò ìlú tuntun ìtiọlá àti bẹ́ẹ̀ lọ láìyọ ìbàjẹ́ kéré sílẹ̀ ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn tilẹ̀ ń kọnú báyìí lórí bí àwọn ènìyàn ìtẹ́kírì ọ̀hún ti ṣe wá ń dúnkùkù lájà mọ́ àlàáfíà àti ètò ààbò àwọn. Agbẹnusọ fún àwọn ìlú ọ̀hún Bùsáyọ̀ Julius ló wá jẹ́ kó di mímọ̀ wípé àwọn ènìyàn ìtẹ́kírì òun ni wọ́n wọ ìlú ẹbí wọn jùmí láìpẹ́ yìí tí wọ́n di gágá dègògò tí wọ́n sì ń dúnkùkù lájà mọ́ àwọn ènìyàn ìlú náà láti lè gba ìṣàkóso ìlú ọ̀hún kúrò lọ́wọ́ wọn. Julius ló wá ké sí ìjọba ìpínlẹ̀ Ondo àti ìpínlẹ̀ Delta lati se ipade olubiri popapo lati le yanju oran na ko to di gbomisi omi oto nigba to nsoro ebi won jumi olumide jakodi mimo wi pe idogoku laja won lo tin sele le molemo ati wi pe awon ara ilu oni won ti gbe igbese lati le fi alaafia to fodun pepe o jakodi mimo wi pe bodo roso lo je latari buruji to wa ni ilu ongangan o na lo si nwo awon eniyan isekiri loju to fi di pe won fa fi tipa tipa gba ile na ninu oro ti re oloja ati lu ebi won ori mi san ebi won jumi lo wa ra webe si ijoba ipinle Ondo lati wa se awon ise akase kokan si ilu ohun paapa julo awon ise akase bi gbigbe ile iwosan wa tori bi pe awon eniyan ilu ohun ni won jiya gidigidi lori oro eto ilera o ke si ijoba ipinle Ondo lati fun won ni ile eko lati fun won ni omi tori ibi ti won ti n pon omi to jagara n lo je ona to jin eni to je oludije fun ipo gomina ninu egbe oselu alaburada ninu eto idibo sipo gomina to waye koja nipinle Ekiti omowe wole oluyede nlo ti se ipade papo pelu gomina biodoye banji bayi ninu ipade ohun oluyeje nlo jere ati leyin re fun gomina oye banji ati itesiwaju ipinle Ekiti o je ko dimimo wi pe bi agbajowo se wulo lati fi soya ndo fo sogo pelu ijoba gomina biodoye banji lati le turi wipe are bola tinubu jawe olubori woku ninu eto idibo si pare ti o waye lodun 2027 oluye deja ko dimimo wipe ipade on pelu gomina ohun nlo jasi idagbasoke to nitumo ati aye pada nlanla lonu oro oselu ipinle Ekiti bo se je wipe awon adari mejeji na ohun ni won ti fori oko sodun lori isokan iroyan ohun ni jakodi mimo wi pe ipinle Eko lojobo ohun ni won ti se ipade won gomina ipinle Osun Ademola Adeleke lo ti so di mimo wi pe bi ki ba se ti tangiri are Bola Tinubu awo eto idibo sipo gomina to waye gbeyin ohun ni oni lo leso pele bi isun mi idaji o Adeleke jakodi mimo wi pe ohun gbagbo pa are Bola Tinubu fun awon eniyan ipinle na lori ofe lati le jeri eni ti won fe ati bi pe are funra lara re nlo ti jafita fita fun isejoba awarawa fodun to pe gomina ohun salaye are Bola Tinubu gege bi adari to ni afojusun rere fun ojo la ati bi pe o je ki eto idibo sipo gomina ipinle Osun ko lo ni rowo erose lai se bi pe enikan towo bo gomina ohun foro na lede ni kete to se ipade papo pelu are nile gbe are Labuja o je ko di mimo wi pe abe won si are on lo da lori ati le dupe lowo are Bola Tinubu eni to salaye gege bi baba orilede to n si bowo fun gidigidi ijoba apapo ti kede ojo isegun ti se ojo kandilogbon osu kejo odun yi gege bi ojo isimi lenuse lati le fi sami ayajo ojo ibi anabi Muhammad minister foro abenu olubomi tunjojo nlo fi kede na lede lati nu atejade kan ti akowe fun ile ise ijoba apapo to ri soro abenu Magdalene Ajani to fi lede tunjojo ki awon muslimi nile ya to kere ku orire odun na o si ru awon orilede Nigeria lati se amulo ori ofe akoko na fun ironujile lori isore iwa pele isokan ati fifi ife han somo lakeji gege bi anabi Muhammad bo ti se fi koni minister on lo wa ki sawon orilede Nigeria lati lo akoko odun na gbadua fun alaafia ati isokan orilede Nigeria o je ko di mimo bi pe isokan lo le mu ki orilede yi ko duro dede are Bola Tinubu ti benu atelu ipe awon eniyan kan o bi pe nse ni ki isejoba re da owo irowo ori epo pada o ni ohun godo ti de n loro na ko tun rita mo ninu isejoba tun o salaye oro na gege bi eri bi pe awon eniyan kan o loye isejoba isakoso ati oro aje dada Tinubu lo pa bi oro na to yabedun re nile igbe are Labuja nigba to n gbalejo gomina ipinle Osun Ademola Adeleke bo tile je wipe are odaruko oloselu to so ru oro be jade o ni okan lara awon ti won je alatako n lo mo soro na laipe yi wipe n se ni ki won da owo iranwo epo pada are n lo ti jeri igbese re saju o je ko di mimo wipe yiyo owo iranwo lori epo n lo se pataki lati le ri wipe oran godogbo lori oro aje orilede Nigeria kuro ati ki inawo orilede Nigeria ko le rogbo ku siwaju si bo se je pe itan bayi ni mo ni tan to n wa gbese ti o si mo jeri gbe ni alaga egbe osedo losusowo lolulule yi isaku yemawo lo ti je ko di memo bi pe awon eniyan finofido dibo lopo yanturu faare Bola Tinubu ninu atundibo odun 2027 ni o latari awon isejoba re awon to ti gbese ti o mo sise gbe yemawo ndo foro na lede nilu Abuja lakoko ti won siso loju ise akase 4+4 for Tinubu ati Shetima lodun 2027 yemawo je ko di memo bi pe orilede Nigeria lo ti janfani lanla ninu awon oti are Bola Tinubu atawon ise akase eleyi ti sejoba re gun le o ni o se pataki lati da are pada soripo ohun fodun merin miran egbe oselu olore sore ADC lo ti salaye idi to mo yi re ati ko Babaka to fi takete pe akiri ohun babata ko babata tan o lori titowo bo iwe adehun alalafia saju eto idibo gogogo to nbo niwaju egbe ohun je ko di mimo wi pe igbesi atiku na lati mo se kan si awon eniyan ohun ati lati takete si ipade ohun lo je latari wi pe iru titowo bo iwe adehun alalafia be ki ni nkan kan se bo se je pe gbodo oroso na indo tu mo npari ilana eto idibo eni to je akowe gbogbo fun egbe oselu olore sore ADC Bolaji Abdullahi je ko di mimo wi pe egbe ohun in lo nko mi lori idi to fi ye ki won ma towo bo iwe adehun alalafia nigba to je pe ogun mi o temi o na ni won yo fi dibo na oro na lo waye leyin ti atiku to takete si ipade alalafia ohun eleyi ta ti ri awon omo oye fun po are layo Peter Obi atomo yele sowore sile ile ise banki agbaye n lo ti si so loju erongba re bayi lati kenu ori ofe na manamana fun egbele mi le awon omo orilede yi labe eto ajosepo won todun 2026 sodun 2032 alakale ohun ni won se agbekale re lati le ipese ina manamana fun opolopo awon eniyan lorilede Nigeria ni arin odun mefa na banki agbaye n lo se afilede alakale na ninu ipade oro aje kan to waye nipinle Eko ninu eyi to ti je ko di mimo wipe erongba awon o ni idagbasoke ori ofe na kawon eniyan ki won le ni ori ofe si awon amayemugba rorun to nitumo ti o si mu ki ojo waju won ko sare bi keke ologere afojusun ni lati le ri wipe won tepele mo yiyanju awon isoro meji ototo kan to n koju egbelemi le awon orilede Nigeria eleyi to si je wipe oro ina monamona wa nibe pelu oro oju opa ilujara ti o mo sise bi ise be ba se n darapo mo wa iroyin asalele n gbo lowo lati le se adaba 88.9 FM Akure baba padade a je ko di mimo fun yin bo ti se n lo nile okere lagba muludun atere idaraya e mo yoku nbe o adaba yi wuye
2: iwe aso lewe owo ikeko egbona ibusun ko
3: iya mi iru ibusun ti mo sun si nile ati sade ni mo fe o muka
2: o tun na awon na ni jare ba se seto ba won mo se ma pada sile iwe won ero ti wi pe omo to pa sunun alaafia o di dodo ko pegede ninu eko re awon dokita ti e jeri wi pe orun je okan ninu to omode nilo lati jafafa ninu eko won no ibusun muka fun awon akeko laayo loni
4: Mocha, adding comfort to life since 1959.
5: Ẹyin òṣìṣẹ́ ìjọba nípínlẹ̀ yìí ẹ̀yin dà Red Granite ti kọ́rẹ́ dé o. Are you a state civil servant and in need of a payday loan to manage your urgent expenses? Red Granite, a modern financial services company, is much ready to offer civil servants quick payday loan. You can get a salary loan with up to 24 months repayment. Gbogbo òṣìṣẹ́ ìjọba nípínlẹ̀ yìí ìrọ̀rùn lágbàá nílé iṣẹ́ Red Granite mú wá o. Wọ́n ní o lè gba loan fún ìrànwọ́ bùkátà rẹ̀ bí owó ilé. Owó ilé ìwé ọmọ ìgbòkègbodò ọkọ̀ nítorí ìgbàyé gbádùn ara ẹni o sì láǹfààní láti san lóòrùn rẹ díẹ̀díẹ̀ fóṣù mẹ́rìnlélógún affordable interest rate èlé chipene tí ò kan nílé egun ẹ̀yìn ṣe rí kó rọrùn fáwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ nìkan ni o nọ́mbà ìdánimọ̀ rẹ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba nìkan ló nílò civil servant employee number for instant application and further inquiries visit Red Granite office at number 1 Ademola Adesida Street Edo Lodge Okejebu Ijapu area Akure Ondo State on Instagram at redgranite.africa. You can as well call 0813-823-2150. Urgent expenses made easy.
6: Welcome to Great Springs International School, Emurele Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Springs. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emurele Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Springs International School, soaring in excellence.
7: Sade kò ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
8: Màámi.
7: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
8: yìí. Hypo kẹ̀.
7: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò ìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
9: Má gbà fáwọn kòkòrò ìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
10: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
11: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
10: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ má bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
11: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣèdo.

0: testes.
1: E ku dede asiko yi ni bi gbogbo jacket jado ti e ba tin lori ofe lati ma gbo wa bayi atugbe nkan mi de laro oto be si ni ma ja gbokun si nbe tori pe n to ti kale to ti ka ko ni
2: e ka bo pada forun yin lakoto e kan si wa ni www.adaba889.fm tabi ke shakala de befe map ni Google Play Store bakan na le bawa dore ni www.facebook.com/adaba889 adaba 889 fm lawa lojo po Instagram atalagbo lebo Twitter wa adaba fm tv latagbo mole si lojo po YouTube beyin bawa ni royin kan te fe fi to wa leti leti ate jisiranse si wa ni newsroom at adaba 889.fm abejoki birun sairoyan te siwaju lagban iroyin le okere lasale toni orilede Guinea-Bissau n lo n koju ise akoko ise yo kokoro arun mpox re bo se je bi pe awon omo wewe o ni won ni ida to poju ninu awon eniyan 44 eleyi ti won ti ke fi ona na lara won ajo UNICEF je ko di memo wi pe 23 n la won omo wewe ti won ti ri arun na lara won bayi awon alase je ko di memo wi pe awon eniyan meje ni won ti ri arun na lára wọn tó sì jẹ́ wípé kò tí ì sí ẹnì kankan tó dolóògbé títí di àkókò yìí àjọ UNICEF wá jáwé akẹwọ wípé àwọn ọmọ wẹ́wẹ́ àtàwọn àṣẹbí ń ló ṣeé ṣe kí wọ́n kojú ọ̀ràn náà jùlọ báyìí bó ṣe jẹ́ wípé ilé ẹ̀kọ́ ò ṣí sílẹ̀ nínú oṣù kẹsàn-án tí ó sì tún kẹnu ìtànkálẹ̀ àrùn náà àjọ ń wá pè fún ìgbésẹ̀ wíwà lójú lálákànfẹ́ sọ̀rí ṣíṣe àyẹ̀wò àti títọ́jú ọ̀ràn náà ní kíákíá kó tó di wípé yóò kọjá agbára. Àjọ oníṣọ̀kan àgbáyé United Nations ló ti fìlédè wípé kòkòrò àrùn ẹ̀rùbúlà ní orílẹ̀-èdè Congo ń ló ti tàn kálẹ̀ kọjá agbára báyìí bó ṣe jẹ́ wípé kòkòrò àrùn ọ̀hún ló ń tàn káàkiri ní kíákíá bó ṣe jẹ́ wípé lákòókò tá a wà yìí ènìyàn tí kò dín ní 5,500 ń ló ti tàtàrí ọ̀ràn náà dolóògbé. Ẹni tó jẹ́ adarí fún ikọ̀ tó ń gbógun ti kòkòrò àrùn ẹ̀bólà náà nínú àjọ oníṣọ̀kan àgbáyé Julian Ennis jẹ́ kò di mímọ̀ wípé abá àwọn ènìyàn tó dolóògbé ọ̀hún ń ló ṣẹlẹ̀ ní nǹkan bí 20 sẹ́yìn báyìí. Ó wá kìlọ̀ wípé bí ọ̀ràn náà bó ti ṣe ń tàn kálẹ̀ kíákíá báyìí bí wọn ò bá tètè mú nǹkan rí nǹkan mọ́sà lóògùn sí ó ṣeéṣe kó takùsọ̀bọ sáwọn orílẹ̀-èdè alámúlégbè. Lágbọn ìròyìn àwọn amúlùdùn òǹkọrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní Innocent Idibia ẹni táwọn ènìyàn mọ̀ sí Tú Bàbá ni ló ti kéde èròǹgbà rẹ̀ láti ṣe àfilédè àwo orin rẹ̀ tuntun eléyìí tó pe àkórí rẹ̀ ní Oldest Young Man. Olórin tó ti gbàmí ẹyẹ lọ́pọ̀lọpọ̀ òun ló fọ̀rọ̀ náà léde lójòpó Instagram rẹ̀ ẹ̀wẹ̀ Tú Bàbá òun ni kò ṣàfilédè ọjọ́ gan ní pàtó àti iye àwọn orin tí ó wà nínú àwo náà. Iṣẹ́ ọ̀hún tó ń bọ̀ níwájú òun ni yóò jẹ́ ìgbésẹ̀ míì fún olórin ọ̀hún láti ṣe àfilédè àwo orin fọdún tó pẹ́. Olórin Takansúfè David Adeleke ẹni táwọn ènìyàn mọ̀ sí Davido n ló ti sọ wípé ó ṣeéṣe kóun ó sinmi nínú ilé orin síwájú láìpẹ́ yìí. Olórin ọ̀hún jẹ́ kò di mímọ̀ wípé òun ò nílé èròǹgbà láti tún mọ lé iyì kan káàkiri lẹ́yìn tó ń bá pé 20 kóun wá mọ fa iyì mọ àwọn ènìyàn tí wọ́n sì wà ní 20 lọ́wọ́. Davido jẹ́ kò di mímọ̀ wípé bí òun bá kúrò ní ilé orin ọ̀hún òun yóò sì tún gba iyì fún ọ̀pọ̀lọpọ̀ ọdún torí wípé ó ṣeéṣe kóun sì padà wá láti wá mọ kọrin látàrí ọ̀pọ̀lọpọ̀ àwọn orin tó ń tini lákọ̀ọ́lẹ̀. Ó fi kún wípé àwọn olórin ó ló yẹ kí wọ́n ní àfojúsùn ju wípé kí wọ́n kàn mọ́ wọ yàrá ìka orin lẹ̀ mọ́ kọrin tàbí ṣíṣeré káàkiri ó yẹ kí wọ́n ní àfojúsùn míì síwájú. Lágbọn ìròyìn eré ìdárayá fàṣálẹ̀ tòní ẹjẹ́ darapọ̀ mọ́ Fọlájìn Oyetayo.
3: Mo kí yín ẹ káàlẹ̀ sí káàbọ̀ sábàlà ìròyìn eré ìdárayá wa fún ti àṣálẹ̀ tòní. Àjọ tó ń mójútó eré bọ́ọ̀lù láfẹsẹ̀gbá nílẹ̀ adúláwọ̀ àjọ CAF ló ti forúkọ àwọn agbábọ́ọ̀lù 11 eléyìí tó ṣe dáadáa jùlọ nínú ìdíje ìfẹ̀yẹ adúláwọ̀ àwọn obìnrin tó parí tẹ́yìn láìpẹ́ lórílẹ̀‐èdè Morocco. lo ti fi lede ni bi ko ti se si oruko agbábọ́ọ̀lù Super Falcons kankan ninu awon ti won gbe lede na ikọ̀ Super Falcons o ni won jadanu ni ipele ikẹta si asikagba lẹ́yìn ti orílẹ̀-èdè Cameroon obìnrin ti fìyà jẹ wọn pẹ̀lú àmì ayò kan dondo eléyìí tí ó mú wọn láti lè má lè kógoja lọ sí ipele tó kángun sí asikagba àti ipele asikagba fúngbà àkọ́kọ́ nínú ìtàn ìdíje náà ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Cameroon òun ló ní odidi agbábọ́ọ̀lù mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ nínú àwọn mọ́kànlá eléyìí tí wọ́n ṣàgbéjáde ọ̀hún nígbà tí orílẹ̀-èdè Malawi náà sì ní agbábọ́ọ̀lù méjì péré orílẹ̀-èdè Morocco àti orílẹ̀-èdè Algeria obìnrin òun làwọn náà ní agbábọ́ọ̀lù méjì méjì nígbàtí agbábọ́ọ̀lù kan láti orílẹ̀-èdè Zambia ìyẹn Barbara Banda náà sì wà lára àwọn tó wà lára àwọn mọ́kànlá tí wọ́n gbé jáde ọ̀hún. Akọ́nimọ̀ọ́gbá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal Mikel Arteta ló ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún ló ti ń wá adé ẹ̀yìn mú mìíràn báyìí lẹ́yìn ìfarasẹ̀sẹ̀ eléyìí tó wà lágọ̀ọ́ ara William Saliba. Bákan náà ló ti fìdí ẹ̀ múlẹ̀ wípé Bukayo Saka àti Declan Rice òun ni wọ́n ti wà níkàlẹ̀ báyìí tó ṣe láláì pé Julian Timber ni wọn ò tí ì lè sọ bóyá yóò wà níkàlẹ̀. Arteta ṣe láláì pé Miles Lewis Kelly òun ló sì wà digbí pẹ̀lú ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal tí ó sì níbi kankan rè títí ojú ọjà tó wà lóde yìí tí ó fi ti gbẹ̀ngbẹ̀n. Ìròyìn tún jẹ́ kó yé ni wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ló ń léwájú lára àwọn tó ṣeé ṣe kó gbé agbábọ́ọ̀lù láti inú ọkọ̀ ti Aston Villa tó tún jẹ́ adé ẹ̀yìn mọ́mọ orílẹ̀-èdè England ìyẹn Ashley Conser. Atamọ́ta ṣe ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea Joao Pedro ló ti tọwọ́ bọ àdéhùn ọlọ́dún mìíràn báyìí pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea eléyìí tí yóò mú kó wà nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún títí di ọdún 2032 pẹ̀lú àdéhùn ọlọ́dún méjì mìíràn eléyìí tó tún wà ńlẹ̀. Agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Brazil ọ̀hún ló darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea láti inú ikọ̀ Brighton and Hove Albion ní sáà tó kọjá lọ tó yìí ti ń ṣe dáadáa látàrí bó ti ṣe gudugudu méje yàyà mẹ́fà eléyìí tó mú kí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona máa wá ọmọkùnrin náà. Joao Pedro ló gba àmì ogún wọlé fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea nínú gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó gba ní sáà tó kọjá. Ìròyìn jẹ́ kúyẹ́ ni wípé Joao Pedro ni ó léwájú àwọn atamátàṣe fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea lọ́jọ́ ajé nígbà tí ó bá ń kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Fulham. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Aston Villa òun ni wọ́n ti parí gbogbo ọ̀rọ̀ tí wọ́n sì ti gbé adé ẹ̀yìn mú ìyẹn nínú ikọ̀ West Ham United Aaron Wan-Bissaka pẹ̀lú àdéhùn Ọlọ́run ló mú ọ wá. Wan-Bissaka ẹni tó darapọ̀ mọ́ ikọ̀ ti West Ham láti inú ikọ̀ Manchester United lọ́dún 2024 ló ṣeéṣe kó farahàn fún ikọ̀ ti Aston Villa nígbà tí wọ́n bá ń kojú ikọ̀ Brighton and Hove Albion lọ́jọ́ ìsinmi ọ̀sẹ̀ yìí tí ròyìn sì jẹ́ kó yé ni wípé yóò tún kópa fún wọn nínú ìdíje ti Champions League. Ibi láórí mọ́ lábala ìròyìn eré ìdárayá wa fún ti àṣálẹ̀ tòní Fọlájìn Oyetayo ló ní ròyìn yín ẹ kú kalẹ̀.
2: O ṣeun Fọlájìn Oyetayo níbi náà láti mọ ṣẹ̀nu dédé síbi lórí ìròyìn àṣálẹ̀ wa fún tòní láti lè ṣe àdàbà 88.9 FM Àkúrẹ́ Sunday Ajíbóyè Nolóòtú ìròyìn Adégbóyè Galani lorúkọ tèmi mú kí yín Olúwayọ̀ Lásun o àní jẹun tí ò tẹ́ wa lọ́rùn ó dàrọ̀ o.
0: Ṣé ń gbádùn àdàbà?
4: Mo ń gbádùn àdàbà.
0: Mo ń gbádùn àdàbà.
5: Mo ń gbádùn àdàbà.
6: Mo ń gbádùn àdàbà.
4: Gbogbo wa là ń
1: ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jẹ́ agbọ́kùnrin sí ńbẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa CDCare ìníléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dèrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa kání nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àtìrí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé ẹkú kalẹ̀
7: ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàárọ̀ orúkọ mi ni okunola abdulhakeem
5: gẹ́gẹ́ bí ẹ ṣe sọ lẹ́ẹ̀kan CDCARE CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé ó ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ́ná báyìí ta fẹ́ máa ra bí solar inverter nkankan àtúntà ní CDCARE a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCARE app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDCARE ò pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé oníbìkan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yí gbádùn mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wí pé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ san díẹ̀díẹ̀ mo lè mọ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDCARE ó dẹ̀ palẹ̀ washing machine ń gbowó fún mi màá tún mọ sanwó lọ síbẹ̀ tí má sọ fún wí pé mo sanwó díẹ̀díẹ̀ so tó bá dẹ̀ yẹ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ mọ sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mílíọ̀nù láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjì láàádọ́ta that is 48 weeks tí n bá mọ́sẹ̀ mẹ́jọ tí n bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDCARE mọ̀ pé ẹni yìí níbi tí owó ti ń jáde àgbẹ̀ ọjà rẹ̀

0: ẹpẹ kan káàkiri.
1: Ilé-iṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ Fẹ̀tọ́tì Pharmacy Olúwatoyin Quarters Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
0: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó mi tó jẹ́ pé ẹ ti ń rò ó. Ìpè bó lẹ́ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ́ sí ọ̀nà náà rèé, ẹ tẹ̀lé wọn CD Care. Ó dìgbà kan náà ẹ ṣeun.
1: Ilé-iṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ Fẹ̀tọ́tì Pharmacy Olúwatoyin Quarters Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.

0: Keep it locked on Adaba FM.
1: Ṣade kò ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
2: Màá mi.
1: Ṣùgbọ́n dúró náà o, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
2: yẹn. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò ìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ni gbàgbé.
2: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o ò lè gbàgbé rárá?
5: Ọbẹ̀ tí o ṣe lọ́sẹ̀ tó kọjá yẹn, ó dùn gan-an, mo ṣe ń rántí ẹ̀.
2: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládìí dùn? Ọ̀rẹ́ mi jọ̀wọ́, ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí. Kí gan-an ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi? Mọ́mí ṣalẹ̀ lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi. Orúkọ ṣoṣo ló lè jẹ́.
6: Mamadol ni.
2: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró Mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró Mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadol lónìí.
7: My daughter, since I arrived at your house, I have been sleeping like a child. Wait, what kind of magic mattress is this?
8: Uncle, it's the new Vitafoam pillow top range.
7: Pillow top? You mean the pillow is part of the mattress?
8: Yes, so it feels like sinking into the clouds on top with steady support underneath.
7: Yeah, if they carry this mattress to my village, no one will wake up again, no.
9: Experience elevated comfort with Vitafoam's pillow top range, featuring VitaLux and VitaHelix, thoughtfully crafted for indulgent softness and deep supportive rest, so every night feels beautifully luxurious.
10: Vitafoam, the fine art of living.
11: Alakẹ, ibo lo n yara lọ báyìí lówùúrọ̀ yìí. Ọ̀rẹ́, o nílò ọjọ́ gbígba abẹ́rẹ́ àjẹsára nílé ìwòsàn abẹ́lé wa. Mo mú ọmọ mi lọ gba abẹ́rẹ́ àjẹsára rẹ̀ kó oòrùn tó yọ. Ṣé gbogbo ìgbà lọmọ rẹ yóò mọ gba abẹ́rẹ́ àjẹsára ni? Bẹ́ẹ̀ni o, mi ò lè fi ìlera ọmọ mi ṣeré. Abẹ́rẹ́ àjẹsára ń dáàbò bo àwọn ọmọ lòdì sáwọn àrùn tó léwu bíi ìgbóná, pólíò, ikọ́fe àti diphtheria. Ó rọrùn láti tọ́jú ọmọ báyìí ju ká máa ṣe ìtọ́jú àrùn pẹ̀lú owó gọbọi lẹ́yìn ọ̀la. Àwọn òṣìṣẹ́ ìlera náà máa ń rán mi létí àkókò láti gba abẹ́rẹ́ àjẹsára tó kàn fún ọmọ mi.
12: Gbogbo ọmọ ló lẹ́tọ̀ sí ààbò kúrò lọ́wọ́ àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Abẹ́rẹ́ àjẹsára kò léwu, ó múnádóko. Ọ̀fẹ́ sì ni láwọn ilé ìwòsàn lábọ́dé ládùúgbò rẹ. Bí o bá ní ìbéèrè tàbí ẹ̀sùn, pè wá lórí aago 0916-824-5000. Ilé ìwòsàn àwọn ẹsẹ̀ kòkó S Center súnmọ́ ojú bí o ti lérò lọ. Ó ṣe pàtàkì kí o mọ àwọn ilé ìwòsàn náà nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ó yẹ kí a jọ sọ́pọ̀. Mọ ilé ìwòsàn ẹsẹ̀ kòkó tó súnmọ́ ẹ nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ilé iṣẹ́ ìjọba àpapọ̀ tí ń rí sọ́rọ̀ ìlera abẹ́lé tá a mọ̀ sí National Primary Healthcare Development Agency.
13: Live live ma fọ ọkọ
14: ADABA 89 Adaba.
15: Apájọ Ṣèyík bí Aminu Ọlá àdúrà látọ́mígbé àwọn ètò àdúrà kẹkẹlẹ̀ ọjọ́ Mọ́ndé ìlera àdúrà ó máa yọ lórí ilẹ̀ àdúrà àwọn tó wà lẹ́yìn ilé ìwé Orímọládé ní Sábọ́ ìlú Ondo. Aago mẹ́rin sí lẹ́fà àrọ̀lẹ́ ni lọ́jọ́ Mọ́ndé yìí bákan náà àdúrà ó tún gbára sọ ní ọlá àdúrà pẹ̀lúgẹ́ǹtì tó wà ní Báńkẹ́ Mẹ́rẹ̀fẹ́ ilé olújì ìpínlẹ̀ Ondo. Ní gbogbo ọjọ́ Tuesday àdúrà ó máa gbìnà yá ní ọlá àdúrà pẹ̀lúgẹ́ǹtì tó wà ní Tẹ́gbẹ̀lọ́jú orin ìjọba àbílẹ̀ Òdìgbò ní ìlú Ọ̀rẹ́ ìpínlẹ̀ Ondo. Aago méje sílẹ̀jọ àbọ̀ òwúrọ̀ ni yóò máa wáyé ní ọjọ́ Tuesday yìí kan náà ní ìdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run àti àdúrà tó gbóná gírígírí ní ọlá àdúrà prayer city tó wà níbi Mango nílùú Ọ̀rẹ́. Aago márùn-ún ìrọ̀lẹ́ sí aago méje àṣálẹ̀ lòun. Fún ìtọ́ni àti ẹ̀bẹ̀ àdúrà 00-3376-2049 tàbí 00-2342-0285. Ṣé òbí Aminu Ọlá àdúrà lónìí? Gbogbo agbára ó jẹ́ tọ́lọ́run.
16: Agbára àwọ̀ mi agbára tó bo.

ẹgbẹ́ òkùnkùn kò ní padà lé. Bọ́ọ̀rọ̀ yìí ẹ má torí rẹ dẹyẹ kò ní dẹyẹ padà. Bọ́ọ̀rọ̀ yìí ẹ ń tó mú fọ́tò rẹ tàbí ó kọ́ rẹ lọlé aláwo, lọlé àwọn àfọ́ onífìlákù, lọlé àwọn alákatakítí àdúrà, àwọn tí ń lo Seven Book of Moses ní orúkọ Ọlọ́run alààyè. Mo sọ̀rọ̀ àṣẹ sínú ayé ẹ lẹ́yìn ìró ọlágbára, ó yá gbogbo ẹ bá péré láìda àkọ́bí ẹ̀ ni kò dáhùn. Fọ́tò rẹ tá a mú lọ fún iṣẹ́ bí àwọn ọmọ tó bí ni ká fiṣẹ́ bí ẹ ká ara lé lọ́wọ́. Bọ́ọ̀rọ̀ yìí dáadáa, ẹni tó jẹ̀bi ẹ̀ tó ń wọ́nà kú fún ọ ní orúkọ Ọlọ́run alààyè nínú ọdún yìí, wà á lọ bí jìnísà rẹ̀. Wà á lọ bí jìnísà rẹ̀. Wà á lọ bí jìnísà rẹ̀. Wà á lọ bí jìnísà rẹ̀. Gbogbo tán mọ́ ọkọ rẹ lọlé ológun, lọlé adáṣe, lọlé onífìlákù, lọlé alákatakítí àdúrà, àwọn alátoríkòjì ìyàsí, àwọn tí ń lo Seven Book of Moses ní orúkọ Ọlọ́run alààyè, àwọn tí ń lo àyájọ́, àwọn tí ń borí odò tafa, gbogbo orúkọ rẹ àtọkọ ọ̀yá rẹ fọ́tò rẹ àti ìkelò rẹ tá a mú lọ ṣiṣẹ́ bí òbíríkì tí ọba tí pọ́jọ́ kúdà. Gbogbo iṣẹ́ ibi tá bá ṣe nítorí ìwà àtọmọ rẹ, ó yá òun àtọmọ rẹ kí wọ́n wà mọ́wọ́, kí wọ́n wà mọ́wọ́, kí wọ́n wà mọ́wọ́, kí wọ́n wà mọ́wọ́, kí wọ́n wà mọ́wọ́. Bẹ́ẹ̀ ìtúsílẹ̀ nínú ìdí oṣó, nínú ìdí àjẹ́, nínú ìdí emèrè, nínú ìdí àfàsí, nínú ìdí àsán, nínú ìdí ègèdè, àtúọ́lẹ̀, àtúọ́lẹ̀, àtúọ́lẹ̀, àtúọ́lẹ̀, àtúọ́lẹ̀, àtúọ́lẹ̀, àtúọ́lẹ̀, jọlọ́mìnira, jọlọ́mìnira, jọlọ́mìnira, bọ́lọ́wọ́ àjẹ́, jọlọ́mìnira, bọ́lọ́wọ́ àlàkàrà, jọlọ́mìnira, bọ́lọ́wọ́ ìsà, jọlọ́mìnira, bọ́lọ́wọ́ kúrò, jọlọ́mìnira, bọ́lọ́wọ́ ìkákò, jọlọ́mìnira, àtúọ́lẹ̀. Ìtúsílẹ̀ nìkan kọ́ agbára tí ló ṣẹlẹ̀ tí ó pọ̀ lẹ́kún báyìí tí ò fi ní ṣẹlẹ̀ sínú ayé rẹ̀, ó yá láàárọ̀ lápáta yìí lábẹ́. Díẹ̀ lù jẹjẹ fún wọn, fún àwọn alápẹ̀ta, fún àwọn oníṣègìdì, àti pé ṣègìdì kalẹ̀ tí fatara láti pórí lágbájá odori ṣègìdì ẹsẹ̀ lágbájá odẹsẹ̀ ṣègìdì fífa tara tá a fatara ṣègìdì lára a sì kó ìbálẹ̀ bọ̀ ha ibi lágbájá bá wà kára wọn máa ta. Ó yá ìwọ ṣègìdì tá a ránṣẹ́ ti ń bọ̀ mí, ó yá lánà. Àgàdá gbogbo tá a ti pa nítorí pé àmọ́ ọkọ rẹ àti ọkọ ìyá rẹ wobí wobí wobí agbára òótọ́ làṣàṣì mú ni, agbára òótọ́ làṣàn rán ni, agbára òótọ́ lẹ́gẹ̀dẹ̀ rán ni, à ń sọ ń pa agbára Ọlọ́run, à sọ ń pa agbára ogun, agbára ogun òkú agbára ni òkú agbára alá.

0: ẹ̀ dànù tó bá pẹ́ mọ̀ ń lóògùn ni ọ̀bà tí gbóhùn mi má tó bá jẹ́ sí pé mo ní ègèdè tí mò ń pè tó bá pẹ́ mọ̀ ń bẹ lábẹ́ oṣó ni tó pẹ́ mọ̀ ń bẹ lábẹ́ àjẹ́ tó pẹ́ ǹkan ni mò ń lò tá a ti ń pariwo lórí afẹ́fẹ́ yìí ọ̀bà tí gbóhùn mi má ṣùgbọ́n àtàn làwọn ò fẹ́ gbóhùn mi má ìwọ ò lè má ni ayé ò gbóhùn wọn má wọ́n ti wá bẹ́ẹ̀ sáré ìtàn pẹ́ lágbára ọlọ́run ìwọ náà lọ kóògùn lé rẹ lànà kó wá dúró tọlọ́hún wọbíwọbí mágínẹ́tà ni wọn àjẹ́ lóògùn tó o bá ń ṣe tó o bá wà wọ́ṣíntì tó oògùn bá ń bẹ pẹ̀lú rẹ wọn á perí ẹ nìbàdàn bí ọ̀rẹ́ wa ìtàn wí sínú ayé rẹ ó sì máa ṣẹlẹ̀ sí wọ́ṣíntì. wọbí bí wọn gan kì í bá sóògùn tó o sì lóògùn tó o dúró tọlọ́hún tó o ń gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ tó yẹ kóroko ìbá àjàlá ilála ìbá àjò ńṣàgó ìbá àjọ ọlọ́pàtàlá nítorí ó jẹ́ gbogbo ọ̀nà mẹ́rìndínlógún mẹ́ta méjìlélọ́gbọ̀n mọ́kànléláàádọ́rin wọbí àádọ́rùn-ún ó lé kan 91 tí wọ́n bá rán ibi sí yàn tí wọ́n bá rán sí ọ̀tàns 100 ìrọ́gbù ìmọ̀lórí kan tó kọ ni pé omi níta ní kókó irọ́ ní nílé ayé kò lè ṣẹ́ ẹ̀yin ò pòórọ́ ẹ̀ jẹ́ lọ sùn ẹ̀yin. ní orúkọ lọ́wọ́ aláàyè bó o bá ti dògún lé rẹ nù tó o sì dúró dédé ọ̀yá ibi ó ti ń sàṣọ báyìí ẹni ti ń sàṣọ kó ya wèrè tó o bá ti dúró lórí ìgbàgbọ́ òdodo tí wọ́n go òpèlé yẹn láì dáa gbogbo ẹni tó ti àgádágodo nítorí tiẹ̀ kó o má jẹ èèyàn ọ̀yá kí ọkọ ọrùn rẹ̀ ó já kí iṣẹ́ ọrùn rẹ̀ ó já ibi ó ti pẹ́ mílíkótó ní méjì ní mẹ́ta tẹ́ ti ń dábàá bí wọ́n ṣe pa ọ́ lẹ́kún ọ̀yá ikú ọ̀rọ̀ kọ́ wọlé tì wá àìsàn kọ́ wọlé tì wá wọ́n bí ata ńlá fẹ́ sọ sùtá omi tí ń bẹ lára àwọn ọlọ́run lónìí ẹ̀jẹ̀ tí ń bẹ lára àwọn ọlọ́run lónìí ojú tó ń fi rínà rínà ọlọ́run lónìí etí tó ń fi gbọ́ ọlọ́run lónìí ìmọ̀ràn wọn tí wọ́n dì ìmọ̀ràn ọ̀tẹ̀ wọn tí wọ́n dì nítorí tiẹ̀ kí àsìkò tí wọ́n fẹ́ mú ìlérí wọn ṣe lórí rẹ ó tó pé kẹ́mi wọn ó bọ̀ ìyẹn kì í ṣàkọ́kọ́ àwọn aláwọ̀ mẹ́sàn-án náà fẹ́ pa nábì sálíù láàárọ̀ oya lórí ìdúró ẹni tó pèrè ìlà ìdá kóṣù kò mọ̀jì ẹni tó sinmi kóṣù kò mọ̀jì ẹni tó sinmi kóṣù kò mọ̀jì ẹni tó sinmi kóṣù kò mọ̀jì
1: adúrà
0: sọ̀rọ̀ o ṣẹlẹ ṣẹfẹrẹ bí jáwé bá ń jáwé o bí wàgbò bá ń wàgbò o bo ní tí a bá ń sá sí mi gbogbo.

0: dédúró kò múra ìjà wọ́n rí fíkì bá ṣe wọ́n tó ń bẹ ní hospital tán fami sílá tàbí òun ọmọ tó lọ níbi kíbi tó ti ń bọ̀ yìí mo ṣe ká ti rán àṣẹ sínú ayé rẹ pé ní orúkọ ọlọ́run aláàyè agbára tí ń fi bí wọnú ayé ẹ̀ dá lórí ìrìnàjò rẹ lónìí ó dé ẹ̀wọ̀ ó lẹ́kún sun lọ́dún
1: yìí
0: ẹkún tó ọ̀tá ló sun ọ̀tá rẹ̀ ló sun wọbi gbọ́ ọ̀rọ̀ yìí nítorí jànábíwá muhammadu láfíṣọ́n abílàbí dẹni òfò ẹni ó súnmọ́ pẹ́kípẹ́kí tó lọ́ọ́ fẹ́ lẹ́yìn rẹ̀ ẹni ó jata rẹ tó jẹ kó rẹ tó mú mi rẹ tó rẹ lọ́wọ́ tó rọ̀ wá ṣẹlẹ̀ tó tún wú ìwì kúwì lórí rẹ ó yá kó bẹ̀rẹ̀ ìwì kúwì kó wíwọ bó lọ kó bẹ̀rẹ̀ kàtàkàtà kó sọ ní bọ̀ kó bẹ̀rẹ̀ ìwì kúwì kó wíwọ bó
1: lọ
0: kó rí bẹ́ẹ̀ kó ṣẹbẹ́ kó rí bẹ́ẹ̀ kó ṣẹbẹ́ kó rí bẹ́ẹ̀ kó ṣẹbẹ́ kó rí bẹ́ẹ̀ kó ṣẹbẹ́ báwọ̀ yìí ìwọ ọmọ yìí ẹni tó wà tí bá bá rẹ tàbá wà tí yá rẹ dọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n tí bá rẹ ò kábà bá rẹ tó lára rẹ ló ń tẹ́tẹ́ pẹ̀sán ọ̀yá kó yá wèrè kó yá wèrè kó yá wèrè báwọ̀ yìí gbogbo ẹni tó jẹ̀bi ẹ̀ tí ń lọ́jọ́ rẹ ká níbí. Sọ́kú ṣẹbẹ́ lẹ́ẹ̀mẹta.
1: Ó ṣẹbẹ́.
0: Rómi láṣẹ àtagbára.

0: lati wakati lo alakala o bodo lama
1: ha ifo
2: John
0: alabi o bodo lama
1: ha
0: awo lama loni gbogbo nbe ponje banje wa bo loju orun ko ma je nke
1: abi mo
0: awo lama loni gbogbo nbe ponje ku wa bo loju orun ko je nke koku awo lama loni gbogbo en to ba sase asasi ni ko ba
1: ha
0: awon tan la fe so ni bi ojo chan do ni pe ti won eku
1: abi
0: mo sọ pé nítorí ẹ̀tọ́ rán bí wa muhammadu aṣọ àbílẹ̀ àbí jẹ́ ní òfò aṣọ ìyàwó ẹ̀ náà jẹ́ ní òfò nítorí tiẹ̀ àwọn tó jẹ̀bi wọn àti ìṣẹ̀tòrò tẹ́ ń bínú ògùn ọlọ́run lára rẹ àti ìṣẹ̀tìrò tẹ́ ń bínú ògùn ọlọ́run lára mi óò èlùbọ́ wọn ti tẹ́ lórí tàmẹ́rin gàrí wọn ti tẹ́ ń bọ́dídà kò sẹ́pọ̀ wọn lórí ọ̀pẹ mọ́ kò sí su wọn ní àbújá mọ́ wọn ò lọ́wọ́ bàbáńkì mọ́ wọn ò láṣọ lò mọ́ aṣọ wọn ti tẹ́ ń gbági omi wọn ti tẹ́ lù kẹ̀dá gbogbo ẹni tí ń bínú ògùn ọlọ́run lára mi lára rẹ kó wọ́ lẹ sùn bolú onílàlà bolú onílàlà bolú onílàlà bolú onílàlà bolú onílàlà bolú onílàlà bolú onílàlà bolú onílàlà bolú onílàlà ó ṣe bẹ́ẹ̀. bọ́ọ̀rọ̀ yìí ilé ẹ̀kọ́ lórí agbára ọlọ́run afọbọ́lá yẹn tún ṣẹlẹ̀ ṣe
1: lónìí
0: afitayẹ yẹn ṣe lónìí owó tó tó ṣayé bá a ṣe fóòsù pa ní ìmọ́lẹ̀ tó tó lóba ìwọ tó ń gbọ́ mi owó tó tó ṣayé kọ́nà rẹ̀ ó là fún
1: wa
0: bá a ṣe fún oyin ní adùn tó tó lò tí wọ́n fi mà póyin ni owó tó tó ọ́ lóba láti gbọ́ bùkátà láti ṣoore láyé ẹni ó fọyín ládùn kó fún ọ lọ́wọ́ náà kó fún ọ lọ́wọ́ náà kó níbẹ̀ kó ṣe bẹ́ẹ̀ ọ̀nà mẹ́ta la ti yà ọ̀nà àkọ́kọ́ ni ká ṣiṣẹ́ ọwọ́ àhálà látọwọ́ ọ̀nà kejì ọ̀rẹ́ wa àhálà látàbẹ́ kì í ṣe sinawo yìí oníkárùwà bábálẹ́yìn àhálà látàbẹ́ ọmọ tóbi ni o mo súre fún ọ̀yá yìí ó jì yọ ọmọ ju bó ṣe ń jẹ gbèsè yìí lọ ó jì yọ ọmọ ju bó ṣe ń rẹ̀rẹ̀ lọ yìí ó jì yọ ọmọ ju bó ṣe ń fi kóso sokoji lọ ó yá àánú ńlá tí ó tọwọ́ ọmọ rẹ tí ó fi ṣàánú rẹ kọ́nà rẹ ó là fún kọ́mọ̀ rẹ ó là nùgbà kọ́mọ̀ rẹ ó là nùgbà kọ́mọ̀ rẹ ó là nùgbà kọ́mọ̀ rẹ ó là nùgbà ó ṣe bẹ́ẹ̀ ọ̀rẹ́ wa ọ̀nà àkọ́kọ́ ni iṣẹ́ ọwọ́ ẹni ọ̀nà kejì lọ́mọ tábí ẹlẹ́ẹ̀kẹta ni aláàánú tó lérò aláàánú wá jíṣẹ́
3: owó wá jíṣẹ́ aláàánú.

0: ni adua ni ta agbara ko e da ti ba n gele aye lai mu adua ma omo ku je ka to apajo isheik biya ninu ola adua to mi bi awon eto adua kekale ojo monday monday ni ra adua ma jo lori adua wa to wa leyin ile ori ori malade ni sapo ilu ondo ago merin si na ba aro leni lojo monday yi bakan naa adua o tun gara so ni ola adua president to wa ye ba n je ma re fe ile oluji ipele ondo ni gbogbo ọjọ tuesday adua o ma gbina ya ni ola adua president to wa ye lọjọ loju oyin ijọba abile odigbo ni ilu ọrẹ ipele ondo ago meje si mẹjọ abọ owurọ ni o ma waye ni ọjọ tuesday yi kan naa ni ìdánilẹkọọ ọrọ ọlọrun ati adua to gbọdọ giringiri ni ola adua prayer city to wa nibi mango ilu ọrẹ ago marun rọlẹ sago meje asalẹ lòun. Fún ìtọ́ni àti ẹ̀bẹ̀ àdúrà 00-3376-2049 tàbí 00-2342-0285. Ṣé ìwé abínú aláàdúrà lónìí? Gbogbo agbára ó jẹ́ tọ́lọ́run.
1: Iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ̀ǹfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí ìdòdò ìkiri,
2: ó fẹ́ ìdòdò ìfẹ́.
3: Mo kí onílé, mo kí àlejò, ànífàìsàn ló gbà. Orúkọ tí èmi ni Bàbáńgánà, tí gbogbo ayé a máa pè ní Bàbákéréwà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà, kàn sí mi.
4: Ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
3: Phone number mi 08164-1227-77 lẹ́ẹ̀kan sí 08164-1227-77.
5: Kí ni a mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo, òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Àìsàn tí ó gbóògùn Ọlọ́run ò ní fi ṣe wá. Gbogbo nǹkan tí ò bá lè máa ṣe ọlọ́mọkùnrin, ń fẹ́ kó gbìyànjú kó wá bá mi
4: ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
3: Phone number mi 08164-1227-77.
5: Egúnjẹ egún, òòṣà jẹ́ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 100 ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbòrè ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ, ajá afọ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gbula.
4: Mo wà níwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
5: Ibẹ̀ ni mo wà. Bí ọmọkùnrin nìkan ni mò ń ṣètọ́jú. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irú ẹ̀rín ní gbogbo ìgbà, oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi ń bí sọfín rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágula, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
3: 08164-1227-77.
5: Nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ẹ́, bóyá wọ́n ń ṣe ẹ̀yọ́ ẹ̀márùn-ún ẹ̀mẹ́fà, kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ló ṣe ń momi, àbí tí ò bá yẹ̀ ṣe ẹ̀yọ́ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Má fi dẹ́gula o. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá máa ṣe ẹ́ nínú àgọ́ ara rẹ, bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ́jẹ ni, àbí inú rẹ ń kùn ní gbogbo ìgbà, orúnkún ń ro ẹ́ ni, oríkèríkè ara ń ro ẹ́ ni, àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun, àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iyẹ ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor? Tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí, ọ̀hún tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, òun ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣan ara kan wà tó ṣiṣẹ́ pàtó. Tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dí. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọ́ọ́ tì sínú, irú nǹkan báyìí yóò da. Kọ sí mi.
4: Ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
5: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara, nínú iṣan ara. Ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o. Gbogbo nǹkan tí nǹkan tí ò bá ń ṣe. Kọ sí mi.
2: Phone number mi 08164122777 08164122777.
5: Àgbo marugbo takebe, òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ ń wú ni o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo orúkọ báyìí kò da ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ á ṣiṣẹ́ tí oògùn bá tán á tún padà sí bó ṣe ń ṣe ni. Irúkọ báyìí kò da, a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò

0: vision, and a flaming passion to be steered in the hearts of men by the Holy Ghost through this program ever lived throughout generations to come. Amen. Revivals.
1: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdì Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmú para. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.
2: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kòlọ́fùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ni gbàgbé.
4: Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing Office Àdàbẹ́ FM ni wọ́n wá. Number one lawa, ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station, Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe Marketing Manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686.
5: Aunty, you dey enjoy oh, only you. Peppered rice, amala, unkwabi, masa, cake, plus including ice cream. Hey, you get Jesse fees so?
6: Jesse fees? Hey, I dey always hold my Jesse fees as I dey come out for house so.
7: Correct. Jesse fees, na the new natural kanpe bubble powder for one time relief when chest dey burn you or food no gree waka well for belle. Just add Jesse fees inside one cup of water, mix am, drink am, na carry go be that. Jesse fees, coolele mind as you dey hustle dey go. Jesse fees now from the house of Jesteed. If body not trang after 3 days, make you see a doctor. Now Rambagzi Nigeria Limited will be some pharma company they market Jesse fees.

0: wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Dem say monkey smart, na because three near. But now monkey will jump past the eye, they quick see.
4: Don't call me auntie.
3: This Big Brother Ninja season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
5: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, no. All the bass goes, they show for GoTV channel 49. You still feel follow happenings with GoTV stream. If you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
6: Ṣadé kò ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
7: Màámi.
6: Ṣùgbọ́n dúró náà o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
7: yẹn. Hypo kẹ̀.
6: Bẹ́ẹ̀ni àwọn kòkòrò ìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
8: Má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

0: Creamer.
1: Ṣé ọmọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadose fi dùn tí o ò lè gbàgbé rárá?
0: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn, ó dùn gan o, mo ṣe ń rántí ẹ̀.
1: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládì dùn?
2: Ọ̀rẹ́ mi jọ̀wọ́, ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
1: Ké gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi.
3: Mami, ṣe a lè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi?
1: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́. Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀, òróró mamadon ní mú adùn oúnjẹ yọ fún ìbò àtàwọn olólùfẹ́ rẹ̀. Òróró mamadon wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró mamadon lónìí.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant.
1: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ oníkòkó onítòmáàtì àti ata àgbẹ̀ oníkùkùmbà akẹ́hìndé gbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gbà tọwọ́ wọn. Ṣé ẹ ti lo oògùn ìkórè rí? Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn. Ọkọ kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó kì í jẹ́ kí kòkó pálá kì í jẹ́ kí kòkó rí. A máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọmọ dáadáa kó tún lọ́ọ̀rìn. Gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànùdànù. Gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí yóò máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè. Ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ járọ̀ mi. Ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì. A kì í tó kèrè máa dínà ọbẹ̀. Ìkórè làgbà. Ilé iṣẹ́ Choice Agrochemical Limited. Àwọn ni wọ́n ṣe ìkórè.
2: Ẹlẹ́dùn máa rí wọn gbà mí ta wà mo ṣẹ̀ báyìí ọlọ́dọọdún. Ta mo ṣẹ̀ oko kòkó. Oníwà ẹlẹ́yìn gbogbo wọn ni wọ́n ń kérè oko kòkó èmi ò rí nǹkan kan mú bẹ̀. Kí lè ṣe mi Ẹlẹ́dùn máa rí ṣàánú mi.
3: Ọ̀rẹ́ wa, kí ló dé tí ìrònú tó ń dorí àgbà rẹ kò dùn báyìí tó wá ń fi gbogbo ìgbà kárí ìbọnú?
2: Ìrònú ò ṣe wá ní dorí àgbà mi kò dùn. Lọ́dún tó kọjá, oko kòkó mi jóná gúdúgúdú. Tọdú pàápàá tún wá lékenkà. Mi ò rí nǹkan kan mú jáde nínú oko kòkó mi bó tilẹ̀ kó mọ́.
3: Ọ̀rẹ́ wa, ṣé bí mo ti sọ fún ẹ, bó o bá fẹ́ ṣòwò kòkó àti ohun ọ̀gbìn kó o jèrè púpọ̀, iléeṣẹ́ Choice Agrochemical Limited ni kí o lọ tààràtà. Wọ́n ń ta ìkórè, ìkórè ni ẹ̀fọ́rí fún gbogbo àwọn kòrìkòrì. Lọ́wọ́ kan tí o bá ti lo ìkórè, ìrọ̀rùn dé bá gbogbo ohun ọ̀gbìn rẹ pátá. Ohun ọ̀gbìn bíi kòkó, kòkúmbà, ata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ìwọ́n tún ti gbé tí ẹ dénú ọjà rí. Wọ́n máa pariwo ìkórè ìkórè lọ́dọọdún. Bó o ti sọ ń dun ta náà ni, bó o ti sọ léṣì náà ni, o tún ti gbé e dé lónìí àbí? Ìwọ òye dárúkọ ìkórè ìkórè gbogbo ìbántí ẹ. Ìkórè lọ́dọọdún ìkórè lọ́dọọdún. Ẹ ǹlẹ́ o bàbá àkórè, ìkórè kọ́ ìsọjí ni. Ara ń kan gázà o, má jẹ́ ń kanra tèmi mọ́ o.
3: Jẹ́ ń tún ajá ẹ sí i. Bá a bá ti fi ìkórè fẹ́ kòkó, gbogbo èrè oko tó wà lábẹ́ rẹ̀ ni yóò tún máa jàǹfààní ìkórè.
2: Mo ti gbọ́ gbogbo ohun tó wí ọ̀rẹ́ mi, ṣùgbọ́n ní gbogbo gan-an lèmi gan ó ti rí ìkórè rà báyìí. Kémi náà lè bọ́ lọ́wọ́ àìkórè oko.
3: Ìkórè wà ní gbogbo ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn kòrìkòrì.
2: Ó dá o, jẹ́ ń dán o, kémi náà ò gbìyànjú ẹ̀. Torí dán wò báyìí, òun ló bí ìyá ọ̀kẹ́rẹ́.
3: Ìtọ́wò la máa dídùn ọbẹ̀, dán wò lónìí kó o rí pé rere ni Olúwa.
2: Àṣé lóòótọ́ lòwe àwọn àgbà tó ní ẹni kòkó ẹ̀ báyìí, òun ló mọ̀ lọ. Dájúdájú béèyàn ò bá sì mọ bí ẹgbẹ́ ẹ̀ ti là, irú ẹni bẹ́ẹ̀ ó sáré kú ni. Olúwa mo dúpẹ́ o.
3: Bàbá àbejì ọ̀rẹ́ mi, ṣé o ti rí pé ìkórè pérégede ó fi gbọ̀rọ̀ jẹ̀ka? Ìdí nìyí táwọn àjọ LAFDAC fi ló ń tẹ gbà.
4: Ẹ̀kọ́ wà nínú ìtàkùrọ̀sọ ọ̀rẹ́ méjì yẹn. Wọ́n rí pé wọ́n sọ nǹkan kan tí wọ́n sọ pé èmi kì í ṣe ọ̀rẹ́ ẹ̀dábẹ̀yìn akọ. Ọ̀rẹ́ ẹ̀dábẹ̀yìn akọ ni ọ̀rẹ́ tí ó rí ire, tí ò ní fọ̀rọ̀ ire han ara ẹ̀. Ọ̀rọ̀ ire ni wọ́n ti fi hàn yín o, ẹ̀yin àgbẹ̀ oníkòkó. Ẹ wá ọ̀nà kẹ́yìn náà lo ìkórè bó ṣe yẹ kẹ́ ẹ lò ó, kó lè jẹ́ wípé ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń lò ó kẹ́ ẹ lè kérè oko yín. Ẹ lọ ra ìkórè lẹ́yìn níbi gbogbo tí wọ́n ti ń ta ojúlówó oògùn tí wọ́n fi ń pa oko. Kẹ́ ẹ bọ́ lọ́wọ́ kòrìkòrì àti kòkòrò rírà. Èrè lámọ̀ ẹ jẹ́ o, à ní ṣàṣe dànù.
1: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ oníkòkó onítòmáàtì àti ata àgbẹ̀ oníkùkùmbà akẹ́hìndé gbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gbà tọwọ́ wọn. Ṣé ẹ ti lo oògùn ìkórè rí? Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn. Ọkọ kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó kì í jẹ́ kí kòkó pálá kì í jẹ́ kí kòkó rí. A máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọmọ dáadáa kó tún lọ́ọ̀rìn. Gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànùdànù. Gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí yóò máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè. Ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ́ ẹ járọ̀ mi. Ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì. A kì í tó kèrè máa dínà ọbẹ̀. Ìkórè làgbà. Ilé iṣẹ́ Choice Agrochemical Limited. Àwọn ni wọ́n ń ṣe ìkórè.
5: Ṣàdé k kò ṣe ọkọ mi.
6: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
5: Màámi.
6: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
5: yẹn. Hypo kẹ̀.
6: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
7: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
8: Ẹkú dédé àsìkò yìí níbi gbogbo tẹ̀tí láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láìsí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì jáwa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
9: Ẹkú dédé àsìkò yìí àyẹ̀yẹ̀ mìtá ìgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ní iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe bí mo ṣe máa ń já yín sí.
8: Tọ́ kí làwọn nǹkan tẹ́ ẹ kó wa lọ́tẹ̀ yìí.
9: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tí a pẹ́ àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
8: Làwọn tẹ́ ẹ tún kó dé báyìí.
9: Bẹ́ẹ̀ni lóní kẹ̀tíkẹ̀tí.
8: Èló ni àwọn solar system yìí.
9: Owó tí ò kán nílé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wá ti bẹ̀rẹ̀.
8: Tí n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé decoder, gbé fáànù, charge fóònù, charge laptop.
9: Bẹ́ẹ̀ni.
8: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
9: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò, wọ́n ní àǹfààní láti gba tẹlifíṣàn kan, tàbí fáànù kan, tàbí GoTV decoder, tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
8: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
9: Lọ́fẹ̀ẹ́, ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
8: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
9: Bẹ́ẹ̀ni.
8: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
9: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá tó jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín. Pátá tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tó bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sọ láàlẹ́ àwọn ilé tó lè gbé pọ́ǹpì máṣínì pẹ̀lú.
8: Láìṣe náà nẹ́pà.
9: Ara o.
8: Lọ́dọ̀ yín báyìí.
9: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
8: Ẹni tó bá ní ìdí solar freezer.
9: Bẹ́ẹ̀ni.
8: Ó wà lọ́dọ̀ yín.
9: Ó wà nílé iṣẹ́ wa.
8: Ẹ bá mi júwe, báwo làwọn èèyàn ṣe dé iléeṣẹ́ yín?
9: Iléeṣẹ́ Signal Strength ní ìlú Adó-Èkìtì, ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó-Èkìtì. Ní ìlú Ọyẹ́-Èkìtì, a wà ní Signal Strength Office, District 6, Ọmọdọ́wà Street, ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yẹ̀ of Oyè Kingdom, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Èyí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building, Old Hospital Road, Ọba Òṣùpá Way, ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí, Signal Strength House, wọ́n kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé NEPA lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ bá ti kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yin ẹ̀kan sọ́dá kẹ wọ àwọ̀ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout, ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọdá, ẹ ti máa rí yellow building yẹn, GoTV building, ẹ ti máa rí ibẹ̀ gangan láfi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀, ẹ wà ní DSTV GoTV office tó wà ní Adjacent Parajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV office, Aframes Plaza, Jubilee Road, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
8: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
9: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
8: Ẹ jẹ́ àtún múlẹ̀ kan sí.
9: 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
8: Àsìkò rẹ ti tó láti jẹ̀gbádùn tó pọ̀ rẹpẹtẹ. Má jẹ́ káǹfààní eléyìí ó fò ọrù.
10: Wẹ́pà!
8: Signal Strength Nigeria Limited tún gbára mi ìdè. Wọ́n fọba lé e lọ́tẹ̀ yìí ni pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀lú bíbà. Àwọn solar system tó yan kinlala kí ìmọ́lẹ̀ ó lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùkù kó oru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar tuntun yìí, jẹ́ kó oòrùn ó sanwó ìmọ́lẹ̀ rẹ, kó oòrùn ó sì tún jẹ́ kí fáànù ó fi àtẹ́gùn àlàáfíà sí wa àti mọ̀lẹ́bí rẹ lówó péréte. Bẹ̀rẹ̀ láti 200,000 naira ó lé díẹ̀ sókè. Nígbé ayé gbẹdẹmukẹ́ ti bẹ̀rẹ̀ níléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Bọ́ba ń bá rí ibẹ̀ ni pé ó tún láǹfààní láti gba tẹlifíṣàn tàbí fáànù, GoTV tàbí DSTV kan sí lọ́fẹ̀ẹ́. Pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ ni o, ó máa gbé gbogbo ohun èlò ìlò náà nù ilé bẹ̀rẹ̀ látòrí tẹlifíṣàn, fáànù àtàwọn dìkódà gbogbo yọjú sí èyíkéyìí iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Láǹfààní ìró tó tẹnu bepo. Wọ́n wà ní Signal Strength Office, Go TV Yellow Building, lẹ́gbẹ̀ẹ́ UBA Bank, Ajilosun Adoekiti, number 123, Signal Strength House, Go TV Yellow Building, Ọba Òṣùpá Road, Old Hospital Road, Àkúrẹ́, àti adjacent Baba Ajásin House, Òkè Ògúnọ̀wọ̀, tó fi mọ́ Ephraim Plaza, lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank, Ìkàrí Àkókó. Fàlàyé ẹpẹ́ 08101042804.
5: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣé àjọyọ̀ wọn tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.
10: Ọ̀rẹ́ mi, a sún oríire. Àjọṣe wa ò ní bàjẹ́.
11: Ọjọ́ náà rèé bí àná tá a pàdé lọ́fíìsì MTN tá a ti ra síìmù wa àkọ́kọ́. Ṣùgbọ́n ká má parọ́ o, ó ṣọ̀wọ́n láti rí irú ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ bíi tiẹ̀.
10: Àbí o, ọ̀pẹ̀lọpẹ̀ MTN.
12: MTN is 25 years old.
13: Fún odidi ọdún 25 ni MTN ti ń sọ wa di ọ̀kan tó sì ń sọ ọ̀la wa di òótọ́. Lónìí, à ń yọ ayọ̀ ọdún 25 tó kún fún oríṣiríṣi àṣeyọrí. Bẹ́ẹ̀ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni MTN.
14: Mo ń gbádùn àdàbà.
15: Mo ń gbádùn àdàbà.
16: Mo ń gbádùn àdàbà.

0: gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti mọ̀ wípé lábalábala náà ni ètò yìí nú kó rọra. Abala àkọ́kọ́ á mú àmọ̀ràn ní súnkí wá. Abala lẹ́ẹ̀kejì láti mú òwe wá. Ẹ má bẹ̀rù òwe talẹ́ yóò ní ṣe kíni kò ní le. Ṣùgbọ́n ẹjẹ́ tó já ń sí pé kinní kan máa ṣẹlẹ̀ lálẹ́ yìí lórí ètò kí ni nǹkan tó máa ṣẹlẹ̀ gan. Ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé mo fẹ́ fún àwọn méjì láti iléeṣẹ́ tó ń ṣe gbogbo 24 sí wọn bá mi jọ. Mo máa gba ₦2,000 live and direct láti máa ṣe. Torí pé kí ni ìyàwó bàbá òkè ògùn ọ̀n sọjọ́ òbí. Ọjọ́ Sunday yìí ti ń bọ̀ yìí ohun gangan náà lọ́jọ́ òbí wọn. Àwọn anigá kan fi lè ń ká fi ṣe kíni ká fi fún àwọn èèyàn ní bónọ́ọ̀sì lálẹ́ òní. Alájà wa Robby Heart Olúwa Tóyìn. Ó ń sọjọ́ òbí lọ́jọ́ ìsinmi tó ń bọ̀ yìí. Gbogbo ọjọ́ kejì ọjọ́ kẹtàlélógún ọjọ́ kẹtàlélógún nínú oṣù kẹjọ báyìí òun náà lọ́jọ́ òbí wọn. Alájà Robby Heart Olúwa Tóyìn. Aya Aláàjì nu bàbá òkè ògùn. Akíyín o, akú òmùrọ̀ ọdún. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọba, ẹ̀mí yín ó ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé. Nínú ayọ̀, nínú àlàáfíà àti ìlera tó péye. Happy birthday to you in advance. Àbí náà, Alájà bò ní ṣé màálù ti wà ńlẹ̀. Tẹ́ ẹ ti so màálù mọ́lẹ̀, èmi mọ̀ pé ó máa fa kíki lọ́jọ́ ìsinmi yẹn. Èèyàn méjì lálẹ́ òní. ₦2,000 ọjẹ́ ₦2,000 ó máa wọlé sí àpò yín. Ẹ jẹ́ ń dókè láwọn mò ń bọ̀ ń ò tí ì dé o ẹ kú kalẹ̀.
1: 47 tẹ́ ẹ lẹ́ ò mọ̀ rí o tí ẹ lẹ́ ò mọ̀ abámisọ̀ ti wá ní tẹ́ ẹ lẹ́ ò mọ̀ àtẹ̀kọ́.
2: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
3: Abba aṣọ òkú tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọ́mọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọ nínú olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòun tẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-63 091-60-62-63 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjáwá ìjà òsì always guide me.
0: Ìjáwá ìjà òsì always guide ni gbogbo ẹyin tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 Abba Mixture ẹ máa pe nọ́mbà 091-60-62-63 091-60-62-63 ohun gangan náà ni ó já sí iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 Abba Mixture ẹ pè wọ́n kẹ́ ẹ jọ sọ̀rọ̀ papọ̀. Kíni tá a fi bára wa sọ̀rọ̀ lálẹ́ òní? Òun náà ni mo pè ní ahun. Ahun. Ahun ọ̀rá yé wá. Tọ́ ọ bá láhun o lè mọ́ níyì. Bẹ́ẹ̀yàn bá láhun kò lè níyì. Gbogbo àwọn tí wọ́n ń ṣe sàdáńkátà fún. Gbogbo àwọn tí wọ́n ń káwọ́ sókè méjì fún. Kódà àwọn tí wọ́n ń jọsẹ̀ ẹ mọ́lẹ̀ fún. Ẹ lọ wò wọ́n dáadáa wọ́n láhun ni o a kì í láhun ká níyì a òwe kan sínú o bá ní fi bá ní mú kí n fún yín wò. a ki ni ahun ka ni yi nje o je mo pe to ba lawo awon kan ti e ma nso wi pe benya to ba na to we imi a tun ma wole si benya to ba na to we imi o si tun ma lanfani ati wole si daada sugbe ni to ka wo jo bi e si national theater to hu ahun na npe be iru won ki niyi lawujo o sori won ba pere toto niyan nje o je mo pe to ba tun funyan eledu mari emi oba oke a se tun ma ran e lowa ma bukun e nje o je mo pe ori awon to hun fun ni nkan yi ori won se se ko mo se kini ko mo bukun e aki lahun ka niyi mo ni ahun

0: ẹ ti mọ̀ pé àmọ̀ràn ní ṣókí báyìí la mọ́ fúnra wa. Kò jù bẹ́ẹ̀ náà lọ.
1: Ó ṣe lára àwọn ọ̀rẹ́.
0: Ìwọ́ tó ọba láhùn. Tètè lọ yí padà lálẹ́ òní. Àgùntàn jẹun kò kéwé.

0: abala pari òwe yìí bá a bá se ti ń parí òwe bẹ́ẹ̀ bá se ti ń gbà á a mọ jù fún yín ni alẹ́ èèyàn méjì yọ gbà tutu kè ẹ jí ń dókè lọ́hùn mú ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
1: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
2: Abba ajó òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixure kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixure kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà ó da alágbò ara 24/7 Abba Mixure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixure gbogbo ìgbà ìjáwá ìjà òsì always guide me.
0: Gbogbo ìgbà ìjáwá ìjà òsì always guide ni ó yá guide ẹ̀ dáadáa ó ṣe pàtàkì ó ṣe kókó. Àwọn tó já sí dáadáa àwọn ń guide ara wọn 24/7 Abba Mixure wọn láwọn ò lè fi ṣeré pé kí ni fi ṣe èèyàn àwọn gbọ́dọ̀ guide dáadáa. Káwọn dúró dáadáa bí ọmọkùnrin

0: Alhaji Awari Dada Alhaji Musifat ya lagbo nilu Laramokin akiyin o alawon na ngbo wa dada oya se ti setan Oni number to jasi bi sugbeyin te fe je alagbata fun le ise to nsegbogi 24/7 ba mi jo 091 60 62 62 53 eja weni akoko toko wa nbe na elo e ka le o esim o ko yin be tin pe wa Alhaji Telemu lati ilu Ore.
1: Bẹ́ẹ̀ni, ọ̀pẹ́ mi jẹ́ ọ̀dá.
0: Ẹ ṣeun, ìjà wa ìjà ò sí.
1: Always guide.
0: Ṣé ń guide ẹ dáadáa?
1: Olóògùn Ọlọ́run.
0: Ẹ guide ẹ. Ó yẹ parí òwe yìí tẹ́ ẹ bá ti parí ẹ̀. Ṣé ń gbọ́ mi?
1: Mo ń gbọ́ yín.
0: Ẹ gba 2,000 láti ilé-iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 bá mi jọ. Fun yen fun anfani pe Alhaji oko ayawo baba oki ogun on so job in Sunday so ti ya se ti setan
1: Alhaji n go ni se mo ti
0: de oya Yoruba bo won ni papa oba ka iroko
1: a ko roko
0: dana si labe Alhaji Telemu Oni na roko O lagbara bayi o O de wa simple Hello e ka le o E ti wa nbe e ka le o O ko yin be tin pe Mami precious lati bo Sẹ́ ń gbọ́ mi báyìí? Ìjà wa ìjà ò sí. Ẹ ń gá ìdí ẹ̀. Bápá ọ̀bá ká ìrókò. Bápá ọ̀bá ká ìrókò. Aka náà ni ṣùgbọ́n kì í ṣe gíúsì. Aka gíúsì. Ẹ gbá, bí mo ń lọ kọ́lẹ̀ lọ yẹn. Ṣé kí n fún mi? Wọ́n ti lọ. Ó dẹ̀ dùn mí sá, mo fẹ́ fún yín ní mi. Ẹ súnmọ́ ni. Ẹ̀lọ́ ẹ̀ka alẹ́ o.
2: Ẹ̀lọ́ ẹ̀ka alẹ́.
0: Ó kọ yín bẹ tí ń pè wá.
2: Mr. Abiodun láti Adófúre apàṣẹ wọn.
0: Mr. Abiodun.
2: Bẹ́ẹ̀ni sá.
0: Yorùbá bọ̀ ìjà wa ìjà ò sí.
2: Always guide.
0: Tẹ́ ẹ bá ti gbà á, ṣe ẹ láka nọmbà.
2: Nọmbà iná ni àká nọmbà.
0: Ẹ pè fún mi ni. Ṣó ti yá?
2: Ṣó ti yá?
0: Yorùbá bọ̀ wọ́n ní obì tó bá farasin.
2: Òun ní gbókáká.
0: Obì tó bá farasin ní gbókákáká. Kí lẹ gbókọ yín?
2: Mr. Abiodun Anibowoṣe.
0: Mr. Abiodun.
2: Bẹ́ẹ̀ni sá.
0: Láti ilé-iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 Abamijọ. Ṣé ń gbọ́ mi?
2: Bẹ́ẹ̀ni sá.
0: Ẹ ti jẹ 2,000.
2: Ẹ ṣe o.
0: Ṣé ń gbọ́ mi?
2: Bẹ́ẹ̀ni sá.
0: Alhaji Arọ́bì àti Olúwa Tóyìn ń sọjọ́ òbí níjọ Sunday.
2: Bẹ́ẹ̀ sá.
0: Ó yẹ pé àká nọmba yín.
2: 67-08-08.
0: Ẹ ní sùúrù ẹ̀yin lẹ lówó yín ẹ ní sùúrù. O pè ní àbí?
2: Bẹ́ẹ̀ni sá.
0: Ó yẹ pé.
2: 80-67-600. 627-627.
0: Àbí?
2: Bẹ́ẹ̀ni sá.
0: Abiodun Anifowoṣe ló gbé wá o.
2: Bẹ́ẹ̀ni sá.
0: Ẹ̀yin náà lẹ́ni.
2: Èmi náà ni mo ní o.
0: Iṣẹ́ lòmíì. Àbí bẹ́ẹ̀ kọ́. Ọ̀gbẹ́ni Abiodun Anifowoṣe. O ti wọlé.
2: Ẹ ṣe o sá.
0: Ọjẹ́ 2K ti wọlé. Ẹni kí Alhaji, Alhaja happy birthday in advance.
2: Alhaja happy birthday in advance.
0: Ọlẹ́ ṣe
2: ọdún kan o.
0: Àmì àmì àmì àmì. Ẹ ṣeun o. Àwọn ti gbà lọ.
3: Alhaji Daji, ọkàn táwa ká létí
0: Anurabe. 0816251991 0816251991 Ẹni àkọ́kọ́ ti gbà. Hello, ẹ ká lẹ́ o.
1: Ẹ mà ní yọjú lágbọ́ náà.
0: Àmì àmì àmì.
1: Ẹ mà kú jẹ́ látàárọ̀.
0: Ẹ ṣeun o.
1: Ìjà sinna wà bẹ̀rẹ̀ òtá wà yìí o.
0: Ẹ́.
1: Àsìnà wa ṣáná lọ́wọ́ tá wà yìí o.
0: Òun ṣáná. Ìjà wà ìjà òsì.
1: Olúwa ṣe àìrí ni.
0: Ṣé ń gáìdì ẹ̀ dáadáa?
1: Ṣé ògùn ọ̀bọ lọ́mọ mi lọ́wọ́ mọ gáìdì ẹ̀ gidi gan.
0: Orí yín wà ń bẹ̀.
1: Ẹni wa rẹ̀ jókè lókun láti ìta gbọ́lábẹ́ jẹ àánú.
0: Jókè láti ìta ògbólú.
1: Ṣẹ́gà.
0: Lábẹ́ jẹ àánú.
1: Ẹ o lọ lọ́wọ́ tá wà
0: ẹ̀. Ẹ̀ ẹ̀. Só ti yá sẹ́, ṣé kí n fún lówe?
1: Máa
0: gbìyànjú ẹ̀ wò.
1: Bẹ́ẹ̀ni.
0: Òwe tí mo fún ọ lẹ́ẹ̀kan yẹn ó yẹ parí ẹ̀.
1: Ewé ni.
0: Ẹ́.
1: Ewé lẹ fún wa.
0: Bá pa ọ̀bá ká ìrókò.
1: Aka ọwọ́
0: ẹ̀. Ẹ́.
1: Tápá ọ̀bá ká ìrókò, aka ọwọ́ ẹ̀.
0: Aka ọwọ́ ẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọwọ́ kọ̀. Ẹ ṣe sọ pé ẹsẹ̀ rẹ̀ náà, aka. Ẹgbà ọkẹ nìkan o. 0816251991. Hello, ẹ ká lẹ́ o. Ẹ ṣeun, ó kọ yín bẹ tí ń pè wá.
4: Tọ́pẹ́ ló ń pè yín láti ìlú Àkúrẹ́ sà.
0: Tọ́pẹ́ láti ìlú Àkúrẹ́. Ìjà wà ìjà òsì. Ṣé ń gáìdì ẹ̀? Pẹ̀lú kí lẹ fi ń gáìdì?
4: Mo ṣe à ń lò pẹ̀lú.
0: 24/7 abamijọ.
4: Bẹ́ẹ̀ni
0: sà. Ẹ̀lẹ́fín gáìdì ẹ̀.
4: Bẹ́ẹ̀ni
0: sà. Bọ́yẹ̀yìn lẹ wá ní 2,000 naira tó kù yìí.
4: Ó lè jẹ́ mi náà sà.
0: Ó lè jẹ́ yín ẹ̀ tí ẹ̀ ṣú ọ̀pẹ́ bọ́yẹ̀yìn ni.
4: Èmi ni.
0: Ẹ́.
4: Èmi
0: ni. Só ti yá.
4: Ẹ̀ ó yà.
0: Bá pa ọ̀bá ká ìrókò.
4: Àpá ká bùbá.
0: Ẹ́.
4: Àpá ká bùbá ẹ̀.
0: Bùbá bó o. Ṣé ìrókò rà? Ṣé ìrókò rà? Sóró aṣọ ni. Àbọ̀ wọ aṣọ. Ẹ
4: ní bá tọ̀ bá ká ìrókò.
0: Ẹ igi ìrókò.
4: Ẹ apá náà ká bùbá
0: ẹ. Àwa ká bùbá ẹ. Ọlágbára báyìí o.
3: Ọyọ̀ máa ti máa mẹjọ.
0: Ọlágbára.
3: Bọ̀súwe Fuji dance.
0: Ẹ ṣeun. Ẹ jẹ́ ń wẹ́ ní iná. Hello, ẹ ká lẹ́ o.
5: Ẹ kálẹ̀.
0: Ọkùnrin lọ gba tẹ̀ẹ̀kan. Ẹja òwe obìnrin ló máa gbélé. Ó kọ yín bẹ tí ń pè.
5: A bẹ̀rẹ̀ látàkúrẹ́.
0: Látàkúrẹ́, ó kọ yín.
5: Margaret Ajayi.
0: Ẹ̀hẹ̀n. Ìjà wà ìjà òsì.
5: Always there.
0: Ṣé ń gáìdì ẹ̀?
5: À ń gáìdì ẹ̀.
0: Orí yín wà ń bẹ̀. Owó yìí ọ̀rọ̀ dáadáa. Tẹ́ ẹ bá ti gbà, ẹ ti gba 2,000. Ṣé ń gbọ́ mi?
5: À ń gbọ́.
0: Àrò tó bá tutù. Ẹ́.
5: Ẹ́.
0: Àrò tó bá tutù.
5: Ẹ́.
0: Ẹ́.
5: Ládìyẹ ń yé sí.
0: Ọlọ́run mọ̀ yọ yín o. Ẹ́.
5: Òun ládìyẹ ń yé sí.
0: Ẹ ṣúọ̀.
5: Mo ṣúọ̀.
0: Ẹ dẹ̀ ṣúọ̀ pé adìẹ ń yé bẹ̀ ni.
5: Àrò tó bá tutù ládìyẹ ń yé sí.
0: Àrò tó bá tutù òun náà ni adìẹ yé sí. O deep. O deep. Ọ̀yà ẹ pe àkáǹtì nọmba yín ẹ ti jẹ 2,000 naira.
5: Ọ̀yà bá mi pa àkáǹtì nọmba.
0: Ṣé inú yín ò dùn sí?
5: 90.
0: Ẹ ní sùúrù. Sọ́yà.
5: 90.
0: 90.
5: 50.
0: 50.
5: 81.
0: 68. 68.
5: 85.
0: 85.
5: Ope.
0: Eléyìí ò gbé wá o.
5: 90.
0: Uh-huh.
5: 60.
0: 50 àbí 60.
5: 60.
0: 6-0 ni. O ti gbé wá. Abídèmí Precious Adébáyọ̀.
5: Bẹ́ẹ̀.
0: Ṣé bẹ́ẹ̀ ni?
5: Bẹ́ẹ̀ ni sà.
0: Ọyá gbé fún màmá padà.
6: Ẹ̀lú.
0: Ṣé ń gbọ́ wa báyìí?
6: À ń gbọ́.
0: Ẹ ti jẹ 2,000.
6: Ẹ ṣé o.
0: A sì ti jù sí yín.
6: Ẹ ṣé.
0: Sẹ́yìn ni Abídèmí. Precious.
6: Adije ni Precious.
0: O ti wole ati ju si yin. O ye dupe lowo. Al e ba ke alaja ti n sojo bi na.
6: Alaja o ba ri ka ru o, wa so ni wa se mo du o.
0: Amin amin amin amin.
6: Ke sha mo du a se ni na re.
0: Amin e seun o. Amin amin amin amin amin. E seun. E ja mo lo were were. Asiko ti lo. Gbogbo eyin te ba fe je alagbata fun le ise to nse gbogi 24/7 ba mi. E ma pe number 091 60 62 62 53 091 60 62 62 53. Un gangan na lo ja si ile ise to nse gbogi 24/7 aba mixture. E pe won ke ejo soro papo bo se ma dodo yin ko si wahala ejo ma soro papo ni eyin na e ma ta ladugbo teyin eyin na je alagbata eyin na ma guide ke de ma je kawo eyan ma guide daada alaja robi heart oluwa toyin aya baba oke ogo e ku muro ojo bi o lagbara lowo olohun emi yo sopo re laye arojo mejo ta tun ma pade lagbara lowo olohun opo yemi jo oda na loko ti mi jo aki baba ogegun na oko yawo nu agbodo ki won dori yawo to ba se daada ka dupe lowo oko na oko na ba si se daada ka dupe lowo yawo akiyin daada baba oke ogun odo je mejo ta tun ma pade ire o
7: baba egba mi era mi kale oroko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
8: aba aju ko ti igbo ni nipa 24/7 aba make sure koronjo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo tinu rara o kawo eyin didun ara riro afogede gede do ti ara danu logo lo mo kuri agbaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atego la fi pelu re ajo nafdaki fonte dugba o da lagu ara 24/7 aba mission lati je alagbata jake jado le Nigeria e ma pe 091 60 62 62 53 091 60 62 62 53. Oruko money janu omo 24/7 aba mission gbogbo igba ijawa ija osi always guide me.
9: Mo ń gbádùn àdàbà.
10: Gbogbo wa là ń gbádùn àdàbà.
11: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró Mamadol ṣe fi dùn tí o ò lè gbàgbé rárá?
12: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn.
13: Ó dùn gan o, mo ṣe ń rántí ẹ̀.
11: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín láti dùn?
14: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ aṣọ dẹ́ran tó dùn yẹn lónìí.
11: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
14: Mọ́mí jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
11: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́.
14: Mamadol ni.
11: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró Mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìbò àtàwọn olólùfẹ́ rẹ̀. Òróró Mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadol lónìí.
9: Mo ń gbádùn àdàbà.
10: Gbogbo wa là ń gbádùn àdàbà.
15: Yeah, really nice. I take it.

Olúwa Ọlọ́run ọba alágbára. Ọba ẹlẹ́bùrú òkẹ́ ju gbogbo ẹ̀. Ẹ̀yin ni Olúwa. Ká tó dá ayé lẹ́yìn ti wà, ká tó dá ọ̀run lẹ́yìn ti wà. Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run ẹ̀mí mímọ́, ṣá máa jọba lọ ní gbogbo ọ̀nà. Arábìnrin kan ni a jọ sọ̀rọ̀ ní àárín ọ̀sẹ̀. Mo fẹ́ kọ́kọ́ fi ọ̀rọ̀ yìí sí ọjọ́ mẹ́jọ, àmọ́ mo nílò, mo ní rárá. Ẹ jẹ́ ká kúkú sọ, ká mọ̀ pé a ti sọ. Àmọ̀ràn ńlá ni wọ́n fẹ́ láti ọ̀dọ̀ àwọn olólùfẹ́ ètò àsìkò mi. Kí ló ṣẹlẹ̀ pàápàá? Kí ló tiẹ̀ ṣẹlẹ̀ gangan? Ohun tó ṣẹlẹ̀ ni pé wọ́n ní láti ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti ń pè mí, ṣùgbọ́n mo máa forúkọ bo ìlú yẹn gangan ní àṣírí ní

0: wọn ní bí ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀ ni pé àwọn ti wà láwọn àyè kan tó jẹ́ pé nígbà tí wọ́n máa bá ọkọ àwọn pàdé ọkọ tí wọ́n fẹ́ o tó fẹ́ wọn ọkọ wọn wọ́n ní kó tó di pé àwọn méjèèjì ń gbé papọ̀ làwọn ti bí mọ ẹyọ kan fúnra wọn kó tó di pé wọ́n fẹ́ra sílé gẹ́gẹ́ bí tọkọ-tìyàwó kó tó di pé àwọn méjèèjì jọ ń gbé gẹ́gẹ́ bí tọkọ-tìyàwó ni wọ́n ti ni wọ́n ti ní ọmọ kan kódà ó ní ilé tí òun gbé nígbà tó òun wà ní sisi náà lòun ṣì wà tó jẹ́ pé ilé gan tó ń fowó ara òun gbà náà lòun ṣì ń gbé ní gbogbo àkókò yìí ó ní arákùnrin yìí jẹ́ èèyàn tó máa ń lọ láti ibìkan sí ibìkan láti ibìkan sí ibìkan láti lọ gbìyànjú yẹn ṣiṣẹ́ á ṣiṣẹ́ lọ ó lè lọ bí ọ̀sẹ̀ bí mélòó kan kó tó padà wálé ní gbogbo bí ó ṣe ń lọ kákàkiri yìí tí gbogbo nǹkan tí ó ń gbìyànjú láti lè jẹ́ kí ayé òun àtọmọ ó dára àti lè jẹ́ káwọn náà rí ayé gbé ní ìrọ̀rùn ó ní ibi tí òun ti ń jọ́sìn olùṣọ́ àgùntàn tó wà lórí ìjọ ń bẹ̀ náà ò fi àwọn sílẹ̀ ó ní kò fi òun sílẹ̀ o nínú àdúrà nínú gbogbo akitiyan náà ni ó fi dúró ti wọ́n ó wá ní ọjọ́ kan ló sọ pé kan jọ lọ sí àwọn ibìkan tí ó wọnú lórí òkè nínú igbó lọ́hùn láti lọ ṣe àwọn àdúrà kan lọ́hùn lórí òkè ó lóun àti olùṣọ́ àgùntàn nìkan ni wọ́n lọ lọ́jọ́ náà ó nígbà tí wọ́n dórí òkè lọ́hùn torí àkókò wa ó nígbà tí wọ́n gba àdúrà tán ó ní bàbá yẹn sọ pé ẹ̀mí ọlọ́run sọ báyìí pé nǹkan gbọ́dọ̀ pa wọ́n pọ̀ àwọn méjèèjì kí àwọn kankan bá lè ṣí láti lè mú kí àwọn kankan ó ré kúrò lójú ọ̀nà àwọn méjèèjì ohun ìyẹn òun àtọkọ ó ní gbogbo ọkàn òun dẹ̀ ló ń fi fẹ́ ọkọ gbogbo ohun tó bá máa mú kí ọ̀nà ńlá lòun rẹ́dì láti ṣe ká má fa ọ̀rọ̀ gùn wọ́n jọ ríra wọn gẹ́gẹ́ bí ọkùnrin àtobìnrin lórí òkè lọ́hùn nínú igbó lọ́hùn lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n tẹ̀síwájú wọ́n bá ilé ayé wọn lọ lẹ́yìn ìgbà yìí gangan lọ́kọ́ wá padà wá táwọn méjèèjì jọ ń gbé tó di pé wọ́n bí mọ mìíràn wọ́n ṣáà ń ṣe tọkọ tìyàwó ayé wọ́n ń tẹ̀ síwájú ṣùgbọ́n nǹkan ò lọ bó ṣe yẹ kó lọ dàbí alára o ó ní lẹ́nu àìpẹ́ yìí ni ọkọ òun wálé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún ni o ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ó ní ó ti ń ṣẹlẹ̀ báyìí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ láàrin òun àti adarí ìjọ tó jẹ́ olùṣọ́ àgùntàn wọn yẹn ó ló ti ń lọ bí ọdún 15 years ó ní ọkọ òun ló dédé wọlé ó nígbà tó wọlé ó lóun ló béèrè lọ́wọ́ òun pé ibi tí òun lọ lónìí láti lọ gba àdúrà ó ní ibẹ̀ ni wọ́n ti jẹ́ kó yé wọn pé nǹkan kan wà tó dí ọ̀nà wọn pé n tí ò tí jẹ́ kọ́ náà ó là dàbí alára ni pé òun àti nǹkan kan wà tó jẹ́ bí ìjìnlẹ̀ láàrin òun àti olùṣọ́ àgùntàn ìjọ wọn ó ní ọkọ sọ bẹ́ẹ̀ fún un pé ó dìgbà tóun bá tẹ pẹpẹ ọ̀rọ̀ àbí tóun tú àṣírí yẹn àbí tóun jẹ́ kó hàn ni àdúrà àwọn méjèèjì máa ṣe gbà àdúrà òun gan náà lè gbà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ yẹn pé ohun tó ń fa ìdíwọ́ ìdìnà nìyẹn fún wọn gan tí ò tí jẹ́ kí àdúrà wọn ó gbà ju bó ṣe wà yìí lọ ó lóun ní kò sí nǹkan kan to dabi ijine laarin ohun ati pastor wa oluwa ni oke pe ko si problem but in to wa in ti ohun gbo lohun so yen o ni sugbon ere okan wa je ko ohun gbadun o nigba to ma di ojo ale ojo keji ti oko ohun de to fi oro yen to ohun leti lohun wa so fun pe eh bye lori lawon gba kan o nigba kan te sin lo kakakiri ti ki ti o ti si ibasepo lo tara to dan tara laarin wa pe bye lo sele o lo kon wa mi kan le pe ha lo de je kin gba emi gan ti gbagbe gan ati papa even awa gan o ti eronu emi ati baba gan o ronu pe nkan beyen waye laarin awon mejeji mo oni eh oni be ni oluwa ni we ko si sise ko sai se eh se ko imi o tun pada waye ah oni rara o leyin igba kan yen leyin ojo yen kan kan be o tun pada sele mo di ba se nsoro yi olohun de bura olohun fọlohun bura ni waju oko ohun oni lo to sa gege bo se so fun mi oni ko de si nkan miran mo lati igba yin na sa laarin ohun ati baba wa ni oke o wa ni bo in to wa sele gangan ni wipe ngba to ma di bi ojo keji si ojo keta si igba to n salaye oro yen gan fun oko oni loko nkan pada wale lo wa so pe wa lati le mu kini ohun o yo abi ko n kuro lori oro yi patapata wa lo so fun baba in to se fun o lojo yen to iwa tejo se na lawon akoko yen ngba yen kinu mi to le yo emi na ma siru e fun yawo baba yen pe tu ge phone yen eyi ni inu ohun fi le yo ti no ohun wa fi dun ehn pe to ohun oni foju oju yen ma wo ohun mo to ohun na ko na gba lati je ko na se be fun iyawo ti e olohun wa wo wipe iru ki leleyi se bo lohun ti kuro lori e se bo lohun ti so pe iwo ti so nsin pe o ti tonu e o riro mo ki lo tun ba eleyi wa olosha yari oni o wa ni tohun ba ti ko tohun ti le se ru nkan be abi lo jise be ehn ati le to fuya ati le to wuwo ato omo gan ko ma mu won lo kuro lakata o oloko un de nikan ni agbọkande leyin Ọlọrun tohun ni oni bi tori pe kini ohun ti jiya won de ti gbianju gan oni ka ma farogun ohun lo ba oluso agutan ohun na te salaye fun pe baba bye oro gba yen o ohun salaye fun oko oluwada ki lo mu e ki lo sele ki lo de olohun a salaye fun pe bye lo sele to ohun fi salaye fun oko eh Olohun wa so fun baba yen pe nkan ti oko ohun so leleyi o ona wo la fe gbigba oni yen wa ni ha iru ki leleyi so se be sa Olohun wa ranse pe oko onigba to ko ohun dodo won oni baba yen be ololuso agutan yen bebe oni koda o do bale fun oko ohun pe ko ma binu oni sugbon oko n fi ake kori olowa so nkan kan pe ohun oloruko kan to n baje o pe baba yen lo loruko pe ti o ba ti le se nto kan to ohun so pe ko se ko gbagbe bi jo yen se wa tobi to abi bo se tobi to leni be na lo se ma wale pe tori ohun oloruko kan to ma baje o wa ni ogangan bi ti ironu ti wa mu ohun gangan leleyi ejo sa e ba mi so eje kawon eyan ba mi gbo amoran won le mi fe ni korita bi to n wa e ki lohun le se ona wo lo ma gbegba bawo lo se ma ri o soso ni sini lenu o buyo si ohun temi wa kokko so fun won ni wipe mo ni egbo ma awon kankan wa to je pe eyan gbodo se kele de je eko fun gbogbo eyan iwon ba la sunmo ni o ye ki timotimo wa laarin olusoagutan iba je ko ma je olusoagutan nikan gan ko ja daun se ni o ko je awon ton ba ya ti so pe oni mimo iwon ba lo ye ki timotimo ma wa laarin yin ti ati won mo gege bi obirin to je iyawo ile ko se ni te ran ra o le lo on temi kan kokko so fun arabirin niyan sugbon kan ma soro ju tori akoko wa eyin ti mo ago to wole si yara agbara n bi beyin o ba de mo 081 38 enu mi ago 081 62 51 9991 egbo mi dada 081 62 51 9991
1: otun ti de o mo se unde
0: hello ta lo wa nbi o lati omi fun mo gbo yin ni papapa tori akoko wa ami
2: ya en eni eni apetu
0: se oko
2: oko ni apetu
0: okay
2: to ti sele di tele
0: eyan de ti lo
2: e ti lo
0: e mo ko kan kan fe kokko se emi ke be mi se ro mo gba po kan fe se bi okunrin ni lati lati damu won fun won gba die sugbon mi gbodo so yen be na tori mi ri won
2: o ma gbe si oju aye
0: be ni ami e se elo ta lo wa nbe o
3: elo e kale
0: sa
3: sare lo so ra ta gbalugba ja koko
0: mo gbo yin sa
3: ko te mi ri so ye ni pe olujagun to ye e ba soro ko gba ko ga yen le o le se ko no le gbeson
0: ora ko lo gbeson
3: ni ko no lo gbeson so ora to
0: kuro nu okunrin e
3: ka yoro tin o le tonu e ba je mi ni o
0: ah okay e se hello ta lo wa nbe o
4: Pastor Boye de lati ilu Kogi.
0: Inu mi dun pe ojo luso agutan sa. Mo n gbo yin.
4: No mo pa. Ebe na la be yi oko.
0: Yes sir.
4: Ojo kuro ti Olorun.
0: Hmm.
4: To ojo waju.
0: Hmm.
4: Bibeli so wi pe
0: Yes sir.
4: Olorun ayonu si awon to won yo yonu si.
0: Hmm.
4: Ebe na ni ka be. Ko fowo yi wonu
0: ko kuro lori e ko ma ti e se bi pe oun se ri nkan kan abo n gbo ri
4: o fe le si erin wa ti olorun
0: hmm
4: olorun ko se da ko rin ajo nibe
0: o da sir
4: yes sir
0: yes sir oju saman dudu okukun bole o ikori 081 62 51 9991 moduro moro se mo bere moro koda bi mo sun hello ta lo wa nbi o
5: ah alaji no bu lati rele
0: ni papa papa mo n gbo yin
5: okay iko to wa nbe ni pe ki yawo eyan ko lo ta le ko lo ba yawo lu so so ki ya joko eyan ba so pe pe ke ten ti ko je won awo
0: ah okay
5: Yes,
0: no. Oh, done. Who lo ba kan leti eni? Anyways, ko se iroyin o, ko se wi. Fenikani e ma se. E kon la ni mo so. Se won ba lo ye ki wole wode o wa mo laarin. Iyawo ile. Bi mo se le se rara. 081 62 51 9991 Hello, ta lo wa nbi o? Yes sir.
6: Eku eto eku se opolo.
0: Yes sir.
6: Oruko mi Comrade Dele Akarigbo Latondo.
0: Mo n gbo yin sir.
6: Seri imoran te ko mu sile yen.
0: Ben sir.
6: Mo ba ike ti po ju pe gege bi iyawo ile.
0: Ben sir.
6: Iwon ba die bi e sumo Either pastor, abi adam se abi anybody.
0: Whoever.
6: Whoever. By you, by DM. torí àwọn olóyìnbó gan sọ wọn ní too much familiarity.
0: Bẹ́ẹ̀ sà.
6: Ó máa ń fa oríṣiríṣi ni. That's point number one.
0: Hmm.
6: And number two.
0: Yes, sir.
6: Mo tí ìyàwó ilé yẹn ṣe kì í ṣe nǹkan tó da. Kò dáa rárá rárá. Ọkọ yẹn ìgbésẹ̀ tó kọ́ fẹ́ gbé yẹn ìgbésẹ̀ yìí náà ò dáa torí ìgbésẹ̀ yìí náà ò léwu. Wọ́n tọ̀ kí ọkùnrin yẹn bá lọ lé nǹkan sórí ìyàwó.
0: Èmi gan ti ẹ̀ sọ pé yẹn gan ò lè gba. Ṣé ìyàwó ìyàwó olùṣọ́ àgùntàn gan ò ní gbarú ẹ̀.
6: Kò tiẹ̀ ní gbarú ẹ̀ tí ẹ̀bẹ̀ ni a bẹ ọkọ̀ yẹn kó jọ̀wọ́ kó jàre tó yọ lọ́run. Nígbà tí ìyàwó ti lè jẹ́wọ́ yẹn. Nítorí yìí kí ọ̀bẹ̀ ní wáyé mọ́.
0: Kán dẹ̀ tẹ̀síwájú ayé wọn.
6: Bẹ́ẹ̀
0: pábánbarì wọn lè fi jọ yẹn lẹ kán dẹ lọ máa gbàdúrà àwọn bí mi.
6: Exactly sir. Exactly bó ṣe yẹ kó rí mi.
0: Ẹ ṣe púpọ̀ sà.
6: Ẹ kú ètò.
0: Yes sir. 08162519991. Ẹ lóòótá ló wà ń bí o.
7: Hello.
0: Orúkọ yín níbo lẹ ti ń pè wá?
7: Orúkọ Sunday láti Òkìtì Pupa.
0: Ní pápápá mò ń gbọ́ yín o.
7: Nǹkan tó wà lọ ni pé ìyàwó yẹn kò máa retí ẹnìtì mọ́ torí pé since tó ti sí gbogbo rẹ̀ fún ẹlòmíràn dúró bàbá yẹn pásítọ̀ ni ìyàwó wọn kò ní gbà fún olókìlì yẹn so better kò fi ilẹ̀ kò dá dis kò máa ṣe kankan but kò fi ìyàwó yẹn ilẹ̀ because ìyàwó yẹn kì í ṣe mọ gidi. Kò fi bẹ́ẹ̀ tó bá tó fẹ́ ra lọ bẹ́ẹ̀ òun kọ ọkọ wọn ò ní ọkọ yẹn ọkọ wọn ò ní balẹ̀ kò ní lọ́ọ̀bù ẹ̀ tó bẹ́ẹ̀ yẹn.
0: Mọ́.
7: Bó ṣe rí ti rí yẹn.
0: Ẹ ṣe. Mo rí àtẹ̀jíṣẹ́ yín bí báyìí. Ẹ lóòótá ló wà ń bẹ́ o. Ní pápápá orúkọ yín bó lẹ ti ń pè wá.
8: Báṣì lọ rẹ̀ ni o.
0: Yes sir, ó yá ní kíákíá.
8: Ṣé o ṣe èmi ká rí sí ọ̀rọ̀ yẹn? So àwọn yẹn ti sọ̀rọ̀ ná ọ̀rọ̀ ògbọ̀rọ̀ ọ̀sìn fún pọ́ọ̀tì. So àwọn obìnrin náà ni àárọ̀ pásítọ̀ ti ṣe ṣe ìyàwó náà dẹ̀ ti ṣe ṣe ẹ̀mí tó lò wọn nígbà yẹn. Ìyẹn ti kọjá lọ. Báṣì wá máa rọ ọkùnrin yìí. Kó mọ kíkò kó gbà gbogbo nǹkan kó fi gbogbo nǹkan sí ọwọ́ ọlọ́run. So irú ẹni tí ó sì sọ àṣírí yẹn fún náà. Ó lọ sí ọ̀dọ̀ ènìyàn pé nǹkan bábábábá yìí ènìyàwó ń sọ ó sì ti jẹ́ oṣù fún nǹkan tó náà ló ń fẹ́ ṣe ni. Àwọn èèyàn dẹ̀ ti ń bó sọ̀rọ̀ kó béèrè lọ́wọ́ ẹni yẹn gan pé kí ni kóun ó ṣe torí ẹni ti jẹ́wọ́ báyìí.
0: Bẹ́ẹ̀ni.
8: So àtúnṣe yẹn kó wà ní ọ̀dọ̀ ẹni tó sọ fún yẹn ni yẹn gbọ́dọ̀ rí nǹkan kan láti ṣe kí ìgbésẹ̀ ilé ayé wọn tó fi máa da. So kankan tẹ́lẹ̀ kan rí ni pé ìjọ yẹn kí wọ́n má lọ síbẹ̀ mọ́. So èyí náà ó sì kọ́ àwọn èèyàn wa náà lọ́gbọ́n. Iṣẹ́ tí obìnrin mi ò lè ṣe fún ọkọ ẹ̀ nínú ilé wọ́n máa ṣe káàkiri àtàláfà o àti pásítọ̀ àti abaláwo o tí obìnrin mi ò lè ṣe fọ́pọ̀ ẹni wọ́n máa ṣe ṣùgbọ́n gbogbo ẹ̀ wà lọ́wọ́ ọlọ́run.
0: Wọ́n wà lọ́wọ́ ọlọ́run. Ẹ ṣe púpọ̀ sà.
8: Ìdí sá tí mo kà fẹ́ sọ ni pé ẹ bá obìnrin yẹn sọ̀rọ̀ kẹ́ rí ọkọ ọkùnrin yẹn gangan náà kẹ́ bá sọ̀rọ̀.
0: Ó dà. Ẹ ṣe o. Hello.
9: Hello.
0: Orúkọ yín bo lẹ ti ń pè wá?
9: Ẹni ni Olóyè Adébíta Adélèké.
0: Yes sir.
9: Láti Òǹdó.
0: Láti Òǹdó, yes sir.
9: Nǹkan tí pásítọ̀ mi ṣe kò dáa. Nǹkan tí mo kàn fẹ́ rọ̀ tí èèyàn bá múra á pa ọkọ ìyàwó yẹn. Kán mú pásítọ̀ yẹn kán mú lọ sí àgọ́ ọlọ́pàá kó ṣe undertaking.
0: Ok.
9: Ọgbẹ́ fún ọkùnrin yẹn ni ọkùnrin yẹn kò lè kúrò nínú ẹ̀ láyé. So kán mú lọ sí àgọ́ ọlọ́pàá kó ṣe undertaking kí nǹkan kan ò gbọ́dọ̀ ṣe ọkùnrin yẹn. Tó bá wu ọkọ ìyàwó kó gbà fún ìyàwó ẹ̀ tí ò bá dẹ̀ wù kó lè dànù kó gba àwọn ọmọ ẹ̀.
0: Ẹ ṣe.
9: Tó bá múra pásítọ̀ yẹn á pa mọ́
0: ẹ jẹ́ kí n gba ìpè kan sí. Hello.
10: Ẹ mà ní wàlẹ̀ la gbọ́ ọlọ́run.
0: Jógè láti ta ògúlú.
10: Ẹ kúṣẹ́ ládàárọ̀.
0: Ó yá mò ń gbọ́ yín.
10: tukolowo baba adeola karibu tukolokoro eje bi mo se ni ko lu ba soki am pe gani ti ikide eje ti bi awo ti ba kuro nkan le
0: okan kuro
10: eta ku su bi nti le ko ba ti lo e ku se ta ta
0: e se bi orere agbani mo dai me pa nda tomode oju saman du bi se hello
11: hello
0: hello yes sir oruko yin bo le tin pe wa o
11: e kale lato ye ni mo tin pe
0: ni papa pa sa mo ngbo yin
11: yes sir gege bi oro advice mo fe se lori oro e
0: yes sir
11: ko ni ibi ti teni kan ti bere
0: nje ni kan pari si
11: teni kan pari si
0: okay
11: awa na ati go through gogo le ti an gbo yin so gege bi ko iyawo ile mi o le na advice bona ti o me ni to
0: n si
11: so kode ma bi to tin bo ko ma bi tun lo gege bi yawo ti yawo ba ti so pe ohun ti se tan pe won ti se tan ati ko le
0: be ni
11: ko ma fi ti pati pa ko le
0: okay
11: so o le gba gege bi o ti apologize pe ohun ti mistake but ohun ni ko funra ko ma da gbo ara le ko ma mele to nse so bo pe boya se ba ye pe won ati yawo si jo ma wa ta si jo ma gbe ma jo ma gbe
0: to
11: ba se pe ni to ma lo na a ti wa ninu a ti wa yen ta si ma continue to ye pe a pada lo gbe yen so o je advice ti mo fe fun oko yawo
0: oko
11: gege bi imo ti ni mo
0: e si sa gbogbo awon ti won soro patapata ni won soro to dara elo ta lo wa nbe o
12: hello
0: oruko yin bo le tin pe wa obirin lo pe wa wole ni papapa
12: kikele won latako lati joka
0: mo gbo yin mo
12: seri obirin ye ise lo paku debi to wa yen ise
0: ise okay ife okay
12: so ko ba je pe okun yen koko dari ji ko kile ko je ko ma ba ti e lo
0: tori
12: bo se won yen papo yen ti fi nkan sori e fo ti fi nkan le lori ko ma ko je pe okun yen le ba lase bi se po ko ma lo ku le lori so e je ko ma ba ti e lo ki e ko fi papo yen sile fun olorun ko na lo se dajo wa family ku ti e so ko da wa ko mo pe yes ko ka omo ko ma toju awon omo e ko je ko bi yen ko ma lo
0: ko
12: ti mi to le yen
0: e se puko ma mo duro moro mo bere mo tin ba kuro lori eto 08138550388 number to do mi gangan ni 08138550388 o pagbata ki lowo gbogbo awa ti ajo mu ti toni wa se ti gbo yin to ba di ojo mejo a ma wonu e daada mo mo riri yin goke ajo se wa oni baje o Abdulrahman bo mo riri yin o okunkunbole o loruko loga loga ti won pase ikanni ti a wa yi na ni mo nki yin mo duro mo ro se iwaju loloko temi ngbe mi lo ki se eyin bi mo sun lodo lekan 08138550388 number mi niyan dayo olowo kan de loruko temi e se pupo.

0: àkànmọ́lẹ̀ níta yé.
1: Bẹ́ẹ̀ni o.
0: Gbogbo bí akayé rẹ mọ́.
1: Orúkọ Jésù.
0: Ara fọ tútù.
1: Àmẹ́jọ.
0: Gbogbo iṣẹ́ ibi tó fi àfọ̀ṣẹ kànmọ́lẹ̀.
1: Orúkọ Jésù.
0: Èyí tó kàn mọ́ igi ìrókò olúwarẹ̀.
1: Orúkọ Jésù.
0: Èyí tó kàn mọ́ igi ọ̀gẹ̀dẹ̀.
1: Adáríwáyọ̀.
0: Èyí tó lọ kàn mọ́ inú odò.
1: Jésù.
0: Èyí tó kàn ní orí àpáta.
1: Jésù.
0: Mo bá gbogbo wọn wí.
1: Bẹ́ẹ̀ni o.
0: Àpáta gbọ́ ọ̀rọ̀ mi o.
1: Báwo.
0: Nítorí ẹnìkan.
1: Yes sir.
0: Níṣe ọba lórí rẹ.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ó ní àpáta yérayé. Ibi ìsàdìwọ̀.
1: Ó yẹ sà.
0: Jésù ni orúkọ rẹ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ó ní láti gbọ́ tí mo wí.
1: Ó yẹ.
0: Gbogbo iṣẹ́.
1: Ẹ o.
0: Táyé ṣe lórí ìwọ àpáta.
1: Ẹ o.
0: Tí wọ́n fi kalẹ̀ àwọn èèyàn yìí mọ́lẹ̀.
1: Jésù.
0: Ìwọ ilẹ̀ gbọ́.
1: Jésù.
0: Lúlò lórúkọ ìwọ ilẹ̀.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ní àkọ́kọ́ bẹ́yẹ rẹ. Mo sọ tẹ́lẹ̀.
1: Jésù.
0: Tí olúwa dẹ̀ ni ìwọ ilẹ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: Àti ayé àtàwọn tó tẹ̀ré sínú.
1: Bẹ́ẹ̀ni o.
0: Olúwa lọ́dọ̀ ìwọ ilẹ̀.
1: Ó yẹ sà.
0: Ọ̀mọnimọni tó mọ iye irun orí.
1: Kábíyèsí o.
0: Àti gbogbo yẹ̀rù ìwọ ilẹ̀.
1: Ọlọ́run sí ó nì.
0: Ìwọ ni.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Májẹ̀mú tó dá òkun. Tó fi iyọ̀ dá òkun.
1: Yes Lord.
0: Àtòkun àti ilẹ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: Àtàpáta.
1: Bẹ́ẹ̀ni o.
0: Àti inú agidi.
1: Yes sir.
0: Ẹ gbọ́ ọ̀rọ̀ mi
1: o. Ẹ gbọ́ o.
0: Àti ẹ̀yẹ da inú omi.
1: Jésù.
0: Ẹ gbọ́ ọ̀rọ̀ mi
1: o. Ẹ gbọ́ o.
0: Ẹ̀yin èmèrè inú afẹ́fẹ́.
1: Jésù.
0: Ẹ gbọ́ra inú àfọ́nífọ́yì.
1: Jésù.
0: Ẹ gbọ́ ọ̀rọ̀ mi o.
1: Ẹ gbọ́ o.
0: Jésù Olúwa gòkè lé ọrún.
1: Ó yẹ sà.
0: Ó sì ìgbèkùn ní ìgbèkùn.
1: Ó yẹ sà.
0: Ó mú ẹ̀bùn wá fún ènìyàn.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ó ní ẹni tó bá ní ká lọ sí ìgbèkùn.
1: Ẹ o.
0: Ní ìgbèkùn ni yóò lọ.
1: Yes Lord.
0: Gbogbo ẹni fi ọ sí ìgbèkùn.
1: Orúkọ Jésù.
0: Orí àpáta náà ti ṣé ni.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Orí ilẹ̀ ni.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Orí omi ni. Ó yẹ ká lọ kú síbẹ̀.
1: Àmẹ́jọ sọ.
0: Ibi tá ti ṣe.
1: Yes Lord.
0: Ká lọ kú síbẹ̀.
1: Àmẹ́jọ sọ.
0: Ojú títì náà ti ṣé ni.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ní ìkórìtà mẹ́ta.
1: Ó yẹ sà.
0: Ká lọ kú síbẹ̀.
1: Àmẹ́jọ sọ.
0: Ẹbọ ìwòwò ni wọ́n gbé ni.
1: Orúkọ Jésù.
0: Tí òfin rán lóore da sọ́kùn rẹ̀.
1: Bẹ́ẹ̀ni o. Bẹ́ẹ̀ni o.
0: Ẹbọ ìwòwò náà gbé lórí ìta.
1: Ó yẹ sà.
0: Tí òfin rán lóore da sọ́kùn rẹ̀.
1: Adáríwáyọ̀.
0: Àṣẹ ni mo wá pa báyìí.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ó yẹ ẹbọ sọ lọ́rùn. Kí wọ́n lọ kú sórí ìta.
1: Àmẹ́jọ sọ.
0: Láì lásọ lọ́nà
1: òde. Àmẹ́jọ sọ.
0: Bó ti gbẹ́bọ yẹ.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ní ìhòhò. Lórí ìta. Bẹ́ẹ̀ni kí wọ́n kú ní ìhòhò.
1: Àmẹ́jọ sọ.
0: Lórí ìta mẹ́ta.
1: Àmẹ́jọ sọ.
0: Ká kú síbi táṣọ wọn ò sí.
1: Àmẹ́jọ sọ.
0: Májẹ̀mú ni èyí.
1: Bẹ́ẹ̀ni o.
0: Kí wọ́n kú ní ikú tẹ́nìkan òkú rí.
1: Àmẹ́jọ sọ.
0: Ọmọ rẹ ò ní kú máa lọ́wọ́. Ìjì ò ní gbé ọmọ lọ́wọ́. Àṣẹ ọ̀run gorí.
1: Àmẹ́jọ sọ.
0: Kò yí padà. Olúwa ní tí n bá tètè pray fún ìyá ìkó ti fẹ́ mọ lọlé. Mọ́mọ́. Bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ̀ ń jìyà.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ bí ẹni jẹ.
2: Bí ẹni jẹ ṣúgà.
0: Bí ẹni jẹ ṣúgà ni ẹ ń jẹ.
2: Oúnjẹ o.
0: Oh my God.
2: Oúnjẹ o.
0: Kò sí okòwò tẹ ṣe òdì òdì ni.
2: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni.
0: Kò sí ẹ ti ṣiṣẹ́ alájàparí.
2: Bẹ́ẹ̀ni.
0: Síbẹ̀ ẹ mú kankan bọ̀.
2: Bẹ́ẹ̀ni.
0: Olúwa ní kí n wò yín báyìí. Ha! Mọ̀mọ́.
2: Sá.
0: Ta ló ń jẹ́ Yétúndé?
2: Ọmọ mi ni.
0: Ọmọ yín.
2: Bẹ́ẹ̀ni.
0: Níbo ló wà?
2: O Èkó ló wà o.
0: Èkó ló wà.
2: Bẹ́ẹ̀ni.
0: A ti tọ́dún mélòó tẹ ti rí kẹ́yìn?
2: Ti dọdún mẹ́ta.
0: Ọdún mẹ́ta.
2: Bẹ́ẹ̀ni.
0: Ok. Àtìgbà tí ẹ ti mọ Yétúndé tẹ tọ́ títí ó fi dàgbà.
2: Bẹ́ẹ̀ni.
0: Ǹjẹ́ Yétúndé fún yín ₦1 rí kẹ fi jẹun?
2: Kò fún mi.
0: Good. Ó dẹ̀ lówó lọ́wọ́.
2: Ó lówó lọ́wọ́.
0: Mọ̀mọ́.
2: Sá.
0: Olúwa ní nínú gbogbo ọmọ tí a bí. Yétúndé yẹn lọ́lọ́ gbé lọ́wọ́ sókè jù.
2: Bẹ́ẹ̀ni.
0: Tó bá fẹ́ tóun àtọkọ ẹ bá fẹ́ ra ilé fún yín. Kí lè ò ní tó ṣú wọ́n lè rà.
2: Ó máa rà.
0: Wọ́n lówó ẹ̀.
2: Ó ní.
0: Wọ́n dẹ̀ fún yín lówó rí.
2: Kò fún mi.
0: Bẹ́ẹ̀ bá pè é gan ẹ̀kọ́ kan ní mọ́ gbé kọ́.
2: Bẹ́ẹ̀ni.
0: Ṣé ti wá lọ̀dọ̀ àwọn wòlíì? Kí làwọn wòlíì sọ fún yín pé ó ń ṣẹlẹ̀?
2: Dádì, oríṣiríṣi mò ń gbọ́ ní ti ẹ̀dẹ sọ́tán. Etí wọ́n sọ fún mi láti rí i pé ìyá ọkọ ẹ̀, ìyá ọkọ rẹ̀ ló kọ ẹ̀yìn ẹ̀mí àti ẹ̀ síra wa.
0: Ìyá ọkọ rẹ̀.
2: Bẹ́ẹ̀ni.
0: Ló kọ ẹ̀yìn ẹ̀yìn àtọmọ yín síra.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀yìn tèmi ẹ̀ náwó síbí.
3: Ìrábí
0: mi mọ pásítọ̀ yẹn ò ṣùgbọ́n ẹ bá ń patẹ́wọ́ fún.
3: Àtẹwọ́dà.
0: Ẹ má pa jù. Ó ti tó.
3: Ó tó báwọn.
0: Ìwọ̀nba làtẹ́wọ́ tẹ́ ẹ pa fún. Torí pé ojú òkè ló ní kò ní ojú ìsàlẹ̀. Wòlíì tí ọba lójú òkè àti ìsàlẹ̀. Kò lè rí ìran àrídélẹ̀ débi tí ó rí ọ̀nà àbáyọ. Ìyá.
2: Sá.
0: Ìyá.
2: Sá.
0: o ti di okay se fe e je mu bi ele se fe ki o mo yin pe yin ki le oni to su
2: mo fe o mo fe e sa na mi
0: ko de fun yin lowo
2: be ni
0: e sa na mi
2: pastor e sa na mi o mo fe ko
0: e fe ko pe ki le oni to su abi
2: be ni be ni
0: e wa gbo asiri ijile kan wa teyan ara yin se nigba odo yin iya re le nje bayi oloje so pe eni to ri ran isaju yen o ri pe eru bi adanata
1: yes
0: adale keke bi
1: yes
0: wa adana se kaina eni yen ri
1: ka
0: sugba ko ri tan
1: jesu
0: oluwa wi pe ki wo yin oko te bi mo fun
2: be ni sa
0: ati gba te ti fi oko yin
2: ben
0: ti emi yoko yin fi bo
2: ben
0: se je koko yin toju ya e
2: mo
0: e de mi lohun
2: mi je toju re
0: en na wo si bi gbogbo eyan
2: ti mo toju toju
0: eh ki le so ma
2: mi toju re
0: eh toju e eh de je koko yin lo toju e eluwa ki se pe e je o toju nikan o
2: ah
0: o mama asiri koko gbudo tun ni gbangba te ba fe bo abi se mo soro mo ka de ba
2: e soro e soro e soro
0: ase pa mo lo wa te ase gbe kan si ko sa se gbe wa ase pa mo ni o pada keri e mama
2: sa
0: se le lo le baba lawo kan nigba te ore yin lo mu yin lo o te ba de ti jewo o ku si yin lowo awon mo ya de ma fi ya je yin lo ko si n to kan mi oluwa ni ntun yin le gbogbo n tó bá bíbélì pé ẹni bá bu ẹsẹ rẹ mọlẹ kì yóò ṣe rere mama olúwa sọ fún mi pé ní ìgbà ọdọ yín ẹnìkan ọrẹ yóò mú yín lọlé babaláwo kan ó dẹ ṣe iṣẹ babaláwo kan fún yín wípé kẹ ẹ lọ fi dáná fọkọ yín
2: ọrẹ mi ló mọ mi lọ
0: ọrẹ yín ló mú yín lọ wọn ní kẹ lo nǹkan mẹta fi dáná fọkọ yín ẹ dẹ lo ìtọ ìdí yín àti ẹ tó sùn. Ati ogun oju yin
2: ben
0: won ni ke bi dana foko yin je
2: ben
0: e se abe se
2: mo se
0: e se ogun yin sele ni ibi te wa ye do bale sibe inti e se ni ya e ma beri anu mama ma wa gbe oja agbara ile yin lori oluwa ni ti ya ise ni ya to fi control oko re koko re ma ba wo ta ki
1: o je ti onikan ni o mo gbo
0: titi enikan ni o mo gbo ti o ni nawo sita mo ko jo toju ebi ko jo toju ara
1: abi se o
0: inu inira ni ya oko yen ku si
1: ka
0: ori aisan ni ya yen ku si omo re si lowo to le wo san
1: jesu
0: sugbe iya yo je o toju e e wa fe so fun mi e so fun mi
1: o ni o se jere omo
0: bo ni oun na o se jẹun omo
1: kabesi olohun
0: iya oko kan na gbọdọ kẹyin omo re si
1: ta
0: eyin na seru e ki le se
4: mo fi si oku mi so yo oko mi ri ni
0: ki le se
4: ina yi po
0: o ma n yi ki le wa se fun
4: ko su si bi ounje re ri ni
0: e fi nkan osu se ounje fun gbogbo ìgbà yẹn ṣe ti ní accident ẹsẹ
4: yìí mo ti last dent
0: níbo wá lọkọ yín wà
4: ó wà lé
0: ṣé bó la yí ọkọ yín yẹn báyìí
4: ayé dáadáa
0: ṣé mo lè pray fún yín
4: fún mi
0: sọ àtìgbà tẹ ti fi nǹkan oṣù dáná fún tó ti jẹ ṣé kò nà yín mọ
4: kò sí ìfẹ àmọ ayẹyẹ ọkàn jẹ mi pé mo fi kó oṣù ṣe
0: kò sí ìfẹ ń bẹ mọ
4: kò sí ìfẹ ná
0: ṣẹríbà iṣẹ òkun tẹ ṣe kò lè last bẹẹ ti jẹwọ lẹni mọ olúwa ló dẹ sì kà àwọn méjì mẹ yẹn ọjà tí mo fi pray fún arábìnrin yẹn tí mo fi kan inú ẹ tó fi lóyún máa sọ fún mọmi jí òkan bá mi mú ọjà yẹn wá bí lọ́la ọjà yẹn gbogbo ẹni wojú ọlọ́run fún ọmọ mo fẹ́ fi kàn wọ́n nínú ọlọ ìyá bẹ́ẹ̀ ti jẹ́wọ́ wájú ọlọ́run adarí ẹ̀sẹ̀ yín jù ẹ̀yí onílé bàbá mi o
5: olùkọ́ jésù
0: ẹ̀ máa yá
5: ẹ̀ máa yá
0: ẹ̀yí onílé
5: ẹ̀yí ọdí o. ẹlẹ́yà mi.
6: Ẹlẹ́yà mi.
5: Láàrin èmi àti olóore.
6: Láàrin èmi àti olóore.
5: Láàrin èmi àti sọdí ńlá.
6: Láàrin èmi àti sọdí ńlá.
5: Ẹyá dànù.
6: Ẹyá dànù.
5: Oyè Olúwa.
6: Ọjọ́
5: yẹ.
6: Ẹ̀mí mi wá o.
5: Èyí ó dí o.
6: Oh, yeah.
5: One
6: card, yes. Hey, baby,

0: olu awa
1: ẹjẹ
0: sọ pé ẹ ma ya
1: ẹ ya o
0: kígbe tẹlẹ mi o
1: yẹ sọ
0: sọ pé jẹri kò wọ
1: ẹyin lẹ wọ
0: sọ pé o di jẹri kò wọlu lẹ
1: ẹ wọlu lẹ
0: ẹyọ di jẹri kò
1: ilẹ baba mi
0: ẹ wọ
1: mo fẹ kọja
0: sinu ọrọ
1: sinu ibukun
0: agbo igbe
1: mo fẹ kọja
0: mo fẹ wọnu ọrọ
1: lọ
0: ẹyadanu
1: jẹriko
0: ile ya mi
1: jẹriko
0: ibi mo ti fẹ yawo
1: ja
0: ẹyalu lẹ
1: ya.

0: jíjàre dọ́kun.
1: Amen.
2: Lọ́gbọ̀n ọ̀tá.
1: Ọ̀bọ̀.
2: Sunday ni kò dìde wọ̀.
1: Sunday ni ọ̀.
2: Ẹ̀yin ará ilé ṣá.
1: Ilé ṣá.
2: Ilé ṣá.
1: Ọmọ ilé ṣá.
2: Ilé ṣá.
1: Ilé ṣá.
2: Ó máa lágbára
1: o. Ó máa lé o.
2: Ọjọ́ Tuesday.
1: Tuesday.
2: Tuesday.
1: Ọjọ́ Tuesday ni ọ.
2: Má ti wà nílé ṣá.
1: Hallelujah.
2: Lọ́jọ́ wo?
1: Lọ́jọ́ Tuesday ni sá.
2: Má ti wà nílé ṣá.
1: Ní Tuesday.
2: Kánsẹ́lì.
1: Kánsẹ́lì bẹ̀rẹ̀ ni ya.
2: Tuesday.
1: Lọ́jọ́ Tuesday.
2: Ilé ṣá.
1: Gbogbo ilé ṣá.
2: Orí òkè sí òní.
1: Orí òkè sí òní ni ó.
2: Àrẹ mọ̀lẹ́kù.
1: Àrẹ mọ̀lẹ́kù.
2: Ìbí o bá dé nílé ṣá.
1: Bẹ́ẹ̀ni sọ.
2: Sọ́kọ̀ lórí òkè òkò tó Jésù.
1: Ẹ o.
2: Lọ́jọ́ Tuesday.
1: Bí ìmọ̀ ni o.
2: Àtàárọ̀ kùtù.
1: Àtàárọ̀ ni.
2: Títí dalẹ̀.
1: Bẹ́ẹ̀ni sọ.
2: Títí lòun.
1: Bẹ́ẹ̀ni sọ.
2: Tuesday.
1: Tuesday.
2: Wednesday.
1: Wednesday.
2: Ọjọ́ méjèèjì.
1: Yes sir.
2: Kánsẹ́lì.
1: Kánsẹ́lì la máa ṣe o.
2: Kánsẹ́lì.
1: Kánsẹ́lì la máa ṣe o.
2: Tó bá wá di.
1: Yes sir.
2: Thursday.
1: Lọ́jọ́ Thursday.
2: Ìpàdé àbámi.
1: Kábíyèsí Ọlọ́run o.
2: Ó máa wáyé.
1: Hallelujah.
2: Thursday and Friday.
1: Thursday and Friday.
2: Ó máa lè o.
1: Kábíyèsí Ọlọ́run.
2: A máa ṣe kánsẹ́lì.
1: Yes sir.
2: Ní Tuesday.
1: Ní Tuesday.
2: Títí dalẹ̀.
1: Bẹ́ẹ̀ni sá.
2: Wednesday.
1: Wednesday.
2: Títí dalẹ̀.
1: Ó dalẹ̀ nìyẹn.
2: Thursday.
1: Thursday.
2: Kánsẹ́lì.
1: Kánsẹ́lì ni o.
2: Látàárọ̀.
1: Yes sir.
2: Ní ọ̀sán.
1: Sí ọ̀sán ni.
2: Ìrọ̀lẹ́.
1: Ìrọ̀lẹ́.
2: Program bẹ̀rẹ̀.
1: Hallelujah.
2: Títí lòru.
1: Títí lòru.
2: Títí di ìdájú.
1: Kábíyèsí Ọlọ́run.
2: Ó máa lè jọ.
1: Alágbára. Ayérayé Ọlọ́run. Ayérayé.
2: 48 hours program.
1: Kábíyèsí Ọlọ́run.
2: Thursday and Friday.
1: 48 hours.
2: 48 hours program.
1: 48 hours.
2: Ó yẹ di ẹrù ẹ.
1: Ó yẹ dìde.
2: Láti Tuesday.
1: Ó yẹ lẹ́ṣà o.
2: Máa bọ̀ lẹ́ṣà.
1: Ó yẹ máa bọ̀ máa bọ̀ máa bọ̀.
2: Ọ̀sẹ̀ kan tí wòlíì tún fẹ́ lò ní lẹ́ṣà
1: yìí. Kábíyèsí Ọlọ́run.
2: Gbogbo ará ìlú ti mọ̀ pé.
1: Bẹ́ẹ̀ni sá.
2: Gbogbo ìlọrin mọ̀. Sango ọ̀tá.
1: Sango wọ́pọ̀.
2: O ní special case kan.
1: Yes sá.
2: Tọ́lọ́run ò tí ì rán mi sí.
1: Kábíyèsí o.
2: Máa gbé bọ̀ nílé ṣá.
1: Máa gbé bọ̀ nílé ṣá.
2: Ó ti mọ̀ pé.
1: Yes sá.
2: Gbogbo mi tí ẹ̀ka wá wà.
1: Bẹ́ẹ̀ni.
2: Kò sí àyè àti ṣiṣẹ́ wòlíì níbẹ̀.
1: Rárá o.
2: Program la ń ṣe
1: níbẹ̀. Yes sá. Bẹ́ẹ̀ni.
2: Stadium ní Ìlọrin. A lè ṣiṣẹ́ wòlíì
1: bẹ̀. Àtọ̀.
2: Gbogbo ẹ̀yin tẹ́ níṣẹ́ wòlíì pẹ̀lú mi.
1: Kábíyèsí o.
2: Tí mo fẹ́ ṣiṣẹ́ wòlíì fún.
1: Ó yẹ sá.
2: Tí Ọlọ́run rán mi sí. Àpò bẹ́rí wòlíì rẹ.
1: Yẹ sá.
2: Fún special case.
1: Wọ́n náà wọ́n kánsẹ́lì.
2: Wá wá sí léṣà.
1: Ó jẹ́ bàbọ̀ léṣà sí ẹ.
2: Ó lè wà léṣà láti Tuesday.
1: Ẹ o.
2: Bí àárọ̀ Sátidé.
1: Yẹ sá.
2: Kò mọ ìrì Ọlọ́run.
1: Má rí wòlíì rẹ.
2: Wà á rí Ọlọ́run.
1: Bẹ́ẹ̀ni sá.
2: Nínú wòlíì rẹ.
1: Ó yẹ.
2: Àárọ̀ Sátidé.
1: Sátọ̀dé.
2: Ni wòlíì sá lọ Èkó
1: padà. Ní o.
2: Ohun olúwa ni èyí.
1: Ó jẹ́ gbọ́ dáadáa.
2: Tuesday.
1: Tuesday.
2: Máa gbọ́ ọmọ yẹn bọ̀ ní ẹ̀ṣà.
1: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
2: Gbogbo ẹ̀yin abiyamọ.
1: Ó yẹ sá.
2: Tí ayé ń palẹ́kún lórí ọmọ.
1: Kábíyèsí Ọlọ́run o.
2: Ọ̀sẹ̀ yìí ni ọ̀sẹ̀ rẹ.
1: Hallelujah.
2: Ó máa bọ̀ ní ẹ̀ṣà.
1: Ó jẹ́ máa bọ̀ ní ẹ̀ṣà.
0: Túre tètè o.
1: Ó jẹ́ máa bọ̀.
0: Máa bọ̀.
1: Ó jẹ́ máa bọ̀.
0: Olúwa rán mi sí o.
1: Bẹ́ẹ̀ni o.
3: Dìdí ọ̀run wí pé.
1: Báwo.
3: Ìwọ gángan.
4: Láàrin.